aye le da soro mo raye mo safaye aye tutu eyan tutu mojuba

mi kó máa lọ bí òwe torí bí òwe bí òwe làálùlù ògidìgbò ọlọgbọ́n ní ń jó ọ̀mọ̀ràn ní mọ̀. ẹ̀yin ọ̀mọ̀ràn tẹ́ ẹ wà ń kalẹ̀ tẹ́ ẹ ti mọ oyún ògbín nínú ìka.

Ǹjẹ́ kí láàbì máa bára wa sọ̀rọ̀ náà lénìí náà ni ìgbẹ̀yìn? Ẹ mọ̀ pé ìgbẹ̀yìn lójú. Àwọn bàbá wa tún mọ̀ ní ìgbẹ̀yìn láláyò ó ta. Ìgbẹ̀yìn lójú. Ṣé ẹ mọ̀ pé gbogbo ohun tá a bá ṣe lónìí, ọ̀rọ̀ ọ̀tàn ni ó dà lọ́la. Ìgbẹ̀yìn lójú.

0: ṣe ẹ mọ wípé ọlọrun ọba mi ò kúkú níyàwó tá a lè yàn lálẹ o.
1: ilé ó bá pa ni.
0: torí ara wa ká mọ bá mọ fara nira ara wa. iná làwọn òfin ṣe wà nínú bíbélì ló ṣe wà nínú kùránì. a ní tó ń bẹ nínú ẹ̀sìn ìbílẹ̀ tó jẹ́ tàbá láyé. níbi tí ìyàwó awo kan bá ti dìde awo tó dé ò gbọdọ̀ jókòó ńbẹ̀. bẹ́ẹ̀ náà ni lọ́dọ̀ àwọn ọlọ́dẹ lọ́dẹ. ibi tí ìyàwó ọlọ́dẹ kan bá ti dìde ọlọ́dẹ míì kò gbọdọ̀ jókòó níbẹ̀. gbogbo àwọn òfin yìí gbogbo àwọn àṣà yìí ti ń bẹ nínú ẹ̀sìn ìbílẹ̀ ti ń bẹ nínú tàbáláyé ti ń bẹ lẹ́nu ẹ̀sìn mùsùlùmí àti kìrìsìtẹ́nì. gbogbo àwọn kíní yìí ká mọ̀ bá a mọ kó ìnira bára ara wa náà ni. ìgbẹ̀yìn lójú kíní ó gbẹ̀yìn èmi àti ẹ. àròbá gbogbo wa là á dìtàn. tí a sì mọ̀ pé kò sẹ́ni tí ó ju sáyé àyín yìí.
2: alátara kalẹ̀ wo ìwà tá a bá fẹ́. ṣùgbọ́n kò sọ́nà láti ṣe àṣepé rárá.
0: bẹ́ẹ̀ni o àṣepamọ́ ló wà àṣegbé kan ò sí láyé níbí. gbogbo ohun tó o bá ṣe lọ́ọ́ gbà. òṣùwọ̀n tó o bá fi wíńkà náà ni wọ́n fi san fún ọ padà. ṣe ẹ sì mọ̀ wípé nǹkan kan ò lè gbin àlùbọ́sà kó wá wo ẹ̀fọ́ láéláé ohun tá a bá gbìn náà ni ó wù. o lè mọ wù á bú kó o mọ wá sọ pé ó kẹsàn dáadáa láéláé fábàdà kò lè jẹ́ bẹ́ẹ̀. ṣé jìbìtì ni wọ́n mọ̀ yàn án lù. o lè jíjà ni wọ́n mú níṣẹ́. ká fi báírò yíwé kọ̀ wọ́n lọ́dọ̀ tiẹ́. ká gba sọwọ́ gúdúrú owó àbẹ̀tẹ́lẹ̀ owó ẹ̀yìn ni wọ́n fi ń ṣàyò ń tiẹ̀.
1: ọba tó dà wá sáyé ṣé kó ń lọ́wọ́ tó gbá lérò tó fi mí kà wáyé.
0: a níbi nàìjíríà bàjẹ́ dé nísìn àwọn ọlọ́pàá wọn ò fi bójú mọ́. ebi gbà kan ni wọ́n máa ń sọwọ́ sẹ́yìn tí wọ́n sọwọ́ kúdúrú mọ́ gbowó àbẹ̀tẹ́lẹ̀. gbangba gbangba ni wọ́n ti máa náwó tí wọ́n tún máa feel entitled wípé kò fáwọn lówó iye báyìí ló fáwọn láì ṣe pé wọ́n ṣiṣẹ́ owó sí ẹ lọ́wọ́. wọ́n sì ń gbowó oṣù o wọ́n gbà máa fi ìnira wọ́n máa kó ìnira bá àwọn èèyàn. ṣé èyí a máa wá gbin àlùbọ́sẹ̀ ọ̀họ́ ẹ̀fọ́ bí ọ̀rọ̀ pé tó bá ṣe náà lọ́ọ́ gbà ni. bí ìwọ bá wá rò pé o ti mú jẹ́ o ti lọ àwọn ọmọ tó wá fìlẹ̀ yìí nǹkan tó fìlẹ̀ ṣàyé nǹkan. àwọn ọmọ tó fìlẹ̀ nǹkan àwọn ọmọ tí wọ́n máa jẹ̀yà ẹsẹ̀ rẹ̀. bíbélì ti sọ ó ní a ó bẹ ẹsẹ ìyáwó àti ẹsẹ bàbá wò látòrí ìran kínní tó fi dé ìran kẹlóná. ẹran lé sí mẹun ṣé kẹfà ni àbí kẹjọ. ìran ṣe bẹ́ẹ̀ náà mọ bó ṣe gun lọ́sálálú. kó wá tún wá gàgà kó wá jàjàbọ́ ní àyín ká pé ọlọ́run ọlọ́run mọ̀ ní sùúrùfà. ká pé ọlọ́run ó wàá mú ọ ní àyín àyìn ò tí ò mú ọ ní àyín. sọ̀rọ̀ pọ̀ jàjàbọ́ ọlọ́run ni ọlọ́run mi gbàbẹ̀ tẹ́lẹ̀ kọ̀dà bí àwọn olóṣèlú ilẹ̀ nàìjíríà. kọ̀dà bí àwọn adájọ́ ilẹ̀ nàìjíríà ó jẹ́ mo kó ìyà. ó jẹ́ mo tó ìyà. ó jẹ́ gbìngbìn nìkìyà. ẹnjìníà nìwọ́ ẹnjìníà electronic engineer òun tún fóònù ṣe rédíò níǹkì òun tún lápútọ̀pù ṣe kọ̀ǹpútà kò sí nǹkan tí wòye tún ṣe ń tiẹ̀. ìrẹ́sà ni ó bàjẹ́ lára pẹ́ńsù sápnà lọ́mọ ní wọ́n rà.
2: ìgbà tó wù aláwòrán ló lè gbẹ mí kó wá.
0: aláwọn èèyàn wa ó tún wá máa fi ọlọ́run sẹ̀rí lórí irọ́ láàyè ìlànà. àwọn èèyàn wa ọ̀dà kan mọ̀.
2: ṣọlọ́run tó pa àwọn ọmọ wa náà bí iṣẹ́.
0: ọmọ gbọ́ wà láì tẹ̀lá náírà márùn-ún péré ni mo fẹ́ ni mo fi bá mi ta ọjà ń fún ọ. mọ̀sù parọ́ mọ̀sù parọ́. sọ gbọdọ̀ parọ́ ni. a ní o dúró lórí nǹkan tó fẹ́ tà yí pé ẹgbẹ̀rún kan níta o bó bá pé ọ rà ń bẹ tí ò bá sì pé ọ.
2: a ò dédé wáyé o.
0: ewu làbúrò a máa fọlọ́run sẹ̀rí lórí irọ́ torí ọlọ́run
2: tó fún mi.
0: lórí èlò owo to na tan laarin iseju melo tori olohun ebe ro olohun fa
1: maya shaun ala
0: alama wa ko inira bara ara wa ko si nkan kan da le se da bi le ko bo da le bi ko inira bo lohun pe a wa ji ese iseye ese ta je so se owo le dolohun se ni sa to lohun se ni a le da olohun se ke awa ara wa na la mo ko se la ara wa ta mo se ara wa ta wa mo fi lo ko lu olohun
1: o dokita lo dare ju lo students kata
0: ala won doctor ah la ila ejo nbe lorun arodake bi orin anti mi eni ejo nbe lorun arodake ejo nbe lorun aro kawo lori awon doctor awon ko so ngbo doctor se mo pe bi awon kosongbo engineer phone ati radio gbogbo ati television se wa to je pe ori ni omo fo radio ati television ati phone yin te gbe dodo awon awon kosongbo engineer ti won kowo bo kini yin loju awon radio yin loju bo phone yin loju te do o fi mo dun torun o fi mo ro te se o fi mo dun ti gbogbo o fi wa pejo ti o wa toro si lara be gele na lo se ri awon kosongbo doctor nbe boya la awon eyan wa ti e mo yi pe ise doctor un ti awon eyan wa ni ayin ta ti so di kinu ototo ni eka eka ti kaluku won to ye ki won diro mo sugbon nbe o ye pe Nigeria ni bi anything goes ni gbogbo nkan ta nse eni to lo ko bi won tin to egun apa onu o ba ma fi kini korun kaaki yo ma so pe won wo malaria yo ma so pe won toju ba toju efori ni oba yiwo ala won nurse to je pe nursing school na lo awon na do hospital le eh awon na ma toju awon eyan labe ile ti gbugbo e to je pe ta ma ve operation won elomi ninu won ohun ti yo tun se dada yo ran se pe doctor to mo pe o mo pa operation sugba won mi bibi lo ba ti foju si bi emi lo ni bi ti doctor mi tin se lo na ba ma da operation se lai ko operation nurse loko kokko operation won ise to ko ah alejo nbe lorun.

0: barista mo mọ̀ pé púpọ̀ nínú wa ni ó mọ barista báà bá tiẹ̀ mọ àwọn àyìnlọ́ ọmọ wúrà nǹkan kan tá a gbọ́njú bá wọn a barista nǹkan barista. Ó ní urungurun ègbúrọ̀ ṣe èèmọ̀rọ̀ yé urungurun ègbúrọ̀ ṣe ọmọ agbájẹ́ lọ́la.
1: Kí ni ọjọ́ kan?
0: Bí nǹkan kan ò bá tiẹ̀ tí ì ṣe wá lẹ́ni.
1: Ọ̀rọ̀
0: kí la mọ̀ tí ó ṣe wá lọ́la.
1: Lára ajá ni kò pa ajá kò jẹ́ kó gbádùn.
0: Kí lẹ̀ ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí?
1: Wọ́n níṣẹ́ ibi.
0: Ṣéṣẹ́ rí lẹ̀ ń ṣe lọ́wọ́lọ́wọ́ àbíṣẹ́ òdìkejì àbíṣẹ́ bú. Ṣé wọ́n ń gbẹ́ ọmọ ni kejì rẹ lẹ́sẹ̀ ni?
1: Láàárọ̀ lọ́sàn-án lò.
0: Jìbìtì ni wọ́n yàn láàyò ni.
1: Má lọ bọ̀.
0: Iṣẹ́ olè jíjà ni wọ́n ń ṣe ló mú láàyò. Ẹ mọ̀ gbogbo àwọn kíní ìyá ń fi ara ni ara wa ni nítorí Ọlọ́run.
1: Bàkínà bàbá.
0: Kí n la dà torí n tá jẹ tá wọ̀ yìí náà.

0: Jerison Production.
1: Kẹ́mọ̀ wá wo gbogbo obìnrin tá a jọ ń sọ yìí ó ń bá èmi náà wí o, ibi tí èmi náà ti ń ṣe tí tọba ti tabákalukú wa ká lọ tún bẹ̀ ṣe ni. Torí pẹ̀tẹ̀pẹ́tẹ̀ lọ̀rọ̀ yìí, ẹni tó bá ta bá kọ́mọ̀ fi ṣe bínú ni ká jọ lọ tún bẹ̀ ṣe. Níbi èyí tí mo sọ́lẹ̀ yìí, èmi náà ti rí ibi tèmi náà ti ń jẹran àwọn èèyàn wa lẹ́yìn. Tí mo ti ń jẹ lẹ́sẹ̀, tèmi náà ti ń kọlu Ọlọ́run. Ẹja yọ lọ yẹṣẹ́ ọwọ́ ara wa wò gbogbo wa, ká lọ wo ibi tá a ti ń kọsẹ̀, tá a ti ń kọlu Ọlọ́run. Àwa láàmọ̀ fara ni ara wa, táwa máa lọ kọlu Ọlọ́run. Torí àtú Ọlọ́run ṣẹ̀. Ẹ tún gba bí ìwò, ta bá sóore fún ara wa, èèyàn ẹlẹ́ran ara bí ara wa náà lásóore fún Ọlọ́run tún wá fún wa ní ẹ̀sùn oore tá a ṣe fún ara wa. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ náà ni ọ̀rọ̀ ìwà jàǹbá tá a bá wù sí ara wa ṣe rí. A wù sí ara wa ni Ọlọ́run yóò wá san ẹ̀san àfihín pinran. O ti yé yín bá wọn. Ṣé ẹ mọ̀ pé àfihín pinran? Wọ́n fún ẹlẹ́ran kan òun àti ìkejì. Ẹran sì rèé kò ṣeé fọwọ́ já.
2: Wọ́n dá ẹ láṣọ.
1: Kò sì sí ọ̀bẹ, kò sí bíléèdì.
2: Tábọ́ tún ṣe tọ̀.
1: Ìyún bá ní àjẹ́fẹ̀yín gé ká pin.
2: Iwo ṣálá ó lọ.
1: Níbi tó ti fi sí kọ̀rọ̀ ẹ̀kẹ́, ọ kọ́kọ́ fi eyín tẹ díẹ̀ sẹ́nu lọ́hùn. Ṣé ti bí yóò sì kúkú rí pé ó ti fi eyín tẹ díẹ̀ sílẹ̀ lọ́hùn?
2: Wà tó ń lé mi o.
1: Kó tó wá fi eyín já díẹ̀ yókù sílẹ̀. Àwa yín sọ ti rí pé o.

0: Ọlọ́run fún àwọn bàbá wa ní ọgbọ́n ìjìnlẹ̀ pọ̀, àrónú jinlẹ̀. Kódà tá a bá ń tẹ̀lé àwọn òwe lásán gan-an, òwe ilẹ̀ Yorùbá. Ẹnu mi àgó.
1: Ẹni tí ń bọ́ lọ.
0: Òwe ilẹ̀ Yorùbá àti àwọn ìwọ ọmọlúàbí tó wà nínú rẹ̀, ó tó ṣe ìgbésí ayé láìsí ẹ̀sìn kankan gan. Pé èmi ò jẹ́ mùsùlùmí, èmi ò jẹ́ kìrìsẹ́nì, èmi ò jẹ́ babaláwo, èmi ò jẹ́ ẹni tí ń bọ fáyín jẹ́, ẹni tí ń bọ sàngún yìí jẹ́, ẹni tí ń bọ ògún. Òwe ilẹ̀ Yorùbá àti àwọn àṣàmọ̀ tó jọmọ́ ìwọ ọmọlúàbí, ó tó ṣe ilé ayé. Wọ́n á ní òṣùwọ̀n tá a bá fi ń wíkà ni wọ́n fi ń san padà.
2: Pàkó rọrí ìwà ọmọ ló ń jẹ́ kọ́mọ oṣogun òkìgbẹ́ láyé. Oríyọmí ọmọ kẹyìn dé yàtọ̀ sí wípé.
0: Ẹ tún gbọ́ yún náà, sàn bẹ̀sùn pàkó rọrí ìwà ọmọ ní mọ́mọ́ sí òkìgbẹ́. Ṣé ẹ mọ̀ pé oníjàgíri jàgan, oògùn òkìgbẹ́ náà ni ọmọ wá káàkiri.
2: Àtiwá tí a dá léwu láì dá láyé o.
0: Yóò sì mọ̀ pé wọ́n lè fi àdá sáwọn náà ni. Yàtọ̀ fún pé ọlọ́mọ jà kọ́ ọwọ́ ọlọ́wọ́, èèyàn bọ́ sọ́wọ́ ọlọ́wọ́. Oníjàgíri jàgan ni ọmọ owó ogun òkìgbẹ́ káàkiri.
2: A ò lè dáwọ́ ẹ̀sà bá kú tọ́lá.
0: Ṣé ẹ mọ̀ pé òwe léyìn ó ṣe rẹ́gí agbọ̀n bìkan

àjíṣe bí ọyọ online radio náà lẹ ń gbọ lọwọ ẹ dákun ẹ mọ yín kú ńbẹ ṣe ń gbádùn wa bó ṣe ń lọ tí gbogbo àwọn ètò tá à ń mú wá lọlọkan ọjọ kan só ń ṣe déédé ara yín só ń bá yín lára mú tẹyìn bá fẹ lù mí lọgọ ẹnu 07068 87 4274 náà ní nọmbà mi dá ilé pẹlú sí adéyinka ọlásùkàn mi lè mí ń jẹ lumatech tí mo jẹ olùdásílẹ ìkànnì tá a wà yìí àjíṣe bí ọyọ online radio tí ọlọrun tó lò mí láti fi dá sílẹ tẹ bá fẹ pè mí ẹ fẹ lù mí lọgọ ẹnu ẹ fẹ bá mi sọrọ tàbí bóyá ẹyin sì fẹ darapọ mọ wa ẹ fẹ polówó ọjà ni ẹyin náà fẹ máa ṣe prógrámù kan ètò kan ẹlẹẹkejì lórí ìkànnì yìí ni àjọ sọrọ bá a sì jọ máa ṣe lálálà fi bọ táàjọ máa yọ síra wọn kò tí ì yé yín bá wọn ẹyin o tá a sì jọ máa ṣe tí òjì tún máa dùn tí gbọngàn máa kán sí ẹyin ẹ má wọrí nípa tówó ná ẹ ti ẹ kọkọ pè mí ẹ bá mi sọrọ 07068 87 4274 náà lẹ lè pè mí sí 07068 87 4274 ẹ̀rọ náà ni mò ń lò ní orí WhatsApp ẹ lè fi bá mi sọ̀rọ̀ ní WhatsApp ẹ tún lè fi chat pẹ̀lú mi ní Telegram náà mo wà ní orí gbogbo àwọn ìkànnì ayélujára látòrí Facebook ẹ̀yẹ search fún ẹ̀wá Adéyinka Ọlásùkàn mi kásá máa ṣe dáadáa ní orí Facebook ní orí Instagram kan mi for you CANME pẹ̀lú 4 àti U kan mi for you CANME 4 U kan mi for you ẹ lè search yẹn náà Adéyinka Ọlásùkàn mi náà ni ó gbé wá lókè rẹ̀ tọba dẹ̀ jẹ́ pé orúkọ company wa lẹ́fẹ́ search ní Facebook ẹ search fún Lumatech tọba yẹ pé ní Instagram náà ni ẹ search fún Lumatech tọba yẹ pé ní Twitter náà ni ẹ search fún Lumatech tọba yẹ pé ní Twitter ẹ fẹ́ wá ẹ̀mí.

0: ẹ mọ̀ pé ìgbẹ̀yìn ni àkòrí ọ̀rọ̀ wa lóòótọ́. Kí ni ó gbá ẹ̀yìn èmi àti ẹ? Kí làwọn èèyàn mọ sọ lẹ́yìn èmi àti ẹ lẹ́yìn tá a bá lọ tán? Sẹ́yìn mọ̀ pé ìtàn ò lè gbàgbé Abiola, ìtàn ò lè gbàgbé Abacha, ìtàn ò lè gbàgbé Nelson Mandela, ìtàn ò ní gbàgbé èmi àti ẹ náà. Wọ́n lè má máa sọ̀rọ̀ wa on a global scene o. Bá àwọn ará àdúgbò wa alámúlétí wa o, wọ́n mọ sọ̀rọ̀ lẹ́yìn wa. Wọ́n mọ sọ gbogbo ohun tá a bá gbáyé ṣe lẹ́yìn wa. Wọ́n bá ṣe pé dáadáa la ṣe, wọ́n mọ sọ. Àwọn ọmọ yín, àwọn ọmọ wa, wọ́n sì mọ gbọ́. Tó bá ṣe pé dáadáa kejì náà ni, àwọn ọmọ wa náà jẹ púpọ̀ ńbẹ. Ẹ̀yà ajá gbáyé ṣe dáadáa, torí àrọ́ bá gbogbo wa ládùkàn. Ẹja sọ́ra kálùjìtàn dáadáa lẹ́yìn wọ́ ọ̀la. Wọ́n lè rí dáadáa sọ lẹ́yìn wa. Àní tó ń bẹ nínú ẹ̀kọ́ ọ̀sìn Ìsìláàmù wípé kán máa sọ dáadáa lẹ́yìn òkú. Ó dáa púpọ̀ pé ń bẹ lára àwọn nǹkan tí àwọn màláìkọ máa kọ́ lẹ̀ yàtọ̀ fún àwọn nǹkan tí ó ti wà lákọọ́lẹ̀ tẹ́lẹ̀ torí kò sí nǹkan kan tá a lè ṣe tó lẹ́yìn Ọlọ́run ọba. Gbogbo ẹ̀ ló wà lákọọ́lẹ̀. Ṣùgbọ́n bí ọ̀rọ̀ literature ni pé tẹ́ ẹ bá fẹ́ mọ character kan, ẹ lọ study, ẹ lọ gbo ṣàkíyèsí tí àwọn character míì tán sọ nípa character kan. Nbẹ nínú literature bẹ́ẹ̀ àwọn tán bá ṣe literature, nbẹ nínú ti English, nbẹ nínú ti Yorùbá. Bẹ́ẹ̀ gẹ́rẹ́ náà ló ṣe rí. Ẹ̀yìn tán bá fẹ́ mọ ìwà ẹni tó kú tó lọ, àwọn èèyàn náà wọ́n mọ sọ̀rọ̀ lẹ́yìn rẹ̀. Tí wọ́n mọ sọ dáadáa lẹ́yìn rẹ̀. Wọ́n bá ṣe bí náà ló ṣe lẹ́yìn, ó tún mọ sọ bí náà lọ lẹ́yìn rẹ̀. Ẹ̀yìn ó yé yín bá wọn. Ìwọ wá ni ìwọ fẹ́ káwọn màláìkò píìkì nígbà tó bá lọ tán. Tó bá ṣe pé dáadáa lọ fẹ́ kí wọ́n píìkì ò yá tètè tẹ pa mọ́ dáadáa ní ṣíṣe kó o fi kún jẹ dáadáa rẹ ní ṣíṣe látẹ̀ní lọ.
1: Ìwọ náà má ṣe bẹ nìkan nítorí wípé.
0: Ntọ́ ọba ti ní gbà mọ́ ṣe fọ́mọ ẹni kejì.
1: Ó tún wá lè fún ọ ní.
0: Ó ṣe mí mo ṣe san bá díẹ̀ dà ń lóògùn nù má sì fọ́ lẹ́yìn.
1: Wọ́n bá ń gbowó ìdá mẹ́wàá gbọ́jọ́ jẹ́ ti yẹ tán.
0: Kò ní bá wa débi kankan.
1: Iṣẹ́ wa sọ pé ẹ tètè má lọ. Ohun tó lọ́hùn mi kò ní ìyànjẹ.
0: Ṣé ẹ mọ̀ pé gbogbo wa la mọ̀ pé Ọlọ́run ò bímọ?
1: Ìyanu.
0: Ṣùgbọ́n àwọn Yorùbá bọ̀ wọ́n á ní Ọlọ́run bí ẹ̀sán.
2: Nígbà tá a fi wá sáyà o. A ò yẹ fúnra wa tá a bá.
0: Gbogbo wa lákẹ̀ẹ́sàn gbogbo wa wa. Gbogbo iṣẹ́ wa. A kẹ̀ẹ́sàn rẹ̀ ká tó lọ ní àyín.
3: Fakola Adisan Hasan Ali máa ń wá. Ọ̀rọ̀ ṣaláúdà ọmọ àdánù pátá.
0: Ọ̀rọ̀ ìtàn ládà lẹ́yìn wọ̀ ọ̀la. Ẹ̀yà ajá dọ̀rọ̀ gidi. Ẹ̀yà ajá dìtàn gidi káwọn èèyàn lè rí tàn gidi sọ lẹ́yìn wa.

0: ẹja jọwo sí ọwọ́ ara wa wo sáwọn èèyàn dárò lẹ́yìn wa tá a bá lọ tán kí ni wọ́n mọ sọ lẹ́yìn wa kí ni wọ́n sọ lẹ́yìn rẹ.
1: Ènìyàn ló máa ń dalẹ̀ ọpọlọ yẹta.
0: Ṣé wà sọ màrí mà sọ ni wọ́n mọ sọ lẹ́yìn rẹ pé ń lo filẹ̀ lọ.
1: Kọ́kọ́ ń dání kó tó di.
0: Àbí wọ́n mọ ròyìn rẹ pẹ̀lú oore oníláàdà tó ṣe fáwọn èèyàn kó o tó lọ sẹ́mọ̀ pé mo sọ lẹ́ẹ̀kan.
1: Yóò jẹ́ ká mọ̀
0: pa. Tí mo ní pé bó ṣe wù kọ́ ọpẹ́ láyé tó títí títí títí ogún mẹ́ta péré.
1: Dákun bẹ́ẹ̀ fún.
0: Kó o pẹ́ láyé jù bẹ́ẹ̀ lọ kó o lówó lọ́wọ́ jù bẹ́ẹ̀ lọ bíi ti kárúnà ogún mẹ́ta péré péré báyìí náà ni ìpín rẹ. Ìyẹn tó o bá jẹ.
1: Alábòsíṣe bọ̀ ló mogun aláyọ̀ ló bá wọn kọ.
0: Àtohun tó o bá mú pẹ̀lú àwọn orí ńlá dà tó o bá ṣe.
1: Torí gbẹ̀yìn rẹ̀ má fojú dẹ̀dá ẹgbẹ̀rẹ̀.
0: Ìyẹn tó o jẹun torí ká bá wà láyé ká máa bá kú ni o.
1: Tí o bá jẹun kọ́ ni.
0: Ẹyin náà ni títí ẹ ara àwọn títí ẹ.
1: Ojú ti máa ẹ lọ.
0: Ṣùgbọ́n orí ńlá dà gangan.
1: Kò lè ní.
0: Òun náà wà ní àṣesílẹ̀ tí ó wà jẹ́ àbọ̀ wá bá. Òun ló ṣe sílẹ̀ ní
1: ìsìn.
0: Ìní wàá wá lọ dé bá tó bá kú tán.
1: Bá kú.
0: Iná làwọn ọmọ rẹ ó tún máa jẹ àwọn ẹbí rẹ ó máa jẹ lẹ́yìn rẹ.
1: Lẹ́yìn tó bá.
0: Ṣé ìwọ ọ̀gá iléeṣẹ́ nìwọ jẹ́? Báwọn èèyàn bá gbaṣẹ́ tú rẹ. Pìsẹ́ńtéèjì ni lọ́ọ̀bì orin wọn máa gbaṣẹ́ lọ́wọ́ ẹ. Tí wọ́n máa yọ tó máa yọ nínú sálárì wọn.
1: Kí orun tó tún bá wẹ.
0: Àníṣe tíṣà ní ìsìn over 500,000 náà fi ń ra slọ́ọ̀tì.
1: Ìwà ṣe kókó.
0: Ẹgbọ́n mi torí ọlọ́run torí ọlọ́run ká sì máa fi ara ni ra ara wa torí ọlọ́run. Nígbà tí èèyàn fi 500,000 tó fi ra slọ́ọ̀tì iṣẹ́ tíṣà tí ó máa gba bí 35,000 to 40,000. Ọdún wo ni ó tó san 500,000 tán? Modern day slavery. A ní kíní yìí àwọn èèyàn wa ó ti wá ń rin àwọn èèyàn wa sí kò wá mọ ẹbí kò má rá. Bọ́dá tèmi kan náà tí ó ti lù mí ń jìbìtì ń
1: rí.
0: Nígbà ńlọ́n ńlọ́n ní ayé civil defense. Nígbà ń tà ṣẹ̀ṣẹ̀ parí NC. Lọ́dún náà lọ́n ní 2013 ni àbẹ̀wò. Àbí 12 àbí 11 ní ntí ẹ̀ rántí dáadáa mọ́kẹ́.
1: Ọba tó dà wá sáyé. Ṣé fún lọ́wọ́ tó gbà lérò tó fi ní káwáyé.
0: Òun ṣiṣẹ́ ń bẹ̀ ó sì ní ìràwọ̀ bíi méjì àbí mélòó ló ní léjì kan gbà. Ó sì ti bá búrò rẹ̀ kan náà ṣe rí tó sì ṣe
1: sí.
0: Ọmọ ẹ̀gbọ́n bá mi gangan. Family. Bó tilẹ̀ jẹ́ pé kì í sòun nìkan ni wọ́n ń wu àbàjẹ́ yìí ó ti láwọn àtijọ́ ń pin láàrin ara wọn.
1: Ọba tó dà wá sáyé.
0: Bó tilẹ̀ jẹ́ pé corruption náà ni gbogbo wa. Ewu làbùrọ̀ mọ́ sanwó wá kí ló gọ rẹ̀. Ṣùgbọ́n gbọ́ jẹ́ pé Nàìjíríà bíi tọ́lọ̀ ń dá a sí náà rè. Ibi orí dá a sí náà rè kẹ́. Bó o bá sì ti lè rìn bí wọ́n ṣe ń rin wọn ní ijó rọ́nà lọ.
1: Ọmọdé iṣẹ́ tó ti dé pẹ̀lú bá kọjá orí.
0: Kí n mọ́ fẹ̀mí ọ̀rọ̀ gùn kí n mọ́ bá lọ́wọ́ ná lówó bá wọ first mail. Wàlá àrówó gbàdìsí.
1: Mi ò kọjá ìrírí o ẹ tí mo ti ń bá dé o.
0: Ìwá ṣèmi nìkan. Bam bam bam bam bam bam bam.
1: Èmi pẹ̀lú àjọ.
0: Kì í tún wá sọ̀dọ̀ bọ̀dá wa yìí nìkan. Káàkiri káàkiri káàkiri bá mi.
1: Bá alájọsẹ̀ yìí àfin jù.
0: Àwọn aṣáájú àwọn olóṣèlú wọn ti bá orílẹ̀-èdè yìí jẹ́ jìnnà. Kọ́lọ́n bá wa tún ṣe ni.
1: Fẹ́ wá ọkọ mi.
0: Ọlọ́run ò sì ní í ṣe nǹkan tá a lè ṣe fúnra wa fún wa.
1: Bí tó pé.
0: Àbí ọlọ́run ni ọ̀rọ̀ àmọ́ wa jẹ president ilé a lórí. Àwa ara wa náà láàmọ́ jẹ́ lórí ara wa. Láàrin àwa ara wa táwa máa ń fìyà jẹra wa. Àmọ́ wa bu àwọn olórí lókè. Ní tí wọ́n gan ń ṣe níbi tó wà níbi ipò kékeré tó wà ń bẹ̀ ń gọ́.
1: Àwa àbíkú láyé.
0: Ẹyin ò mọ sọ̀rọ̀ rédíóníkì sọ̀rọ̀ dókítà lẹ́ẹ̀kan. Bẹ́ẹ̀ náà làwọn tíṣà náà níbẹ̀ wọn. Àwọn lẹ́kítọ́rà. Handout ní ràì. Ọmọ tí ò bá handout tí ọ̀rọ̀ handbúùkù ó fèlì nùkẹ́.
1: Fúnlọ́ bọ̀ láyà ọkọ̀ máa.
0: Ìwọ náà ń jẹran àwọn èèyàn ń bẹ̀. Ẹyin ìwọ náà a ti kó sọ́wọ́ ẹni tí ń ṣe kọ̀m̀pútà. Ìrìnàgò ní má disk a ní hard drive ti bàjẹ́ hard drive lára. Ẹyin ìwọ ẹnjìníà náà òun náà tún kó sọ́wọ́ ẹ lò.
1: Ohun tó pa àwọn ọmọ wa náà.
0: Àkóṣọwọ́ nọ́ọ̀sì àbí
1: dọ́gbà.
0: Omi tí wọ́n fi sí yàn lára tí ò ju bóyá bíi múrí mélòó kan lọ. òun náà kan papọ̀ pẹ̀lú sọ́ọ̀kì sọ parasitamọ́ bí oníwàṣó mọ́ ra wọn.
1: Bọ́bá tó dá wa sáyé.
0: Ẹyá àní òmú 5,000 wa.
1: Ìkàlẹ̀ ìjọsìn fún ni.
0: Àjọ ń rẹra wa jẹ, ó ti wá di omi ara wa.
1: Sáyé, ṣègbò ló máa ń tó gbà.
0: Ẹyin o, nọ́ọ̀sì àti dọ́kítọ̀ náà, òun náà gbọ̀kadà. Èjì ọ̀gọ̀kadà, èyí tó lọ́kọ̀ nú wọn. Plug ọkọ̀ arẹ abàjẹ́. Adọ́dọ̀ mẹkáníkì. Áp engine lára sọ́kọ̀ yìí kẹ́. Òun náà tún gbé sanlé. Òun náà tún rẹ̀ jẹ́ ń bẹ̀. Ìyún náà, àtúntò débi tó ti fẹ́ ra èlò oúnjẹ. Ìyún olóúnjẹ náà, ó ti yọ, ó ti ki Kóngò gaàrí, Kóngò rẹsì bọ́nú omi gbóná, ìyún ti súnkì. Gbogbo àjọ wa ń rẹra wa jẹ. Làwọn ilé ìbò fi sọ pé we deserve the kind of leadership we get. Torí àwọn leaders yìí wọn bọ́ọ̀lẹ̀ látọ̀run wákẹ́. Àjọ dàgbà ní lára ara àárín ara wa náà láti dàgbà. Àjọ dàgbà ní púpọ̀ nú wọn àjọ ẹjọ́ ṣe kékeré ni. Ẹjọ́ sọ̀dọ̀ ẹjọ́ lọ sùkúù níkẹ. Gbogbo àwọn àwà yìí lára ara wa náà ló ti ń jẹrà mẹ́sẹ̀ yín ara. Èmi náà tèmi náà sọ̀rọ̀ yìí ó. Èmi náà níbi tèmi náà ti ń jẹ tèmi náà ti ń wà á bú. Kọ́lọ̀ bá mú kú ńbẹ̀. Gbogbo wa káwa mọ̀ lè dìjú. Ká mọ̀ lè sùn forí léjì ká. Àwa náà lágbọ̀dẹ fún ara wa, láṣẹ security ara wa. Àwa lágbẹ̀ kànga fún ara wa. Àwa látún ọ̀nà ara wa ṣe fún ara wa. Ìjọba ò ṣe kankan fún wa. Wọ́n múná wá, à ń sanwó náà.
1: Wọ́n bẹ̀rẹ̀ títí o, àfi ìgbà.
0: Táàksì níní ìsinra yìí, wọ́n ti fi ẹ́ fi táàksì yín alọ́rùn. Àwa jọ ń fara nira wa.
1: Ọlọ́run ló mọ̀.
0: Aláàdìsáàbọ̀ àwọn leaders tá à ń gbẹ.
1: Ìjú yẹn ju
0: ká. Lásìkò election, ìwọ ọmọye tó gbà lọ́wọ́ olóṣèlú káàkiri, bó ṣe gbà lọ́wọ́ PDP, lọ gbà lọ́wọ́ ACN, lọ gbà lọ́wọ́ JJJ, lọ gbà lọ́wọ́ CCJ.
1: Ṣẹ̀yìn, ẹran sànṣẹ̀.
0: Ẹyin o, ṣe bẹ́ẹ̀ ni tó bá fún ọ lówó jù ni wọ́n dìbò fún. Ṣé ọ mọ̀ pé àwọn owó yìí, àwọn kan náà ń yá wọn lówó náà fi ń. Èyí tí wọ́n bá rí jí kó lápò ìjọba, àwọn kan náà ń yá wọn lówó yìí. Níbo owó ti rí padà? Nígbà wọn bá gbé contract fún wọn níkẹ. Wọ́n á gbé contract ọ̀nà fún wọn.
1: Gbogbo wọn ti yọ.
0: Ibẹ̀ làwọn ó ti rí returns wọn. Wọn à ní ṣe quality roads fún yín. Láàrin oṣù mélòó, ọdún mélòó, ọ̀nà bàjẹ́ ọ̀nà mílíọ̀nù ẹgbẹ̀lẹ́gbẹ̀
1: bábà.
0: Ọ mọ̀ pé it's as a result of the riba, the bribe that you collected during the election. Torí àwọn rìbá owó ẹ̀yìn sọwọ́ kúrúrú tó ti gbà lásìkò election ni. Tó rọ̀ bí àwọn ní ẹ̀rọ ti ń rọwọ́ ní nìkan wọ́n ti rí owó tí wọ́n fún ọ lásìkò election yìí. Wọ́n sì wá padà. Ó tún wá ilé orí rẹ̀. Àná ti mortgage the future of next generation. Tí wọ́n ti yá owó, tí wọ́n ti yá ìyáláyà owó. Àwọn yìí àwọn tí wọ́n ń rúlu wà yìí ìbò náà ti wá wá ìbò náà wá. Ṣé láti ilé ìbò wọn ti wá ni? Ṣé àwọn èèyàn yín náà ni? Àwọn èèyàn wá. Láàjọ dàgbà.
1: Ládùúgbò.
0: A bá ní ẹyé gbowó káyọ̀ fi ẹ má fowó dìbò mọ́, ẹ má torí owó dìbò mọ́, ẹ ní gbọ́.
1: Ẹjẹ́ kún fún wa.
0: Gbogbo wa náà láàjọ máa jẹ omi tóró rẹ̀ tí ní
1: ìsinmi.
0: Ẹ bá ní àdìbò fún ẹni báyìí, ẹdìbò fún ọ̀dọ́, ẹdìbò fún ẹni báyìí, wọn á ní kò lè torí pé òní wọlé ẹjẹ́ ìdìbò fún báyìí. Ìwé ṣé dìbò fún
1: ìwàlẹ̀
0: ààrẹ. Mo ń
1: tẹ́mọ̀
0: sọ nígbà tí wò dìbò fún nígbà tí àwọn olórí yìí tí wọ́n bá ti ní fíẹ́ wípé táwọn bá ti ṣe dáadáa àwọn èèyàn ó yọ àwọn kò nípò. Torí wọ́n ti mọ̀ pé àwọn ò fowó ràbò lọ́wọ́
1: yín. Ọkọ̀lá nínú wa wà dúdú.
0: Nígbà tí ò bá ti sí ìbẹ̀rù wípé wọ́n lè yọ àwọn kò nípò tàbí káwọn tún wá gbégbàgbò káwọn mọ̀ wọlé. Wọ́n ti mọ̀ pé owó lẹ́kú gbogbo. Bùkátà yín lé lórí táwọn bá yìí ti fún yín lówó èyí ti ń ṣe yín tán owó tẹ́ nígbà tẹ́ nà tán jọ kan tàbí jọ kejì.
1: Má fi sàmọ́ wá tì.
0: Táwà fi ọdún mẹ́rin jìyà rẹ̀ gbáko.
1: A tún ní
0: recall option tá a tún fi lè recall olórí tí ò bá ṣe dáadáa. wo tun fi corruption bona ni
1: to gba le ro to fin mi ka waye
0: eh ni re won recall aye edibo fun eni bayi edibo odo edibo fun eni bayi edibo bani jode won ni ko ni tori pe ko ni wole ni oje edibo fun iwe se edibo fun na eyin ma e ma ri bi ti bi ti na wa nle e lo ko sinu na
1: to fe lo pa yo kele fe sa bi fe ari e wa ko lo so be se to yo ni ni boya ko ni ni sile.
0: You don't want to choose to walk alone. You want to walk with the corrupt crowd. Eh mo ni tori pe yin o fe da to ba se pe yin nikan le da duro lori o to e duro meke Olorun ba ti si leyin alabosi yo si wa pelu yin nibe e ma ni tori pe nikan o le wole e ni dibo fun ah ah ngba to ba dibo fun ta ni o dibo fun ti o wole ti wo wi ban ti to n wi ban ti to n wi ban se popularity leyin dibo fun ni abeni te wo po ni nkan ti o se fun yin.
1: Oh,
0: Aba, ara yin o nka nla ke.

0: lọ.
1: 07068874274 ni number de le pe mi si. Lẹyin eto. Bẹyin be sponsor wa ni e be donate ni e be polowo oja ni. Ori number yen na le le pe mi si 07068874274.
0: Imbale.
1: La bebe. Eje ki n fi asiko yi ma lu.
0: Mo waye.
1: Ọ̀rẹ́ mi engineer, àwọn engineer ọ̀rẹ́ mi lọ́gbẹ̀ẹ́ kẹ́ máa bá mi patronize wọn. Àwọn èso ń jìbìtì wọn nílùú yìí ní jìbìtì. Wọ́n bá ṣe rí gẹ́lẹ́ ni wọ́n sọ fún yín àwọn òfo wọn nítorí owó ba orúkọ wọn jẹ́. AY Communication ó wà ní.
2: Gbogbo ìgbé bọ́ọ̀dì ó ti ẹni engine ọmọ èèyàn tí ó lẹ́sìn ìlú.
1: Equed Shopping Complex. Ninu erelu te ba ti le nlo si odo AY Venture ni isale gbangban gban ni oro ni oyin sobu e te ba be type number 1 wa ni opposite re typist la en legbe re ya Daniel wa nbe onta aso awon obirin jerseys

ìbàdàn ẹṣu ọyọ kẹjire òkìkí aláàgbọgbọ tọfà ọlọ́bàgbọgbọ tọfà kúnlẹ̀ lọ́bàgàmì àlàbí ọjọ́ bàbá.

ó kẹ́gbẹ́ títí fáwọn èèyàn rẹ̀ o, wọn láwọn ò ní gbọ́, wọn láwọn ò ní gbà o, kàkà kí wọ́n gbọ́, kàkà kí wọ́n gbàṣe ni wọ́n sórí kunkun sọ́ba Olúwa. Àwọn tí wọ́n gbọ́, àwọn ni wọ́n mọ̀lá o, àwọn tí ọgbọ̀ wọ́n parẹ́ máyé lára.

gbogbo ọ̀rọ̀ tá ń sọ tí ń jà nfàní fáwọn èèyàn wọn bá ti mọ ohun tí rí ẹ̀kọ́ kankan kọ́ lára dé tí ò bá sí àwọn tálẹ́ǹtì ọ̀ bá parẹ́ mọ́ aláàánú àwọn lọ́lọ́run ń lò ní sábà bí ó àwọn igi lẹ́yìn ọgbà wa àwọn náà ní wọn àjẹ́ kó ti sú wa àwọn náà wọn àjẹ́ kébi ọ́ pa wá tébi bá pa àyàn jù bébi bá pa àyàn kọjá ààyè bébi bá pa àyàn kọjá àbìkí èyí ó ṣèṣe gúsì àwọn ní àjẹ́ káwọ́ ti ṣèṣe gúsì àwọn ní wọn ò ti jẹ́ àdàdà kú ni ìyìn tọ́jẹ́ pé sálù ẹlẹ́nu gbọ̀rọ̀ ló kọ́ ẹnu mi ọba ti lè gbọ̀rọ̀ mọ́ torí ẹ̀rí ọkàn ọmọ ajẹ́ mi bí n bá sọ̀rọ̀ sáwọn ọmọ tó ń lu jìbìtì tó ń lu ṣe yàwó tèmi náà sì tó ń ṣe jìbìtì tèmi náà ń ta káṣáàpù lárẹ́rẹ́wẹ́rẹ́ ẹ̀rí ọkàn ò ní jẹ́ ń gbádùn ṣùgbọ́n torí pé àwọn ń ṣàánú tilé oge náà tún tó gé jẹ torí ntọ́lọ̀ ń ṣe fún wa náà tún tẹ́ àlọ́run ni ò jẹ́ káwọn náà ti dàdà kú dá ọlá yín ọlọ́ ọlọ́run lára wa adéyínká pẹ̀mbọ bí àwọ erin kásàmọ̀ ṣe dáadáa ajé ọkọ bí ẹni kìlọ̀ ọ̀rọ̀ bá bọ̀ ọ̀rọ̀ èdè bábá èdè ìjìnlẹ̀ bábá ìjìnlẹ̀ ọ̀rọ̀ bábá ọ̀rọ̀ ìmọ̀ bábá ìmọ̀ ìwà bábá ìwà kọ̀ǹkọ̀ bí ẹni tẹ́ ọmọ aládé jìgan jìgan tògótògó.

ta wa ma yawo na nta enu o ni le gboro mo o enu temi si gboro die so lu elenu gboro ni bi ma tun so eri okan ma janjo sugbon owo ti a mo o owo mi re funfun nene o a ilu jibiti e ba tun gbo se ti mo nse fun ara mi personally yàtọ̀ fún pé à ń lọ sí mc à ń rìkọ́ọ̀d fídíò à ń ṣe bẹ́ẹ̀dẹ̀ jingu nǹkan kàtà tún bá káàkiri kò sí alẹ́ kan táwẹ̀ tún hósù jáde nítorí pàfẹ́ wọ̀wọ́ lọ́wọ́ torí ẹni tí ò bá rí nǹkan kan jẹ tí ò rí nǹkan kan sí yóò máa wọ̀wọ́ lọ́wọ́ tí nǹkan kan bá wá bọ́ọ̀lẹ̀ lọ́wọ́ lọ́wọ́ yóò wá máa ṣèṣekú sí ẹni yóò máa jẹjẹkújẹ yóò máa hùwà kíwà yóò máa jalè yóò máa fẹ́wọ́. Ìgbàwé sọ̀lẹ́ o. Ẹ mo jẹ jẹ́ pé ọ̀lẹ́ ni wá ọlọ́run nìkan lálágbára. Àyè sọ̀lẹ́ o. Àyè sọ̀lẹ́. Tẹ ẹ bá gbọ́ ohun tí mò ń ṣe ní tọrọ owó tẹ́ mi máa bùn lo tẹ ẹ bá gbọ́ iṣẹ́ tèmi gangan ń ṣe fún ara mi. Ṣùgbọ́n ká gẹ́gẹ́ jìnnà bẹ̀rù ń dà bá fi pamọ́ níní yìí. Gbogbo àwọn tí wọ́n ràn mí lọ́wọ́ ọlọ́run máa bá ràn wọ́n lọ́wọ́ tí wọ́n tún ń gbèrò pé àwọn fẹ́ ràn án lọ́wọ́ ọlọ́run máa ràn wọ́n lọ́wọ́ ọlọ́run máa dá àwọn náà tàbí sí ààyè wọn káwọn náà kán máa bójú rere àánú ọlọ́run.

ìrìnàṣì ọ̀rá ká mọ̀ fèyí sí lọ ní ọwọ́ aago méjìlá abẹ́rẹ́ bí kẹ́ẹ̀ tún mọ̀ gbọ́ àwọn repeated programs ìwà ẹ̀dàkọ̀ ẹ̀mọ̀ bínú gbogbo ẹ̀ tí ètí ìjọra wọn ni ọ̀yà àmọ́ wá 24/7 ó tiẹ̀ tún ti bẹ́ẹ̀ dì sáà sábà ìjọ bá ráàyè mò ń wá sọ̀ńláì ṣùgbọ́n tọ́lọ́ bá ti ní kí gbogbo studio set tán dáadáa.

tó máa ń cover event náà a lè ṣe live a sì lè bá yín ṣe sí disk náà gbogbo àwọn nǹkan tá à ń mú mọ́ra wọn tá à ń já mọ́ra wọn díẹ̀ díẹ̀ ni ká sá máa wọ̀wọ́ lọ́wọ́ tọ́ra wa náà a máa ń sọ̀rọ̀ wípé àwọn pásítọ̀ àwọn àáfàá ká má jókòó ti sọ̀rọ̀ sọ̀rọ̀ nìkan káwọn náà kí wọ́n tó máa bí bó ṣe kó náà bá lè dání bó ti à ń fi lé rẹ́ǹtì wọ́n mọ̀ ṣe kí á ti kà ní káwọn náà ká máa fi kún un àwọn tá a máa ń sọ̀rọ̀ ìtẹ́nu wá gbarú ọ̀rọ̀ yìí a gbọ́dọ̀ jókòó ti sọ̀rọ̀ sọ̀rọ̀ lásán ó jẹ́ pé iṣẹ́ sọ̀rọ̀ sọ̀rọ̀ gan náà iṣẹ́ ni lọ́tọ̀ ṣùgbọ́n nígbà tí ò tí yìí tọ́lọ̀ ò tí jẹ́ ká búrẹ́ kẹ́jù báyìí lọ a gbọ́dọ̀ jókòó tó nìkan ọ̀nà kan ọ̀wọ́jà là ń bá káàkiri èmi ni mo tún jẹ́ Lumatech tí mo ní Lumatech Lumatech International àti Lumatech ni àwọn andu yẹn ní gbogbo social media platform a ní à ń build android application a máa ń build website náà tá a máa ń ṣe díẹ̀ mo build android application yìí tó bí ayé ṣe bí ọ̀rọ̀ radio ni ẹ̀ tí mo pè ní all nigerian radio application tí mo kó gbogbo àwọn radio tó jẹ́ ti orílẹ̀-èdè nàìjíríà sí nínú mo wá rò pé kò sí kankan tó wá látọ̀yọ́ yìí tó bí ayé ṣe bí ọ̀yọ́ ni ẹ̀ pé kí ló wà ní kápá mi tí mo lè ṣe kó tó wá di pé iṣẹ́ ayé ṣe bí ọ̀yọ́.

gbogbo àwọn tó ti ràn wá lọ́wọ́ ọlọ́run ní jẹ́ wálẹ̀ o ẹ ní wálẹ̀ o ẹ ní wálẹ̀ o òkè lẹ́yẹ fọ̀hún òkè òkè lọ́wọ́ afúnni ń gbé lókè lókè lẹ́ẹ̀mọ wà níjẹ́ gbogbo ẹ mọ́ gbàgbé àkọ̀rí ọ̀rọ̀ wa should we legalize corruption in Nigeria ṣé ká fẹ́ kan legalize corruption

wọn kọ àwa ní Yorùbá ní ilé ẹ̀wà ẹ̀kọ́ gíga Emmanuel Alayinde College of Education ìyìn lókè òrò fúlọ̀ yà láàfin wa ń bí bàbá dáadáa àwọn èdèmú àwọn ẹ̀rọ èdèmú àwọn igi ìwé àwọn ní ọkọ̀ ìwé gbogbo wọn ló lè ní wọn pè tẹ́lẹ̀ nígbà wọn á rí pé kíní ìfọjú pọ̀ nàìjíríà mọ̀ ń bàjẹ́ ṣe ni a jẹ́ pé gbogbo wa náà ló lè tí lé bá dá o ẹni ọlọ́run bá pàtí àwọn nìkan lè ní rí kábẹ̀ kan legalize corruption. Bó ìtú mú ọ̀rọ̀ kan wá pé ẹ̀yin tẹ́ wà nílé òkèèrè bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ sàánú àwọn èèyàn ní Nàìjíríà àwọn èèyàn yín tán wà nílé tán máa ń gbé bùkátà wá báyìí ẹ máa intaviú wọn èyí tẹ́ bá rí kóríire ò pé tó àwọn tí ò wúlò ní sọ́pọ́ọ̀tì nínú ipò òṣèlú òun máa ń sọ pé we have to choose between two devils ni tí ò ní rí another options nílẹ̀ tí ò ní torí pé ìyẹn ò ní wọlé ni ò ní jẹun ó dìbò fún tẹ́ rí kóríire tí ìpè tó ẹ má sàánú oru wọn mọ́ oríire tí ìpè tó ni iye tí ìyè bá sì tí ì jẹ́ ni iye ìyá ń jẹ nǹkan lọ́wọ́ ni iye tí ì jẹ́ dáadáa tó ni ó yẹ kí orí àwọn èèyàn wo ti pé báyìí ká má fi ọmọ ìyá mi nínú ẹ̀sìn mo tún gbé yun náà wá nígbà pé ọmọ ìyá mi nínú ẹ̀sìn bí èèyàn kan gbé wèrè ń dó wèrè ọmọ ìyá mi wèrè ń dó wèrè kan nínú ẹ̀sìn wá bá mi tí mo wò pé léyìí ò ní làákàyè tó láti lè rúlùú nàìjíríà láti lè ṣe nǹkan fún ìlú

0: Ají ṣe bí Ọ̀yọ́ láàrí, Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan. Ají ṣe bí Ọ̀yọ́ láàrí, Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.
1: Ẹyẹ tí ó dorí kodò bí àdán ò sí nígbó. Kìnì ń a sì mọ solúlà jù láàrin ẹranko. Ajíṣe bí Ọ̀yọ́ Online Radio náà ní bábá wọn. Nínú ká gbóhùn sáfẹ́fẹ́ àtẹ́lẹgbẹ́. Ajíṣe bí Ọ̀yọ́ Online Radio. www.ajisebioyoradio.com. Ẹ ṣé tẹ̀ ń gbọ́ wa.

tí ń bá wá wò rérí ayé lọ tí mo wọ́n wájú tí mo wẹ̀ ìrò inú mi àtàn ara mi àgbá yágiyági bí ara kẹ́kọ̀ọ́ aṣọ tí ń bá bójú wẹ̀yìn bí má rẹ̀yìn tẹ̀mí ayé olólùfẹ́ mi inú mi àtàn alára mi àgbá yágiyági ó dúpẹ́ o ọpẹ́ ni mo wá dúró ní àròyé mi dọ̀la Adéyinka. Ní ọjọ́ kẹrìnlélógún oṣù kẹta ọdún náà ló pé ọdún méjì gérégé tí a ti fi ìkànnì ajíṣe bí ọyọ lélẹ̀. Lọ́jọ́ náà lọ́hùn tá a bẹ̀rẹ̀ gérégbére ni mo ṣe ń sọ pé aláǹtakùn pààyàn kékèké sólóko bí idán bí idán la bẹ̀rẹ̀ o aláǹtakùn pààyàn kékèké sólóko. Ọdún kejì rèé o látún gbẹ lábẹ́nu rẹ̀ gúnlẹ̀ yìí ọdún kẹta látún ti nẹnu mọ́ lónìí yìí o. Tí n bá wá bẹ̀rẹ̀ sí ní rojọ́ tí n bá bẹ̀rẹ̀ sí ní ṣàròyé bí a sì bẹ̀rẹ̀ lọ́jọ́ kìíní àná pẹ̀lú àìsí nkankan pẹ̀lú àwọn àchívmẹ́ǹtì tí ọlọ́run olódùmarè tó titun ti ọwọ́ wa gbé ṣe yàtọ̀ fún pé ti ìgbésí ayé iléeṣẹ́ wa ń bí tó tún fi mọ́ ìlú ọ̀yọ́ gangan ọyọ́ aláàfin ipa tá a ti kó ń bẹ̀ ọlọ́run ọba.

0: ani bi n ba wa boju wo eyin bi n ba re ni mi inu mi ma n dun ara mi ma n gba yagi yagi
1: o be bi o
0: ejo kini ana ti ero kini to so sin lokan aje kini to saro ye die na ah opo ni mo wa du o sugbon oro na ni ma n ba mo ko mo ro wa gege bi mo se ma n so ekun na ni ma n ba ekun wa oro ni ba mo ko mo ro wa o Allah ba n go
1: that's why my heart is David like you do pelu
0: ti ba wa ro waju ti mo ra eyin o omi ayo asin bo loju mi ah okan mi ase juju de juju de juju de nitori pe ke ise pe boya da to be na ni ke se poro kan la mo so be na ni ke se pe de kan le mi mo pe adeyin ka ti fe yo a pe po de be ke mo wa gbo mi loju mi lopo lopo gba pe olo mo ma je ki njora mi loju o olo mo je ki njora mi loju o olo mo ma je ki nsi se a je ki nte lowo awon olulufe mi yo mo tun ma wa ronu ti ma sun ba ma tun ronu kini mo tun le se ọ̀rọ̀ owó mo tó lè sọ tí ó tún fi jẹ́ ìwúrí fún àwọn tí wọ́n ti wà lẹ́yìn.
2: You are currently listening to Ajisebi Oyo online radio. Ajisebi Oyo láàárín Oyo Ajisebi Babẹ nìkọ̀ọ̀kan.
0: A bẹ̀rẹ̀ lọ́jọ́ náà lọ́hún. Ni ọjọ́ kẹrin lé ní ogún. Ọdún 2020. Kí ló sì mú èrò náà sọ sí lọ́kàn náà ni wípé èmi ni mò ń jẹ́ lumatèkì. Nǹkan tí mo gbé ló tí mo gbé dání dáadáa ní gbogbo 2020, 2019, 2018. Lọ́sẹ̀yìn. Náà ni Android application ta máa ń build. Ó wá build Android application kan tí mo pè ní All Nigerian Radio Application. Kí ni application yìí dálé lórí náà ni wípé mo wá ṣàṣàjọ gbogbo àwọn radio stations tó wà ní orílẹ̀-èdè Nàìjíríà pátápátá àti tí àwọn ọmọ Nàìjíríà tí wọ́n gbé nílé òkèèrè tí wọ́n dálẹ̀ mo ṣàmọ́jọ sínú Android application yìí ọ̀kan lẹ́yìn náà tẹ́ bá tún lọ sí Google Play Store báyìí tẹ́ bá search fún Lumatech LOOMETECH Lumatech ẹ rí àwọn Android application yìí. Tí n bá wá ń ṣe àṣàjọ àwọn rédíò yìí tí mò ń kó sínú rẹ̀ ni wọ́n máa ń jẹ́ ìbànújẹ́ ọkàn fún mi pé kó sí rédíò gangan tó wá láti ìlú Ọ̀yọ́ wá. Ẹ sì mà tẹ́lẹ̀ ń gbọ́ pé Ajisebi Ọ̀yọ́ làárí Ọ̀yọ́ ò ní ṣe bí Babẹ nìkọ̀ọ̀kan. Ọwọ́ àwò pé sọ́yẹ́kọ̀yọ́ ọmọ ṣe bí Babẹ nìkọ̀ọ̀kan. Ní tó mú èrò bá a ṣe dá Ajisebi Ọ̀yọ́ wá lẹ́nu. Ọwọ́ àwò pé kí ló wà ní kápá mi? Ìkúkú lówó tí mo fi lè dálé iṣẹ́ rédíò ńláàlẹ̀ kí ló wà ní kápá mi tí mo lè ṣe o bọ́kàn pẹ̀lú technology pẹ̀lú pé gbogbo àwọn stations tá a kúkú ń lò yìí náà àmọ́ platform tí wọ́n ń lò tí wọ́n fi ń ṣe kinní yìí mo ti ṣe research lọ́tún lọ́sì. Bí mo ṣe create rẹ̀ ó kúkú ti ní platform tí mo ti lè introduce rẹ̀ sáwọn èèyàn through Android application mi. Bọ́kàn fi sínú rẹ̀ ni pé Ajisebi Ọ̀yọ́

pẹ̀lú àánú Ọlọ́run àtìlẹ́yìn àwọn ọ̀pọ̀ èèyàn. A tún wá connection káàkiri iyùn ló sún mi tí mo fi dé inú kan ní Ọ̀yọ́ àti Ìbàdàn Unity Forum. Pé bóyá a rí connection níbẹ̀ láwọn tí àwọn nù tí kìíní tà ń se èyí tí ó dùn mọ́ tí ó wù lórí tí wọ́n sọ pọ́ọ̀tì wa torí kìíní yóò ṣe. Pé bóyá tá a bá dénú kan ní Ọ̀yọ́ àti Ìbàdàn Unity Forum, bóyá ara àwọn àgbàlagbà ìlú Ọ̀yọ́ tí n tà ń se èyí ó wù lórí tí wọ́n sọ pọ́ọ̀tì wa, a ń wá connection káàkiri. Ẹ̀yin alátìlẹ́yìn wa, lẹ́sẹ̀ múmúláyà mi pọ̀, ẹ múmúláyà mi gan ni o, nítorí àwọn àgbàlagbà bọ̀, wọ́n ní àjùmọ̀ bí ò kan tàánù, ẹni elédùá bá rán sí ni náà ní ran ni lọ́wọ́ o, ó náà ni máa ń jálá àánú ẹni. Pẹ̀lú fóònù tí mò ń lò ní ọdún náà lọ́hùn-ún, Infinix Hot 4 ni mo ń lò lọ́dún náà lọ́hùn-ún. 2GB ní RAM rẹ̀ àti 16GB internal memory. Ni mo bá bẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́. Ẹni àkọ́kọ́ lọ́dún náà lọ́hùn-ún tí ọ̀kọ̀ọ̀kọ̀ appreciate ni pé ọmọ Ọ̀yọ́ ọdá kìíní yìí lẹ̀ ni bàbá Fàtà Ìlàmídì. Tí wọ́n jẹ́ ọmọ ìlú Ọ̀yọ́ wa ń bí ṣùgbọ́n ọ̀wọ̀ lóògbé stéètì náà ni wọ́n ń gbé o. Àlọ́rọ̀ ní máa ń bá mo kómoro wá, ẹkún ní máa ń bá kún wá. Tí n bá bẹ̀rẹ̀ sí ní ṣàròyé, lẹ́ẹ̀fí ní àròyé mi pọ̀. Torí tí n bá bojú wẹ̀yìn tí n bá rẹ́ni mi, anínú mi máa ń dùn ní ara mi a sì máa gá yágíyágí. Ní ọjọ́ 24 oṣù kẹta ọdún 2022 yìí náà ni a pé ọdún méjì gérége o. Tí n bá wá wo ẹ̀yìn wò, sẹ́ẹ̀mọ̀ pẹ̀yìn àgbà náà lẹ sọ pé wọ́n mọ kékeré bá ṣubú àwòwájú, bàgbàlagbà bá ṣubú àwọ̀ ẹ̀yìn wò.

0: àjíṣe bí ọyọ láàrí ọyọ ò ní ṣe bí bábẹ nìkọ kan.
1: Má yín kúrò, ọ̀rẹ́ mi má gbé kúrò, lájí ṣe bí ọyọ online radio.
2: Mr. Yusuf, ọmọ Ìbàdàn nílé Olúyọ̀lé làwọn náà. Ṣùgbọ́n kí n tó bọ́ sórí ọ̀rọ̀ tiwọn, Bàdàn fún mi Kẹ́mi, wọ́n ti fún wa lówó tí ì sẹ̀ kan tí ì sẹ̀ méjì táà náà ta ti sọnà ọ́síà. Bẹ́ẹ̀ náà ni bàbá Bàtá Ìlàmídì, kì í sẹ̀ kan, kì í sẹ̀ méjì, kì í sẹ̀ mẹ́ta ni wọ́n ti sọ bọ́. Náà ti fún wa lówó pé Dẹ́yìnká ìní dáadáa. Pátó ti sá àdéhùn lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Kẹ́tọ́ tó ṣùgbọ́n tó fi parí àwọn òtún náwọ́ síà. Bàbá dáadáa, Bàtá Ìlàmídì, ọmọ Ọ̀yọ́ aláàfin tá ń gbé lọ́wọ́ Londo State. Mo dúpẹ́ dúpẹ́ o, Madam Fúnmi Kẹ́mi ọmọ wọn nílùú Ìbàdàn. Mo dúpẹ́ dúpẹ́. Ẹ ṣeun o, ọpẹ́ olóore àdáǹdá tán ni o. Títí láíláí láì máa ṣe dúpẹ́ lọ́wọ́ yín o. Ẹyin tí a ní tòótọ́, ẹyin lẹ́ni bí ẹni ẹyin lè yàn bí èèyàn. A tó bẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́. Abiodi website fowó ara mi bi odi website.
3: That's why my heart is beating like.
2: Fún àjíṣe bí ọ̀yọ́ rédíò. Àjíṣe bí ọ̀yọ́ rédíò www.àjíṣe bí ọ̀yọ́ rédíò.com. Ẹ ṣe ẹ̀ ń gbọ́ ìkànnì wa.

ẹyin làyàn bẹ́ẹ̀ mi o ẹyin lẹni bí ẹ ní ẹyin lè yàn bí èèyàn o wàhálà ó lè torí yín rojọ́dọ̀ tún la mẹ́wàá. Mr. Yusuf tó ń ṣiṣẹ́ ọlọ́pàá bọ̀dẹ̀ hospital lọ́yọ̀ọ́ aláàfin wá ń bi ọmọ ìbàdàn nílé olúyọ̀lé ìlà àwọn náà àwọn ti ìbàdàn wọn fẹ́ràn mí pọ̀ mo èyí tó ṣe sọ ọmọ yìí àwọn ìbàdàn fẹ́ràn mí gan ni o. Mo dúpẹ́ o mo dúpẹ́ o. Tẹ̀mbá tó pàdé ẹ̀gbọ́n yìí lójú ọ̀nà tí Mr. Yusuf ẹnu mọ̀ gbẹ àmọ̀ rówó ra dáta ayaya yóò ní sókàn mi wá aya gbàgbàgbà wọ́n sì máa ń nawọ́ sí wa lóore kóore mi. Àwọn gangan náà ni wọ́n tún fún mi láìdí àgbẹ̀ kí n kọ lẹ́tà kí n fi ránṣẹ́ sí gbogbo àwọn tó lànà ìlàkà lọ́yọ̀ọ́ aláàfin. Padà ń fún mi kẹ́mi àwọn nọ́bà mi kọ lẹ́tà láìgbà tọ́rọ́ pẹ̀lú kọ́bọ̀ lọ́wọ́ mi. Tí n bá bẹ̀rẹ̀ sí ní ṣètò tí mò ń kí wọn tí mò ń kí wọn tí mò ń kí wọn tí mò ń kí wọn kẹ́ ẹ lè bá a mọ̀ pé nítorí bẹ́ẹ̀ yẹn bá dá sí èèyàn á dá sí padà á dá sí ìrìn tọ́ọ̀nù ni.

0: Ọjọ́ ọdún kejì tá a ti fi ìkànnì ajé ṣe bí ọ̀yọ́ lọ́lẹ̀, wọn náà láwà yóò. Àìmọye àwọn èèyàn náà ti bá wa dá sí torí gbogbo ayé ní bọ́bùn ń bímọ. Kí n mọ́ gbàgbé ọ̀rẹ́ mi yìí, Azeez Ibrahim Ọlálékan látàdúgbò à ń popo, ó lónìí òye.
1: First let me say to you,
0: ó ní foundation. Nígbà tí mo ronú pé mo fẹ́ dá ìkànnì yìí lẹ̀, mo kàn fóòsì ẹ̀ nínú gúrùpù yẹn, nígbà yẹn kí mo mọ̀ báwọn ọmọ ọ̀dọ́ náà kàn ń bẹ̀. Àwọn èèyàn náà sì dìde, ó ṣùgbọ́n wa nígbà náà bó ṣe yẹ kó ti rẹ, ó ti padà rẹ àwọn èèyàn wa. Wọ́n fi àsìkò yìí kí gbogbo àwọn presenters náà ti gbóhùn sáfẹ́fẹ́ ní àyín rí. Bí wọ́n ti ẹ̀ráyè máa bá wa ṣe mọ́ nìyí. Ìjọba ní tí wọ́n ti táwọn náà ti lo táìmù wọn, resources wọn, data wọn fò nù wọn, ó kí gbogbo yín o, ọlọ́run ọba yóò.

0: bínú network ló ń já ní tíntín.
1: See, I may not give the word to you, but
0: gbogbo àwọn tí wọ́n ti lo resources wọn, time wọn, data wọn fún wa ní ààyè. A dúpẹ́ lọ́wọ́ gbogbo ènìyàn Ọlọ́run Ọba Aládé pẹ̀lú ẹ̀sán. Yóò bá wa san yín lẹ́sàn. Gbogbo ẹ̀yin tẹ̀lé ti bá wa dá sí lọ́nà kan ọ̀nà kejì tí ì bá padà rántí dáko yín. Ẹ mọ̀ pé àìníye inú mi ló fa ó dúpẹ́ o, mo dúpẹ́ pé òkun o ti ń dúpẹ́ lọ́wọ́ yín lẹ̀ láti sìn níbi tí ì bá padà gbàgbé. Tí bá ń gbìyànjú, orí ni mò ń mú gbogbo àwọn orúkọ yìí, wọ́n sì gbìyànjú ń bá débi kọ̀ọ̀kan
1: tán.
0: Torí pé àwa dúpẹ́ lè nìní. Ọpẹ́ ní pẹ̀ ní sáyé àwo ilé alára.
1: I sing for you, wanna be like you, dúpẹ́, baby, now you.
0: Nítorí bá a bá dúpẹ́ orí àná, a tún gbà mí lé nìní o.
1: Only for you, it'll be like you, dúpẹ́, I sing for you, my baby, oh.
0: Fẹ̀rẹ̀ sí ọ̀dọ̀ ẹ̀gbọ́n mi dáadáa. Asiru Amadu Adeniyi, ọgbọ̀n Ọ̀yọ́ Aláàfin tí wọ́n ń gbé ní Ìpàpó lókè ògùn níbẹ̀ ń. Àwọn náà wà ní ètìrí multi-purpose venture ní Ìpàpó ẹ̀gbọ́n mi dáadáa. Ó dúpẹ́ o, Asiru Amadu Alfa Kilo tí wọ́n ní ètìrí multi-purpose venture nílùú Ìpàpó. Ìjọ owó dátà, ìjọ gbà, ẹ̀yà gbàgbà, mọ́bìnúmọ́bìnú, yóò bá
2: You are currently listening to Ajisebi Oyo online radio. Ajisebi Oyo laari, Oyo Oyo se bi ba ben kokan.
3: Ajisebi Oyo laari, Oyo Oyo se bi ba ben kokan.

omi tutu sí lọ́kàn nígbà míì mo wà ní facebook láàárọ̀ yìí ọmọ yẹlé sòwú rẹ̀ ó wá ń post ó ń comment lórí ìwà àbúkù kan tí àwọn apc tán hù lẹ́kọ̀ọ́ lagos state university ìgbà tí babájídé sanwó-olu ó ń lọ síbi convocation wọn wọ́n wá post bánà presidential kíní campaign bọ́lá ahmed tinubu wọ́n post ẹ̀ sínú nínú bí convocation àwọn ọmọ tán fẹ́ jáde ó wá ń sọ ó wá ń post ó wá ń comment pé irú nǹkan báyìí kò yẹ kí ó lè máa ṣẹlẹ̀ ní nílé ẹ̀kọ́ pàápàá jùlọ nígbà tí wọ́n ṣe bí convocation kò yẹ kí wọ́n tọ̀nù bẹ̀rẹ̀ di political ground nínú ọgbà iléèwé ẹ wá wo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ń sọ̀rọ̀ ìkẹ́sì ọmọ yẹlé sọ̀wọ́ àwọn míì tiẹ̀ ti mú lálàsẹ̀ jù gan lórí ọ̀rọ̀ nàìjíríà tẹ bá wá wo àwọn negative comment pẹ̀lú iṣẹ́ tèmi náà ń ṣe kí tèmi bá lọ pa gbòòrò tí wọ́n bá bá mi pa jàngbọ̀n nígboro táwọn ẹlòmíà tún sọ̀rọ̀ wọ́n á sọ̀rọ̀ ìgẹ́sì àwa àwọn tí wọ́n hùwà bàjẹ́ wọn ní sọ̀rọ̀ ìgẹ́sì wọn mọ́ àwa tá a wá jẹ́ bíi lámìítọ́ ni wọ́n wà máa gbójú àga sí káwàá mérí yóò wá bẹ́ẹ́ gbomi tútù sí yín lọ́kàn láti bá ẹ mọ̀ ṣe mọ́ ṣùgbọ́n tẹ̀ bá tún wá wo ogun lọ́gọ̀ àwọn èèyàn tí wọ́n ń sọ̀pọ́ọ̀tì ara yóò tún wá gbá yágiyági bí ara akẹ́kọ̀ọ́ aṣọ. láti ẹ̀ pé èèyàn bá ṣe ń tí ò dá ẹ pé ṣàkíyèsí ni kì í ṣe pé kẹ́ ẹ wá fẹnu àtẹ́ ba iṣẹ́ dáadáa tó gbé dání tó àbẹ́ ètò ti ṣe tẹ́lẹ̀ jẹ́ kì í sì ṣe gbogbo èèyàn náà lọ́yẹ náà lè fẹ́ràn èèyàn tán ṣùgbọ́n tẹ́ ẹ bá rí tó jẹ́ òótọ́ ẹ máa sọ kí n má fọ̀rọ̀ ọ̀lẹ̀ sọ̀rọ̀ torí àwa dúpẹ́ nílé ni o kíní ni a pé ọdún méjì péré gẹ́tà fi ìkànnì ayé ṣe fi ọ̀yọ́ lọ́lẹ̀ àwọn àgbàlagbà wá ní okùn egbògun ògùn kọ́mọ̀ níbi tó ti gùn wá o ó wá bẹ̀rẹ̀ sí ní mú lẹ́sẹẹsẹ lọ́kọ̀ọ̀kan èjèèjì báwọn èèyàn ṣe ń ṣùgbà wa. yóò tí wọ́n gba fóònù lọ́wọ́ mi bàbá mi fàtà ìbándélé olúṣọlá àwọn náà kọ́mẹ̀ǹtì lọ́jọ́ náà wọ́n ní àwọn kírímìnà àdán gba fóònù lọ́wọ́ ẹ sá ti fún ọ. àti bàbá yìí òkìkí ifá ọ̀yọ́ àwọn náà bá wa pé iléeṣẹ́ àwọn àmọ̀tẹ́kùn míì báyà fóònù wa báyà bẹ́ẹ̀ lọ́wà àwọn òṣìṣẹ́ ọlọ́nà ni wọ́n fún àwọn àmọ̀tẹ́kùn ní go ahead láti gba fóònù lọ́wọ́ wa lọ́jọ́ náà lọ́hùn-ún ìyún lọ́dún tó kọjá.

won fi ise won ise sise won ran wa lowo baba se se ise furniture baba we se graphic design best icon furniture mo ki o ki ore mi daada gbogbo awon aga furniture o lo ba wa se Bottom flat iko yi Guess Mount Construction weda lore mi aya lo mo mi daada abu mi ni e ma njore e ma rin ona ma fi setting se ran lowo a graphic designer wa lati ori Abdulbasit Abdulrahman Abdulbasit ama mi daada o lo ba design logo wa Bottom flat iko yi Olanike ni ti brand Olanike obin lohun na obin lohun graphic designer lohun na o na ti ba wa se banner mo tun fi asiko yi ki roti image egbon mi daada ta pade ni trading places omo wa ni lorin akanja enu dun juyo ta n gbe ni oke oya lohun adupe o gbogbo awon ta ma n gbo wa na baba fi foran wa ranse ta ma n gbo lore ko re adupe lowo gbogbo yi mo n fi asiko yi ki baba mi Lukman Folarin láti London náà làwọn náà ń gbé wọ́n ti ẹ̀tí àtijẹ́ta náà ti kọ́ọ̀lù mi tí wọ́n ti ń kí mi fún ayẹyẹ ọjọ́ ìbí ajíṣẹ́gbé Ọ̀yọ́ àwọn ọmọ pé ní ni wọ́n tún ní kábùrò wọn kan tó ń gbẹ ní Nàìjíríà náà kó kọ́ọ̀lù wa ana kọ́ọ̀lù wọ́n ti ní táwọn bá wálé àwọn mẹ́ṣọ̀ pa ríra mo dúpẹ́ o mo tún fi àsìkò yìí kí Pastor Sina láti Ivory Coast bàbá wálé láti Germany. Tí o bá wá sí ìhà yín gbogbo mo ti fẹ́ rìn ìpàdé gbogbo àwọn tí mò ń dákọ̀ yìí lámòkòlò mi lọ́yọ́ ọpẹ́lọpẹ́ tálẹ̀ntì àti innovation lára wa. Gbogbo ayé ní bọ́bù ń bímọ bí wọ́n ṣe ń bá wàá dá sí lọ́kùn lóṣù kí ni mo ní gbogbo mo ti rówó támòkòlò mi lọ́yọ́. Bá a ṣe ń àchíìbù héèmù kan láti tún sef ti objectives àti héèmù mi. Ó ń wo àwa náà láti sọ ìhàyín di nọ́mbà rédíò tí wọ́n máa gbọ́ nínú transistor rédíò ayé tó ń sẹ̀ ti go mi. Pẹ̀lú àtìlẹyìn ọlọ́run pẹ̀lú àtìlẹyìn ẹ̀yìn èèyàn a mọ̀ pé yóò wá sí ìkúṣẹ́ lọ́nà ọlọ́run ọba olódò máre ọba tó ní ìyá ayé. That's why my heart today. Ẹ wá gbọ́ kí wọ́n láti gbèsè ní ààyè. Yàtọ̀ sí pé a ti ń ṣe studio wa wẹ́rẹ́wẹ́rẹ́. Àwọn bàbá ti fún wa lówó ọ̀dà.

0: level.
1: CIMA not give the
0: word. Aga ajoko wa, ore mi o ti pari re yan yan. Aga onipako ti o je leda. Bi office chair, yeah, don se ni city ba lodo. Nbe lodo be sai company job, get e ban pari e.
1: Shall you not say every day I dey pray for you?
0: Ati loda na nile. Ati loda.
1: There's a permanent place for you. That's why my
0: lara awon nkan ta ti gbese na ni ati register aji se bi oyo radio ati register oruko re pelu CAC CAC current affairs commission Abuja owo yi ta bi ran alowo na la bi nse o pelu anu ta yin se ati ati leyin yin na la bi nse gbogbo awon nkan won yi o eje n wa so ki la ti gbese ni ilu oyo gan lati gbese pelu bi a se mo yi ba se si je nkan kan pelu aje nkan kan wa yi kin lati gbese nilu oyo gaga ni express don se lowo ni ona ilora amint e ma biiru ni ona repo nibe o baba evangelist Moses Akande Aketore awon ni won sa kezi pe kanga kan be ti won ti gbe si adugbo ntele nigba ti express o ti debe nigba ti express ti wa debe to ti je awon lebe tan koto yi o wa wa nbe won ti wa kan se si pelu apapo oyo ati ba unity forum pelu ile ise mi aji se bi oyo radio ni ayin a lo record video re emi adeyin nkan lo sokan mi evangelist Moses Akande Aketore pelu president yi wa ninu kanda oyo ati ba unity forum omo ba lati golu mu ide ni adekunle alo be bo se video yen a post e si page wa a si ere kaakiri ataja awon tan wa ni janu kini yi ma won si wa en ka se si ka to mi ka to fo ala e won ti di koto kanga yi a tori ko to di pe won di awo yan ja be lotun lo si ni won re be bojo ba ti ro bojo ti tun bere yi yo ti level gbogbo e mole awon eyan ni ma pe ko to wa nbe atolokada atelese ni won ja be lara won aseyori ile ise wa na ni
1: I sing for you wanna be like
0: ati kaakiri kaakiri awon ona ti o da loyo ninu sele atomo ba ladi golumi idini adekunle bo ti aye kan won ti wa nkan se si yun a lo nbe a record re a post re.
1: See, I may not give the word to you, but I'll give you what
0: ati lo ati se video lai moye pelu marose oyo sogbomoso ti won se lowo na ati ti se ti owo de separate pelu bi won se ba wa se fire speed limit bump ni abi pedestrian bridge si ojo ona na pelu awon mo kekeke ti won so da me papa julo gbogbo awon le eko alakobere ati grammar to wa ni opopona owo de si irepo won se wa nkan se si pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run àti ẹ tẹ bá tẹ ń fẹ ẹyin tẹ bá ti ń gbọ́ fọ́nrán lè ṣe wá ń bí dáadáa ẹ ti gbọ́ prógíráàmù kan tí mo pè ní ọ̀yọ́ mèsì ìdáhùn ni ọ̀fẹ́ mú wá tí mo fi sọ̀rọ̀ nípa dìpẹ́lọ́pmẹ̀ntì lọ́yọ̀ mo sọ mo mẹ́nuba àwọn ọ̀nà kan tí mo ní wọn ọ̀dà pẹ́ẹ̀pẹ́ nígboro ayé tí mo fi sọ pé ọ̀nà tó lálàáfíà ní iyùn ní 2020 tá a bẹ̀rẹ̀ náà wípé tó lálàáfíà lọ́yọ̀ wọn tó márùn-ún tẹ ẹ bá rántí dáadáa èyí tẹ̀ tí mo ń gbọ́ wa dáadáa ní àyín tí mo fi ń sọ̀rọ̀ gẹdú sí òròdí òròkí sí sáàbọ̀ wọn sọ mo tún sọ bíríìjì rẹ̀ mo tún sọ̀rọ̀ lórí ojú odò. ẹ má bínú nẹ́tíwọ̀kì ní já mi o mo tún fi sọ̀rọ̀ lójú ojú odò kólóbó náà pé wọn àdá mo sọ̀rọ̀ lójú odò pẹ̀lú ojú odò sáàbọ̀. ó wá lè jẹ́ pé wà coincidence ni o ó sì lè jẹ́ pé bóyá tó yẹn náà ni wọ́n gbọ́ ni o wà láì gbogbo ọ̀nà yìí bí mo ṣe mẹ́nu bá láti ìrẹ́ ẹ̀gẹ́dú dé òròkí pẹ̀lú àwọn fíríjì tó wà ń bẹ̀ pẹ̀lú ojú odò kólóbó pẹ̀lú sáàbọ̀ bálẹ̀ gbogbo ẹ̀ ni àwọn ìjọba tó wà lóde náà ti ṣe. ó lè jẹ́ pé ọlọ́run gbẹnu wa sọ̀rọ̀ ni ọlọ́dọ̀ wa náà ni wọ́n ti gbọ́ ni tí wọ́n fi mójú tó gbogbo kíni bóyá sì ṣe déédé ni bóyá sì ṣe kòǹgẹ́ ni bóyá ṣe ṣàdédé ni bóyá sábà bínú lásán náà ni ṣùgbọ́n a fi ṣètò pàláì ọ̀nà tí ń dágbinrin léni o ọlọ́run bá ń gbọ́ kódà wọ́n tún ṣe street light sí a tún fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ ìjọba Ṣèyí Mákindé torí ṣèyí ló ṣèyí o.
1: you know say every day
0: ti ba so ni ayi tara won ta ba na ta ma ka fun ta ma ka mo awon achievement wa na ni tori ati so ko to ri pe won se te ba to ma ngbo yo tu boya lo to ri pe ja re leni mo pe to ni oyo mesi idan ni o fe mu wa ti mo fi so ni jona lo pe le ba fun omo oyo la nfani won ki tu meje to de pa ninu oko won ki tu meje to de pa ninu ngbo ti mo fi so pe ka ma ni le ise radio kankan lo yo o bu wa ko o ko de e ka to en to ba ti ma ngbe to na ni mo fi so ra awon ona yi o leni leni ti le mo yi berin ni ona yi ndan o gba bridge ti mo menu ba a ti se o ara awon achievement wa nu ṣùgbọ́n ọlọ́run ló mọ̀ bóyá ọ̀rọ̀ wa ni wọ́n gbọ́ bóyá ṣe sábàbí lásán ni ó yí ọlọ́run. níbi ọ̀nà yìí náà ni wọ́n ń ṣe lọ́wọ́ tá a tún mójú tó dáadáa tí wọ́n fi gba fóònù lọ́wọ́ wa tí wọ́n fi ní wàhálà wa pọ̀ tí wọ́n fi gba fóònù lọ́wọ́ wa ẹnìkan ti ń bú mi níbẹ̀ lára àwọn aráàlú tá ń gbìjà bó ti lọ rìkọ́ọ̀lù fídíò lọ́jọ́ kìíní sọ yẹ pé wọ́n sì ń lẹ òkúta mọ́ mi níbi ojú odò òròkí odò táwa ti ń sọ̀rọ̀ rẹ̀ ká tó bẹ̀rẹ̀ wọ́n tẹ̀ tó lálàá páwọn oṣù ọ̀nà rárá táwa ti ń sọ̀rọ̀ rẹ̀ wọ́n lẹ òkúta mọ́ mi níbẹ̀ àwọn òṣìṣẹ́ ama construction. ojú ọ̀nà yìí náà tó ni a tún padà lọ́ lọ rìkọ́ọ̀dù wọ́n ti mú wa láláṣẹ jù ní ọ̀bí gba fóònù lọ́wọ́ wa nígbà wọn ṣiṣẹ́ tí wọ́n fẹ́ ṣiṣẹ́ àjàmbá kù iṣẹ́ tí ò dá tọ́yé ọ̀nà tí wọ́n dà tí èpí ìpéjọ́ mélòó kan títíré làbàjẹ́.
2: a ti ṣe bí ọyọ láàrí ọyọ ò ní ṣe bí bá bẹ́ẹ̀ nìkan kan.
3: You are currently listening to Ajise Bioyo online radio. Ajise Bioyo laari Oyo Ise Biba Beni Kokan. You are currently listening to Ajise Bioyo online radio. Ajise Bioyo laari Oyo Ise Biba Beni Kokan.

ọdún kejì tá a ti fi ìkànnì yìí lọ́lẹ̀ náà là ń sẹlẹ̀bírèètì. Àwọn àhẹ̀bá ló ètò ara wa, nǹkan tá a ti gbé sí, àwọn nǹkan tá a ti dánwò nínú ìlú. Bí n bá lọ, ẹni ìjọ tí wọ́n gbà fún lọ́wọ́ mi. Ẹni tó ń sọ tó tọ́ wá bẹ̀ tó yẹ kó máa bá àkè ní ọ̀p ní sọ sọ pé bẹ́ẹ̀ náà ló ń ṣe lójú odò òrò kí níjẹ́ òní tó ń bẹ́ sókè tó ń bẹ́ sódò. Ẹni láti inú ìbúlẹ̀ gan mi ká ti pè mí pé akọ ọmọ yọkà para rẹ ni yọkà para rẹ ni yọkà para rẹ ni. Tá a bá wá pètí síra àwọn eléyìí iṣẹ́ yìí ó bẹ̀ẹ́ sú wa. Ṣùgbọ́n tá a bá tún wá wo ẹ̀yìn wò tá a tún rí ẹ̀yìn alátìlẹ́yìn wa, ẹ̀yin tẹ̀yìn gọ sẹ́yìn kankan. Ẹ̀yin tẹ̀yìn ṣàlábòsí tẹ̀ nítorí ntẹ́ jẹ gbà ntẹ́ fẹ́ jẹ́jẹ́. Ara wa tún gbá yágiyági bí ara akẹ́kọ̀ọ́ aṣọ. A dúpẹ́ ẹ̀pẹ́ òkun o. Wọ́n pé olóore àdáǹdátán ni o. Àìmọ́ òyì mi lè má jẹ mọ́ gbọ́. Ṣùgbọ́n tẹ́ ẹ bá la inú mi. Wàlá tẹ́ ẹ bá lanú mi. Ẹ rí pé inú mi ṣe rí náà ni mo ṣe ń dúpẹ́ lọ́wọ́ yín. Mo dúpẹ́ o, ẹ̀yin tẹ̀ ń fowó tì wá lẹ́yìn. Ẹ̀yin tẹ̀ ń fọ̀rọ̀ ẹnu tì wá lẹ́yìn. Ẹ̀yin tá a bá ṣe ẹ̀yin tọ́jọ́ pé tá a bá ṣe fídíò báyìí tá a bá pòsì ẹ̀ sí Facebook. Ẹ̀yin lẹ̀ máa bá wa ṣí ẹ rẹ̀ tẹ́ ẹ máa bá wa tàgbì àwọn tọ́ba lè wá nǹkan ṣe sírù nǹkan yìí sí. Adúgbà o, Ọlọ́run ọba yóò mọ wà pẹ̀lú ẹ̀yin náà. Iná ò ní tánwó yín o, gbogbo owó tẹ̀ fi ra dátà. Ọlọ́run ọba yóò mọ fún ṣe àtìlẹyìn fún yín. Bóyá tí a bá rí èèyàn pè mí sórí ètò lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ kí n tó mọ lọ. Torí mo ti wà ní àyínà. Ó ṣe díẹ̀. Orú sì mú bí ìkà sí nǹkan ní kò sí náà o. Kò sí náà o. Kò sí náà. Orú mú bí ìkà sí nǹkan.

0: pọ̀. Àpá mi kan pè mí lẹ́ẹ̀kan láti ọ̀nà ọjà Àkẹsàn. Wọ́n sì bí mo wà láìpẹ́ nígbà ìgbà ni mo ń chàjì fóònù lọ́wọ́. À ń kọ́ọ̀lù mi. Wọ́n sì bí mo ṣe mo ń wà láìpẹ́ ni wọ́n fẹ́ pè mí sórí ètò. Bàá fò ti lọ kírun báyìí. Àwọn ò ní sí lọ́nlàn báyìí. Àfà Mùsùbáwù, mo kí yín kíyìn o, tẹ́ ẹ bá padà ń gbọ́, mo kí yín o. 0706887 4274 lẹ́lẹ́pẹ̀ mi sí bẹ́ẹ̀ bá fẹ́ kí wa kó ti àjọ tó tà ń ṣe yìí. Ayájọ́ ọdún kejì ìkànnì Ajíṣebí Ọ̀yọ́ rédíò. Pẹ̀lú àtìlẹyìn yín náà láfi ṣe débí. Pẹ̀lú àtìlẹyìn yín àmọ̀ ìbátan máa tẹ̀ síwájú. Ọlọ́run ọba yóò máa tẹ ẹ̀yin náà síwájú. Ẹ ní wá sẹ́yìn, ẹ ní dọ̀la ń rẹ̀yìn. Ọlọ́run iwájú lẹ̀ máa jẹ́ o. Gbogbo yín tẹ̀ ń ti àlẹ́yìn tí ìran ti dáko, àtẹ́ni tí mo ran ti dáko, àtẹ́ni tí ìran ti dáko. Ọlọ́run mọ gbogbo yín ọmọ nọ́mbà lè yí. Ọlọ́run ọba yóò máa ṣe àtìlẹyìn fún ẹ̀yin náà. Kó ní dẹ́yìn náà dá bùkátà yín. Torí pé ẹ̀dá wa dákí ní yìí o. Ọlọ́run ọba ò ní dẹ́yìn náà dá bùkátà yín. Mo fẹ́ràn yín bàjẹ́ bàjẹ́. Ẹ tún lè tẹ àtẹ̀jíṣẹ́ ní orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yẹn ní orí WhatsApp 0706887 4274. Kí n tẹ ẹ̀rẹ́ èèyàn kan abẹ́ èèyàn méjì pè mí kí n tó máa lọ lórí ètò.
1: You are currently listening to Ajisebi Oyo online radio. Ajisebi Oyo laari Oyo Ajisebi Babe nikan.
2: Ajisebi Oyo laari Oyo Ajisebi Babe nikan.
3: Ìkan fọwọ́sowọ́pọ̀ ìkan mọ̀lé. Àwọn èèyàn wọ́n fọwọ́sowọ́pọ̀ wọ́n máa kì í. Àsí òtítọ́ ni ọ̀rọ̀ àwọn bàbá wa nílẹ̀ Yorùbá tó ní pé kárìn kápọ̀, kápọ̀ kárìn, iyẹ̀ ní iyẹ̀ ni. Ọ̀yọ́ àti Bàbá Onítìpó rọ̀ ló rán mi sí iná ní mọ́ wípé àjèjì ọwọ́ kan ṣoṣo kò mọ̀mọ̀ gbẹ́rù lórí. Ẹ jẹ́ àfìmọ̀sọ̀kan gbogbo ọmọ ìlú Ọ̀yọ́ nílé ni lóko ni àtìlẹ́yìn òdi. Káfọwọ́sowọ́pọ̀ gbé ìlú Ọ̀yọ́ ga. Agbára ń bẹ níbi ìfìmọ̀sọ̀kan. Iyì ẹ̀yẹ pẹ̀lú ìwúrí ń bẹ níbi kí ìlú Ọ̀yọ́ gòkè àgbà. Kó dùn púpọ̀ kó fẹ́ ọwọ́ ara wa láàfi fà ó. Tí ó bá wá kọjú sí yín kí ẹ tá. Ó tún kọ̀yìn sí yín ẹjọ́ ń kùn mọ̀. Tí ó bá wá ku ẹ̀yin nìkan kí ẹ tún èrò ara yín pa. Ọ̀yọ́ àti Bàbá Onítìpó rọ̀ mú wípé kárìn kápọ̀, kápọ̀ kárìn, iyẹ̀ ní iyẹ̀ ni. Yóò yẹ wá o, torí iyẹ̀ ní yẹyẹ lé. Yóò rọ̀ wá lọ́rùn nítorí rírọ̀ ní ràdàbà lọ́rùn. Ìlú Ọ̀yọ́ ò ní mẹ́rí. Àgbéga àgbéga yóò máa dé bá ìlú Ọ̀yọ́ lásìkò wà. Lókè lókè láàmọ̀ wà lọ́jọ́kọ́jọ́. Adéyínká Ọlọ́ṣùkànmí lè ní jẹ́ pàpín tí gbogbo yín tẹ́ ti mọ̀ sí báàlẹ̀ ẹ̀pẹ̀. Tèmi náà ní látàrò kò ti sọ lórí ọ̀rọ̀ náà. Ọ̀yọ́ àti Bàbá Onítìpó rọ̀ mí rán mi níṣẹ̀. Àánú àná ni mo lọ gun ọ̀rọ̀ sókè pátápátá wípé ijó tó bá káni lára ni là á dìkú ijó. Àti wípé Ajíṣebí Ọ̀yọ́ làárí, Ọ̀yọ́ ò ní ṣe bí Bàbá ẹnì kọ̀ọ̀kan.

ayájọ pé àpé ọdún méjì ní ìkànnì ajíṣebí ọyọ náà la ń sẹlẹbrétì lọwọlọwọ o. Ẹ lè pè sórí ètò kẹbi kí wa bóyá fẹ gbà wá lámọràn ni. Bóyá fẹ lù wá lọgọ ẹnu ni bẹyẹ dẹkan fẹ appreciate wa náà ni. 0706837-4274. Adeyinka Alasukan mi ló kọ mi pàpín baálẹ̀ fìlà ìlọ́sà àròkò tí so lórí ọbẹ̀ nínú àwọn tó ń gẹran. A ti dúpẹ́ lọ́wọ́ àwọn alátìlẹ́yìn wa. A ti sọ̀rọ̀ nípa achievement wa lọ́tún lósì tọlọ́kan òjọ̀ kan. A tún ti set aims and objectives to me ta tún fẹ́ achieve pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run pẹ̀lú ràn lọ́wọ́ àwọn èèyàn. A mọ̀ pé a ò ná wá sí múṣẹ́.

Ọlọ́run a dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ o. A dúpẹ́ torí pé wọ́n ló ń tì wá lẹ́yìn. Mo sì jẹ́ pé ọdún méjì kéré tó bẹ́ẹ̀ náà ló gùn lólórin gbégbégbé o. Torí pọ̀ òjò ló ti rọ̀ nínú rẹ̀ tilẹ̀ ti fi mú. A dúpẹ́ o, mo dúpẹ́ lórí ìgbésí ayé mi, ìdílé mi, àwọn agbóhùnsáfẹ́fẹ́ nílé iṣẹ́ mi, àtidílé wọn náà, àwọn alátìlẹyìn mi, àtidílé wọn. Mo jẹ́ apẹ̀ dín àgbọ́lá burú síra wa. A dúpẹ́ o. Ọdún kejì rèé tábì ìkànnì ajíṣẹ́gbé Ọ̀yọ́ lọ́lẹ̀ wàláì kẹrẹkẹrẹ. Ọmọdé àná ó ti dàgbà nù ú. Wàhálà ẹ̀ tọ́bọ́ ti pọ̀ mọ́ ní wọ́n bí nígbà náà, ọmọ ò ti máa rìn. Ọmọ ò ti fẹ́ tó wélé. Ara mi ò yẹ yín.

0: tí ó dorí kodò bí àdán ò sí nígbó. Kìnì ń a sì mọ́ solúlàájù láàrin ẹranko. Ajíṣe bí Ọ̀yọ́ Online Radio náà ní bábá wọn nínú kágbóhùn sáfẹ́fẹ́ àtẹ́lẹgbẹ́. Ajíṣe bí Ọ̀yọ́ Online Radio www.ajisebioyoradio.com. Ẹ ṣe tẹ̀gbọ́ wa.
1: You are currently listening to Ajise Bi Oyo Online Radio. Ajise Bi Oyo laari Oyo ni se biba ben kokan.
2: Se n gbo bo se n ja lalalala e ma yin kuro nibe ni kan Ajise Bi Oyo Online Television and Radio www.ajisebioyoradio.com. E se ten gbo ikan ni wa o. Ajise Bi Oyo laari Oyo ni se biba ben kokan.

ikane oyo atiba unity forum to lo asaba bi ti won fi dikoto na to dikoto yi atokada ateyan ni won ma nre sinu re olorun si lo wa o lo wa ni saba bi won fi won si fi di lara awon achievement wa nu ati soro lori ona pelu bridge ona gedu soro ki oro ki si sabo sabo si asipa pẹ̀lú àwọn ojú odò tó wà ńbẹ̀ pẹ̀lú kólóbó asọ̀rọ̀ náà tẹ́ bá tó máa ń gbọ́ wa ní àyín dáadáa a máa ń plè fọ́nrán ètò tá a ṣeun tí mo fi àkọlé rẹ̀ ní ọ̀yọ́ mèsì ìdáhùn ni ò fẹ́ mú wá tí mo fi sọ̀rọ̀ nípa development lọ́yọ́ pẹ̀lú yọ̀ǹda ọlọ́run pẹ̀lú àtìlẹyìn àwọn èèyàn ó lè jẹ́ kó ṣe sábà bí ni o ṣùgbọ́n a sọ̀rọ̀ nígbà náà wọ́n ti ṣe ọ̀nà yìí o kóróró kùlùlù ní yọ̀ hihihihi gbogbo àwọn bíríìjì yìí ni wọ́n ti tẹ́ a kà má achievement wa torí wọn àti ìṣépẹ̀pẹ̀ wọn àti ìdá lálàá pé wọ́n dáwọ́ lé tá a fi sọ̀rọ̀ lórí rẹ̀ lára àwọn àṣeyọrí wa níyàn a tún lọ sínú ṣẹ̀lẹ́ níbi ojú odò ṣẹ̀lẹ́ níwọ̀n tí àti ìṣẹ̀lẹ̀ yìí tí bíríìjì táwọn èyí ti já ó ti fẹ́ẹ̀ tọ́dún mẹ́ta nísìn wọn àti ìṣèyún ṣùgbọ́n lára àwọn fídíò tá a ti ṣe nu pẹ́pá tó bá yẹ pẹ́yìn náà ń fọ́lò wa lórí facebook page wa àwọn fídíò yìí ń bẹ̀ ń bẹ̀ a tún ti lọ sí ọ̀yọ́ tòrò bíríìjì ọ̀yọ́ tòrò a sọ̀rọ̀ lórí òun náà a ti ṣe fídíò láìmọye ìgbà pẹ̀lú òpópónà mọ́rosẹ̀ ọ̀yọ́ sọ́gbọ́mọ̀sọ́ tí wọ́n ń ṣe lọ́wọ́ láìmọye ìgbà a ti sọ̀rọ̀ nípa rẹ̀ a ti sọ̀rọ̀ lórí abẹ́ bíríìjì ọ̀nà second gate níbí lọ́nà olóòrọ̀ táwọn ọmọ ẹ̀kọ́ ọmọ tẹ́ máa ń sọ sẹ́ńbẹ̀ a ní kí wọ́n ṣe bra street light kan ṣe síbẹ̀ wọn àti ìṣèyí ṣùgbọ́n lára àwọn nǹkan tá a ti ṣe náà ni.

0: ti kiri káyẹ̀ ojú mi káyẹ̀ o. Aláròyé àti bà ní a sì máa ń sọ pé ajá ìlú Ọ̀yọ́ bí ò bá rẹran kó ọ̀rá bá mi ẹ̀yàn ni o. Ọ̀rọ̀ ìjẹ́nu oorun mo tún sùn tán ẹnu mi ń ṣe wúyá wúyá wúyá wúyá sí níbi károjọ́ yìí Ọlọ́run fi rọ̀ mí lọ́rùn ń pọ̀. Ọgbọ́n ìròrí àti ìmọ̀nú wa làwa fi ń wà lọ síwájú fún ìlú Ọ̀yọ́. Ọ̀nà òròkí gẹdúsọ òròkí òròkí sí sábó a ṣe fídíò lọ́pọ̀lọpọ̀ ọgbà àwọn nǹkan a máa bu wa wọ́n ni a máa bẹ́ sókè a máa bẹ́ sódò a máa bẹ́ sínú kóso a máa bẹ́ sí gegele sọ fẹ́ para rẹ̀ ni. Ní pẹ̀lú ìlú Ọ̀yọ́ ifẹ́ tá a ní sọ Ọ̀yọ́ ni o wọ́n ti sọ̀pọ̀ mọ́ wa níbi tá a ti lọ ṣe fídíò wọ́n ti sísì fóònù lọ́wọ́ wa fọ́dìdì ọjọ́ mẹ́ta pẹ̀lú àwọn àmọ̀tẹ́kùn látàrí àǹfààní ìfẹ́ táwa fẹ́ ìlú Ọ̀yọ́ dénúdénú. Táwo ní lajú wálẹ̀ kí tàlùbọ́ kò hàn láíláí torí pàwọ́ níbòmíì tá a lè lọ ìlú ẹni nílùú ẹni o. Lára àwọn achievement wa ẹjọ́ tá a rìkọ́ọ̀dù ọ̀nà tí wọ́n ń ṣe tó hu tẹ́gbà fóònù lọ́wọ́ wa ojú wa náà ti rí tó hu. Mo tún lọ gba abẹ́rẹ́ COVID-19 ní health center kan tó wà ní ẹ̀yìn Ọ̀yọ́ West Local Government Fasola Health Center náà máa ń pè lẹ́yìn ìjọba àbílẹ̀ wọ́n kọ́ mára ìjọba àbílẹ̀ Ọ̀yọ́ West ni tẹ́ ẹ bá rí condition tó wà nígbà tá a bí lọ rìkọ́ọ̀dù fídíò bẹ̀. Àwọn òṣìṣẹ́ ibẹ̀ ń sọ pé àwọn ti kọ lẹ́tà kọ lẹ́tà àwọn ti sọ̀rọ̀ lórí rẹ̀ sọ̀rọ̀ lórí rẹ̀. Báwọn táwọn àníjàánu kíni fẹ́ ṣẹ́fò ní dájọ́ náà ni wọ́n fọ̀ ládájọ́. Mo ní ẹ mọ̀ wọ́ọ̀rì mo sọ fún àwọn òṣìṣẹ́ ibẹ̀ lọ́jọ́ ní ọdún tó lọ yìí ni o ní December tó lọ yìí. Mo ní ẹ mọ̀ wọ́ọ̀rì àwọn fẹ ìdí wọn ta á fẹ ìdí wọn ta. Mo ṣe fídíò yìí mo gbé sí Facebook ìtò ń bẹ ń bẹ dọ̀la bẹ́ẹ̀ bá lọ wo àwọn fídíò wa ní orí Ajíṣebí Ọ̀yọ́ Radio TV ẹ̀ bá ń bẹ̀ ẹ̀yìn náà orí condition tí ẹsẹ̀ dàtà àwọn yìí wà tí mò ń sọ lọ́jọ́ náà pé wọ́n wá ń fi ẹ̀mí àwọn òṣìṣẹ́ ibẹ̀ wéwu.
1: Fún ọ ní ẹ̀mí tó fi wà láàyè.
0: Mo ṣe

Ọlọ́run pẹ̀lú orí ọ̀fẹ́ ẹ̀ náà ló ń sọ̀rọ̀ láyé wa. A ti wà ní ààyè, ó ti ṣe díẹ̀. A wá dúpẹ́ ní ilé ní, a sì ti dúpẹ́ dáadáa. Kọ́lọ̀ ọba kó gba ọpẹ́ wa. A ti ṣe àpọ̀lọpọ̀ àdúrà, kílé dùà kó gba àdúrà wa. Ẹyìn náà ní ti máa gé pété. Ẹyìn tún padà wá lọ́wọ́ àjálẹ́. Ṣùgbọ́n mo fẹ́ gbàgbóró lọ. Ọ̀rọ̀ mi ò yé. A tún fẹ́ wá jíjẹ mú mo lọ.

0: ago mẹjọ ku ìṣẹ́jú mẹjọ láti òkèrò kílọ̀yọ̀ aláàfin wa ń bí. Tọ́ gbogbo ẹ̀yin tẹ̀ ti ń bá mi gbọ́ látàárọ̀ ó ní ẹ̀ṣẹ́ ọlọ́bẹ̀ ẹ̀ṣẹ́ ọlọ́ka ṣe ò gbogbo ẹ̀yin tẹ̀ bá wa fìfẹ́ jẹ́ ẹ̀pa ìbínú o. Àyájọ́ ti ọdún méjì tí a fi ìkànnì àjíṣe bí ọyọ rédíò online rédíò lọlẹ náà là ń sẹlẹbrẹtì ẹ ṣeun àdúpẹ lọwọ yín o ilé ìdùnnú rẹ yóò mọ wà pẹlú yín kò ní dẹyìn náà dábùkádà yín toro gíní la dẹ bọ pé mọ àjọmọ lọ dáadáa àjọmọ bọ dáadáa a nígbọ́ láburú síra wa.
1: Ìwọ nìkan ni Jehova.
0: Agbe mi se tan fe ma lo lu daro aloko mi se tan to fe ma lo lu kosun leke leke mi se tan mo fe ma lo lu kefun
1: to le ba opin ni be laila you are the Lord and
0: I ma be tori obe ni nbe su atelese abena gbogbo en to ba ni amọ bo ni gala ni de ba nle o ni tori papa ku de de de de ko jo kan ri orun aro wo a je fun baba jero mo jele je kin laye ipin se ero wo laye ipin se ile oluwa ri gbona inu ile tẹ ti ń gbọ́ mi ọ̀dẹ̀ tẹ ti ń gbọ́ mi ibiṣẹ́ tẹ ti ń gbọ́ mi ilé yín ọ̀nà yín ọ̀dẹ̀ yín ìgbésí ayé yín ò ní gbóná o kò ní dojúrú nítorí pé tútù tútù báyìí làárọ̀ dẹ́ tútù tútù náà làárọ̀ bàbà ó fà yín lé ọlọ́ọ̀ba lọ́wọ́ o ó fi ọlọ́ọ̀ba sọ yín iṣẹ́ ọlọ́ọ̀ba ààbò rẹ̀ tó nípọn tó dájú tó ju ẹ̀wù rin lọ kọ́ máa wà lórí ẹ̀mí pẹ̀lú dúkìá èmi àtẹ̀yìn títí dìgbà míì tátùn máa pàdé Adéyinka Pẹ̀mbọ bí awo erin mi ń fílẹ̀ sínú bànújẹ́ mi nípa yín nínú bànújẹ́ ẹ fi mí náà sínú bànújẹ́ ẹ nípa mi nínú bànújẹ́ ká tún rìnrìn àláyọ̀ ká pàdé ní rí ká mọ̀ dólódì lẹ́yìn ara wa ká mọ̀ gbọ́lá burú síra wa ìpàdé wa ó di wọ̀ bí ọjọ́rọ̀.

0: You are currently listening to Ajisebi Oyo Online Radio. Ajisebi Oyo Online. You are currently listening to Ajisebi Oyo Online Radio. Ajisebi Oyo Online.
1: Ika fọwọ́ sọ pọ̀ ika mọ̀lé. Àwọn èèyàn wọ́n fọwọ́ sọ pọ̀ wọ́n máa kì í. Àsí òtítọ́ ni ọ̀rọ̀ àwọn bàbá wa nílẹ̀ Yorùbá tó ní pé kárìn kápọ̀, kápọ̀ kárìn, iyẹ̀ ni iyẹ̀. Ọ̀yọ́ àti ìbà yìí ní tí kò rọ̀ ló rán mi sí iná ni mọ́ wípé àjèjì ọwọ́ kan ṣoṣo kò mọ̀mọ̀ bẹ̀rù lórí. Ẹ jẹ́ àfìmọ̀sọ̀kan gbogbo ọmọ ìlú Ọ̀yọ́ nílé ni lóko ni àtìlẹ́yìn òdi. Ká fọwọ́sowọ́pọ̀ gbé ìlú Ọ̀yọ́ ga. Agbára ń bẹ níbi ìfìmọ̀sọ̀kan. Iyì ẹ̀yẹ pẹ̀lú ìwúrí ń bẹ níbi kí ìlú Ọ̀yọ́ gòkè àgbà. Kó dùn púpọ̀ kó pẹ́ ọwọ́ ara wa láti fà ó. Tí ó bá wá kọjú sí yín kí ẹ tá, ó tún kọ̀yìn sí yín ẹjọ́ ń kùnà. Tí ó bá wá pò ẹ̀yìn nìkan kí ẹ tún èrò ara yín pa. Ọ̀yọ́ àti bà ní ti fọ̀rọ̀ mú wípé kárìn kápọ̀, kápọ̀ kárìn, iyẹ̀ ni iyẹ̀ ni. Yóò yẹ wá o, torí iyẹ̀ ni yẹyẹ lé. Yóò rọ̀ wá lọ́rùn nítorí rírọ̀ ní ràdàbà lọ́rùn. Ìlú Ọ̀yọ́ ò ní mẹ́rí. Àgbéga àgbéga ní ọmọ adé bá ìlú Ọ̀yọ́ lásìkò wa. Lókè lókè láàmọ̀ wà lọ́jọ́kọ́jọ́. Adéyinga Ọlásùnkànmí lèmi ń jẹ́ pàpín tí gbogbo yín fẹ́ ti mọ̀ sí baálẹ̀ ẹ̀ pè. Tèmi náà ni Lásàrò ti sọ lórí ọ̀rọ̀ náà. Ọ̀yọ́ àti bà yìí ti kúrò ní rán mi níṣẹ́. Àwọn àná ni mọ́ ẹ lọ́gun ọ̀rọ̀ sókè pátápátá wípé ijó tó bá kàní lára làádìkú ìjó àti wípé àjíṣe bí ọ̀tọ̀ làárí. Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.
0: You are currently listening to Ajisebi Oyo Online Radio. Ajisebi Oyo Online. Ajisebi Oyo Online. Ajisebi Oyo Online. Ajisebi Oyo Online.

0: àti ṣe bí ọyọ láàrí ọyọ ò ní ṣe bí bàbá ẹnì kọọkan.
1: ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá ẹ má yín kúrò níbẹ̀ ní ìkànnì ajíṣebíọyọ online television and radio www.ajisebioyoradio.com ẹ ṣe tẹ́ ń gbọ́ ìkànnì wa o ajíṣebíọyọ láàrí ọyọ ò ní ṣe bí bàbá ẹnì kọọkan.
2: You are currently listening to Ajisebi Oyo online radio. Ajisebi Oyo laari Oyo Ajisebi Babeni.

Ọlọ́run ba mi gbogbo àwọn tó ti ń lò fúnra lọ́wọ́ mi mọ́ jẹ́ wọ́n wálẹ̀ láéláé o. Kò wá máa gbé mi náà sókè. Ṣé ẹ̀ tún gbàgbé pé mo ní ìdí iṣẹ́ ẹni náà látún ti ń mani lọ́lẹ̀? Kò mọ̀ ṣiṣẹ́ tí ò lè lani. Ọlọ́run wà láì kò ṣiṣẹ́ tí ò lè lani o. Ayé máa yẹ àwọn tán ń ta owó robo, tán ń ta owó robo, tán ti dibẹ̀ dọ́lọ́lá dọ́lọ́lọ̀ dọ́lọ́rọ̀. Ẹnu mi àgò wọ́n ti dibẹ̀ dọ́lọ́lá dọ́lọ́rọ̀. Bí Ọlọ́run bá fẹ́ ṣàánú èèyàn, yóò máa wá lo àwọn nǹkan oríṣiríṣi ní sábàbí láti ṣàánú èèyàn látàrí àánú tí Ọlọ́run bá ṣe fún èèyàn. Kódà gbogbo afẹ́fẹ́ tí bá ń fẹ́, gbogbo oòrùn tí bá ń mú, gbogbo òjò tí bá ń rọ̀, yóò sì máa rọ̀.

Twitter ni jorun ni. Kí ló dé tá tún fi wá sí padà? Ṣé bọ́n sọ pé Twitter fẹ́ break Nigeria ni? Kí ló dé tá tún fi sí padà sọ àwọn oṣù mọ́? Nǹkan fẹ́ break Nigeria. Àwọn tí wọ́n lọ́pọ̀lọ́ yìí. Wọ́n yóò ro nǹkan, wọ́n ò ní rọwájú wọn ní rẹ̀yìn. Bẹ́ẹ̀ náà ni àwọn NCC náà. Tí wọ́n àjẹ́ká ṣe registration new SIM mọ́ gbogbo àwọn SIM tó sọnù lásìkò tán tán ṣe àwọn òfin yìí. Wàhálà, wàhálà sí ọ̀sẹ̀. Ẹ jẹ́ ń padà sẹ́yìn. Ọ̀rọ̀ COVID-19 tí mo bẹ̀rẹ̀ ń. Lásìkò COVID-19 pa láì gbogbo àwọn tí wọ́n ní ẹ̀gẹ́ lóko ní ọdún náà lọ́hùn. Ọlọ́hun, wọ́n ń bọ́ọ̀lù ni o. Tẹ̀bá ń gbọ́ bowling on a bowling level. Bowling upon bowling. Wàláì, àìmọye àwọn èèyàn náà kọ́ lọ ilé wọn. Àwọn àgbẹ̀ ní ẹ̀kẹ́ pẹ̀rin ẹ̀rín pẹ̀kẹ́ wọn. Àdúrà àwọn kan fẹ́ gbà Ọlọ́run lo COVID-19 ní sábàbí. Ọ̀rọ̀ mi ò yé yín. Ní mo fi ní ìdí iṣẹ́ ni là á mọ ni lọ́lẹ̀. Nǹkan tó bá ń ṣe lọ́wọ́lọ́wọ́, má lọ rò pé iṣẹ́ rẹ ó kéré. Wàláì tá a bá ti jalè, kò síṣẹ́ kan tó kéré o, kò síṣẹ́ kan tí ò lè la ni. Ọlọ́run. Ọ̀rọ̀ sísọ a máa la ni o. Wàláì tàlà. Àwàdà ṣíṣe ìṣe ńlá ni o, ńlá ni tààràrà tí ńlá ní sówó. Ètò ń pòkìkì èèyàn káàkiri àgbáńlá ayé o. Ẹ̀bùn a máa ń gbé ni tayọ.

0: bá wa nílẹ̀ Yorùbá tó máa ní ọmọ ọlẹ́ nìkan la Yorùbá. Ibi gbogbo báyìí náà ló gbà lágbára. Ibi gbogbo lọ́gbọ̀ lọ́pọlọ. Sì tí yàásín wà láìtàláì Jésù Kristì Olúwa wa ń gbọ́. Ògún gbọ́. Ògún rèé ojúbọ rẹ̀ rèé.
1: Ọjọ́ yìí tún lọ. Ọ̀sẹ̀ yìí tún lọ. Wákàtí yìí tún lọ.
0: Ẹyin tèmi ìgbàwo la bẹ̀rẹ̀ àárọ̀ yìí ná. Ìgbàwo la jísáyé làárọ̀ yìí ná. Tá a lọ mọ́tẹ́lásí láfẹ̀ túmọ́. Aago mọ́kànlá ló tó ti kù sẹ́jú méje lórílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ yìí o. Mọ́kànlá àárọ̀ lórílẹ̀-èdè Nàìjíríà ó kù sẹ́jú méje. Wàhálà ẹ mọ dúró wo kò ṣe dúró wo bó ṣe ń lọ ní ká ẹ máa fún ní close market. Ọlọ́run ìní tuntun ń lọ nìyẹn o. Ìní tó ń lo odò ọ̀fẹ́.

0: àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ bàbá wa Sunny Sunny Sussex láti UK lọ́hùn tí wọ́n na ọ́ sí alánà wọ́n ní Adéyinka gbowó data aya mo fẹ́ fún ọ lówó data send account number rẹ lówó bá wọlé ó ju owó data lọ owó ńlá ti ń dẹrù bò sí ẹ ṣeun o mo dúpẹ́ o àì náà ní tán owó yín ẹ ní róńgbé sọnà bí ò ṣe bí ọmọ bàbá wa Sunny Sunny Sussex Odùọlá ọmọ Ògúndàre ọmọ wọn nílùú Ìbàdàn lọ́yọ̀ọ́ ilé lọ́yọ̀ọ́ aláàfin òjò pàṣẹkẹrẹ lọ́yọ̀ọ́ ẹ̀mọ́bìnrin lọ́yọ̀ọ́ state wa hàn yín gbogbo ẹ̀ papọ̀ náà ọ̀yọ́ náà ni ọ̀yọ́ empire náà ni kódà tí Ògùn state ọ̀yọ́ náà ni gbogbo wa gbogbo wa náà láàmọ̀ pera wa ní ajíṣe bí ọ̀yọ́ láàrí ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan gbogbo wa ọ̀yọ́ ọ̀yọ́ ni mí ọ̀yọ́ lẹ́yìn ọ̀yọ́ méjèèjì lọ́pàdé ara wọn ẹyin báwo bá ara wo wọn á fi rù kẹrẹ kíra wọn wọn á fi rù yọra wọn. Mo kì í tẹ̀sọ́ tẹ̀sọ́ mo kì í tológun tológun ní gbogbo ibikíbi tẹ̀ ti ń gbọ́ ohùn mi. Gbogbo àgbà tá a ti mọ̀ wípé Ọlọ́run ọba ò ní sọ̀kalẹ̀ láti sánmọ̀ wá ran èèyàn lọ́wọ́ èèyàn kan náà ní ọ̀ràn sí yàn.
1: Yóò ràn mí lọ́wọ́ ni yóò ràn mí lọ́wọ́ ló ń bá mi ràn wọ́n.
0: Mo ka inú mo ka bíbélì kan ní alẹ́ àná.

wípé I will bless the work of your hands. Ń sì ṣe ìbùkún, ń sì fi ìbùkún sí iṣẹ́ ọwọ́ rẹ. I will bless the work of your hands. Deuteronomy 2:7. I will bless the work of your hands. Ń fi ìbùkún sí iṣẹ́ ọwọ́ rẹ. Àdúrà ń gbà ó, bí mo ṣe máa ń sọ tẹ́lẹ̀. Àdúrà ń gbà ó, wà láì. Àdúrà ń gbà ó, àdúrà ń gbà ó, wà láì. Àdúrà ń bẹ, àdúrà ń gbà ó. Ẹyin, àwọn èèyàn sì ń bẹ, tọ́lọ̀ máa ń gba àdúrà lẹ́nu wọn. Ṣùgbọ́n ẹ mọ̀ ìyá ọ̀lẹ ti àdúrà lọ́rùn. Ẹyin àdúrà gbígbà yín pẹ̀lú ààwẹ̀ gbígbà yín. Àdúrà gbígbà yín pẹ̀lú ààwẹ̀ gbígbà yín. Tẹ́ ẹ bá máa ṣiṣẹ́ kan tọ̀ lẹ́yìn, tẹ́ ẹ máa offer any skills, tẹ́ ẹ máa ta product kankan, ẹ máa offer any services, ẹ ní talent kankan, ẹ ní ìmọ̀ kankan, ẹ tún ní iṣẹ́.

ẹ ma tara yín kẹ lẹ́ ǹtan ọlọ́run. Ìdí sẹ́ni là mọ̀ ní lọ́lẹ̀ o. Deuteronomy orí kejì ẹsẹ̀ keje. Ó ní àwẹ̀ bless the work of your hand. Má fi ìbùkún sí iṣẹ́ ọwọ́ yín. Iṣẹ́ ọwọ́ wa ló ṣàdéhùn póhùn ó fi ìbùkún sí o. Má dúró wò ó, ọdún yìí ló tún ti ń lọ yìí o. Wà láàyè nínú 21 o. Ọjọ́ Jímọ̀ ọjọ́ 21 oṣù kínní ọdún 2022 ẹnu mi àgò. Kèdí ìmọ̀ra dáadáa. Ọjọ́ 21 oṣù kínní ọdún 2022. Anẹ́kọ́lá ń ṣe 20 bí. Ìjẹ́ ẹ̀ta ni mò ń sọ pé 19 o. Òní tuntun ni 21. Tọ́ba tún dọ̀la 22 nu o. Kẹ̀rẹ̀kẹ̀rẹ̀. Ọlọ́jọ́ bá ń kájọ́ lẹ̀dá bá ń gbàgbé. Lọ́jọ́ bá ń rebi àná lóṣù bá tún rebi àtiwọ̀. Láàbà tún máa sọ pé fúnfẹ́ Buhari. Gbogbo nǹkan tẹ́ gbèrò pé ẹ fẹ́ dálẹ̀ gbogbo ìpinnu yín ní January. Wàhálà ẹ̀ ẹ má dúró wò ó. Kò ṣeé dúró wò bó ṣe ń lọ ni kẹ́ ẹ máa tẹ̀lé.

0: àánú a sì sèmi tí n bá rí àwọn kan. Monday sọ́ọ̀sì ni wọn ní lọ bíṣẹ́. Tuesday orí òkè ni wọn nígbà bíṣẹ́ kankan lọ. Wednesday ẹ tún bá wọn lórí òkè. Thursday ẹ tún bá wọn lórí òkè. Jimọ̀ ẹ bá wọn lórí òkè. Orí òkè orí òkè orí òkè orí òkè ṣáṣá lójoojúmọ́. Ẹdúná ṣe mọ́ ọ̀kẹ́ Ọlọ́run ni. Ó ń gbàdúrà fún iṣẹ́. Ó ń gbàdúrà pé olówó lọ́wọ́ ò gbá bí iṣẹ́ lọ. Ojoojúmọ́ orí òkè. Ńbẹ nínú àdísì tàríkà pé níjọ́ kan ànábì Muhammad sallallahu alaihi wasallam ńgbà àwọn kírun àṣùbà tán làárọ̀. Ó fi àwọn ọkùnrin tá à ń wí sínú mọ́ṣáláṣí òun lọ. Ó tún di ọwọ́ pé òórùn kàtàrí ní àsìkò tán máa ń kírun ẹlẹ́ẹ̀kejì un. Lọ́bọ́ tó bá wọn nínú mọ́ṣáláṣí lórí àdúrà náà ni. Ó tún lọ. Ó tún padà dé lọ́wọ́ ọ̀rọ̀ lẹ́tà máa ń kírun ẹlẹ́ẹ̀kẹta. Lọ́bọ́ tún bá wọn lórí ẹni lórí àdúrà. Ọlọ́run wá fún àlówó. Ọlọ́run wá fún àlówó. Ọlọ́run wá fún àníṣẹ́. Ọlọ́run wá fún àlówó. Yà lọ yà lọ yà kàrín yà lọ yà sàlám yà lọ yà lọ. Ya Rasak, Ya Salam, Ya Rasak, Ya Salam, Ya Rasak, Ya Latif, Ya Latif. Bo se yo ko boku. Lo yo ko boku si won. Abira alele. E gba bi se yin lo, eyin ode yi. E gba bi se yin le eyin ole afajo yi.
1: Olorun ba mi ran won lowo.
0: Iru won, ni o mo je ka won eyan lero padu e gba. Igba te n gbadura. Te gba bi se lo. Níbo ni gbígbà àdó ti débọ̀? Ṣébi tó ti ń jòkó tó ń sọ lẹ́nu? Kẹ́mi mọ̀mọ́ wá ṣètò lójoojúmọ́. Báwo ni àwọn bàbá wa nílùú Èbó? Wọ́n ṣe gbóhùn mi tí wọ́n fi ràn án lọ́wọ́ pé nǹkan táwọn ọmọ yìí tó ní ìdírẹ́ ẹja kún lọ́wọ́ níbi tí ń ṣe. Bọ́ọ̀ ni bàbá sọ ni Sunny Sussex ó sì fún mi lówó dátà lánàá. Kí n mọ̀mọ́ wá kí n mọ̀mọ́ gbìyànjú. Mo fi ọlọ́run bá ṣẹ̀rí láwọn àná ìjẹta ìjẹrin tí n bá ti ra glow card wọ́n wàá bùn mí ní dátà 40 megabyte. Tí n bá ti ra glow card mú rí márùn-ún wọ́n bùn mí ní 40 megabyte. Bí mo ṣe ń ṣe nu tí mo ń ṣe tí mo fi ń tẹ̀lé rẹ̀ jọ tí mo fi ń wá kó tó di pé bàbá bùn mí lówó dátà lánàá. Kí n wá máa jókòó kí n máa ṣàdúrà lásán. Ṣé Sunny Sussex tí wọ́n kàn gbọ́ wọ́n kàn wò pé mo fẹ́ bọ ẹnìkan lówó wọ́n bá ju owó sórí afẹ́fẹ́ ìyún ni ọba dọ́dọ̀ mi. Bó làdó ṣe gbà kí n jókòó sínú mọ́ṣáláṣí lásán. Ọdún yìí tún ti ń lọ o. Ẹ yára yín brain ẹ máa lo ọpọlọ. Àdúrà ń gbà. Àdúrà ń gbà o. Àdúrà ń gbà. Àdúrà ń gbà. Àwa ni ká fúnra wà ní brain. Ká mọ bí a ṣe ṣiṣẹ́ tọ àdúrà lẹ́yìn. Tá a ṣe ṣiṣẹ́ tọ àdúrà lẹ́yìn tá àdúrà fi máa ń gbà. A ní ẹ máa wòóran. Ọdún yìí ló tún ti ń lọ yìí oṣù yìí tún ti fẹ́ parí.

ti mọ̀ tẹ́lẹ̀ ń kọ́ pé o tó ń poró onílù èmi Adéyinka Pẹ́ńbọ gbé àwọn erin kéèlú àlùdànù hàn-án. Èmi ṣe àròyé lásán. Bàbá ṣe ń ṣàròyé láàmọ́ fa

alaitalai enu mi ago to ba da bi aso jam die o ye ki won regulate religion ni orilede nigeria o ye ki won regulate religion ni orilede nigeria kina si ni o je won le regulate re awon ijoba ngori pa awon na won ti ba orilede ije gina won ti improvise awon eyan jina jẹ́ má sì di regulate religion táwọn èèyàn bá ti lè lu ọpọlọ wọn díẹ̀ díẹ̀ wọ́n mọ demand fún ẹ̀tọ́ wọn lọ́wọ́ ìjọba nítorí gbogbo nǹkan tí wọ́n tá mọ̀ rawọ́ ra sẹ̀ sọ́lọ́n lọ́rùn pé kó ṣe ìjọba lọ́yẹ kó máa ṣe o torí pò tí ọlọ́run ti fún àwa ní resources tó yẹ kábi bẹ́tà aláìwo gbogbo wa tiwa ní káwa náà lo ọpọlọ wa he gave us so many valuable resources. Ẹgbọ́ sọ́lọ́n ni kó tún máa wá spoon feed wa a ní crude oil a ní góòdì ńbẹ lọsùn ńbẹ ní sàǹfàrà ńbẹ láwọn káàkiri káàkiri a ní láìmù a ní ètò wọn fi bí túmẹ̀ tó fi ń sọ̀nà tó fi ń sọ̀dà ẹ̀gbọ́ a tún ní limestone tó fi ń ṣe sìmẹ́ǹtì ẹ̀gbọ́ kí lọ́lọ́run kí la fẹ́ tọ́lọ́run fún wa bá a bá tún gbé nǹkan yóò hù ọlọ́run ti ẹ̀sàárùn wa púpọ̀ ní south west níbí ilẹ̀ aṣálẹ̀ ló pọ̀ nílẹ̀ haúsá ẹ mọ̀ wá wò àwọn náà ń fìdí wa pẹ̀lú ẹ̀wà àwọn náà ń fìdí wa pẹ̀lú tòmátò pẹ̀lú àlùbọ́sà ilẹ̀ aṣálẹ̀ sí lọ́dọ̀ wọn dẹ́sà àti lọ́dọ̀ wọn àwọn tá a wá nílẹ̀ ọlọ́ra ń bí tá a nílẹ̀ ọlọ́ra bó la ṣe ń utilize ilẹ̀ ọlọ́ra wa àánú yín ò ṣe mí mọ̀ demand right yín lọ́wọ́ ìjọba ẹ rí wà láìtàláì àfẹ̀mọ́júmọ́ wọ́n fún wa níná lálẹ́ àná àfẹ̀mọ́júmọ́ ilẹ̀ fẹ́ẹ̀mọ́ báyìí náà mú lọ kó tẹ̀ tó di kó tẹ̀ tó ń fún wa lóru mọ́júmọ́ gan kọ́ gbogbo ojú òní wọn àti ẹ̀dínná pẹ̀pẹ́ ẹ àwọn a máa bẹ̀rẹ̀ àwọn a gbàdúrà ọlọ́run jẹ́ wọn múnádé nígbà tá a fi kéré ọlọ́run jẹ́ kó wọn múnádé ọlọ́run dàkú jẹ́ wọn múnádé lálẹ́ báyà ní fíìmù tá a fẹ́ wò báyà ní fíìmù tá a fẹ́ wò ọlọ́run jẹ́ wọn múnádé.

ẹnìkan bí mi ó lẹni tí ò bá wá lọmọ láyé tí ò bímọ láyé bó wá ni irú wọn náà wọn sì lè mọ gbáyé lọ kárin ké ṣe bí ìdodo ẹfọn àǹfààní wà ààyè wà fún ẹni tí ò bímọ náà láti mọ gbáyé lọ.

0: ẹmọ bínú sí ni ẹyin tèmi o
1: ọ̀nà ọ̀fún lọ́nà ọ̀run ni o
0: ẹ dákun tọ́jú ọlọ́run ẹmọ bínú. Kọ́ ìtọ́ máa mi kan ni mo sáré lọ dá lòun mò ń bọ̀ náà. Sí ìjọwọ́ bá jẹ́. Ṣé ìgbàgbé àkòrí ọ̀rọ̀ tí mò ń bá bọ̀? Mo ní àwọn ọ̀nà tí ẹ̀ lè gbà fi máa gbé ayé lọ kan ní kése bí ìdodo ẹ̀fọn. Ṣé ẹ̀sì gbàgbé pé mo ti yànnà náà ti èyí tó jẹ́ ti èyí tó rọ̀ mọ́ dílé tí bàbá bá kú tọ́ mọ́ ń bẹ̀ láyé ilẹ̀ mi fi gùn lẹ̀mí fi tọ́jọ́. Ikọ́ ń bẹ̀ nù o. Mo ní bíi méjì bíi mẹ́ta ló pín sí. Ṣùgbọ́n alákọ̀ọ́kọ́ ọbẹ̀ náà ni kí bàbá pàṣẹ kọ́ mo sì máa gbé ilé ayé. Tóun náà bá tún lọ tóun náà tún bímọ. Òun náà tún fi ibi tó lò ìlú tó lò dé. Ọmọ rẹ̀ ó tún kọ̀ sí ní ibẹ̀ láti bẹ̀ wọn. Wọ́n á sọ pé àwọn tí wọn ò bímọ ń kọ́. Bàbá tí wọn ò bímọ ń kọ́ àwọn tí wọn ò lọmọ láyé ń kọ́. Táwọn náà ò lè gbáyé lọ kán ní kése bí ìdodo ẹ̀fọn. Mo ní ayé ń bẹ àǹfààní rẹ̀ wà mò ń bọ̀. Òun náà ni mo fẹ́ gbẹnulé.

ẹlẹ́kejì ibẹ̀ náà ni n tá a bá ṣe fún àwọn èèyàn tá a ṣe fún àwọn èèyàn àwọn náà ni wọ́n máa wá sọ látẹnu dẹnu ló kọ ọ̀tún ní fi parẹ́ láíláí fà bàbà yóò wọn sọ wọ́n máa sọ̀rọ̀ wa lẹ́nu bí ipa wà ń bẹ̀ wọ́n ní lámọ̀ yín.

ẹyin tèmi àwọn tí wọn ń tàn láì ní ìtàn irú wọn ni wọn yìí pẹ tán ṣùgbọn àwọn tí wọn ń tàn tí wọn ní ìtàn tí ìtàn rere wà tí wọn fi yùn lọlẹ bá ń bàbá wọn náà tún ṣe máa ń pòwé wọn ò ní ọba tó jẹ tìlú kan gógógógó ìtàn ọmọ ní gbàgbé irúfẹ wọn èyí tó jẹ tìlú dùn mùkẹmùkẹ tó dùn yùngbà yùngbà tára di àwọn èèyàn mùkẹmùkẹ hàn àwọn èèyàn ò ní gbàgbé irúfẹ wọn kí ni ò jẹ kí wọn gbàgbé muritala muhammadu nígbà ayé rẹ tó fi jẹ ààrẹ abàṣẹ wà láyé ológun àwọ bá àwọ sí láyé ńgbà náà àbá ṣùgbọn ìtàn rẹ wà nílẹ tá a tún bá a tún rí àwòrán rẹ nínú múrí kan ọmọ gbọ muritala muhammadu tí àwọn olórin gan tán fi kọrin kì í ó dé nú gbó mo bèrè kí n ló ṣe gbó wọn ló lu gbó ló fa ayé sílẹ o láìlà ìlàlá o muritala muhammadu a ò rí mọ mo dénú ọdàn mo bèrè kí n ló sọdàn tọdàn mi títí wọn ní muritala muhammadu a ò rí mọ bá a ti ẹ gbọnjú bá kinní nígbà á bá orin yìí nílẹ mítún sí ní gbàgbé mi àti ẹ náà nù o mo ṣe ní ká máa ṣe dáadáa gẹ́gẹ́ bí ó kọ mi adéyìnká ọlásùnkànmí kásá máa ṣe dáadáa ajó kọ bí ẹni kìlọ̀ wà èmi ṣe ń fowó kọ tèmi kìlọ̀ wà.

artist Michael Awosola Angelo láti ìlú Abuja. Ara àwọn tí wọ́n

ẹ má bínú, àwọn mẹ́rin ni, kìí sàwọn mẹ́ta. Ní ọdún 1999 ni wọ́n àìjá kiri, 1993, ẹ má bínú, ní ọdún 1993 ni wọ́n àìjá kiri Nigeria Airways. Ṣébí Nigeria sì ń ọpírètì, wọ́n sì ní Airways nígbà yẹn, Nigeria Airways. Ní ọjọ́ Monday, ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kẹwàá ọdún 1993, ní gbogbo ìgbà tí June 12 election tí ó sì ń gbóná lọ́wọ́ tó ń horugi gbogbo ìgbà ni o, àwọn mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀dọ́ ni wọ́n nígbà náà. Alákọ̀ọ́kọ́ nínú wọn náà ni Richard Ajibọlá Ogunderu, bí Ogunderu sì ni, Ogunderu tàbí Ogunderu, Richard Ajibọlá Ogunderu, àti Kabiru Adenuga, Bennett Olúwadáìsí àti Kenny Razaki Lawal. Ẹgbẹ́ tó dá orúkọ wọn lẹ́ẹ̀kan sí, torí ẹ ti fẹ́ máa gbàgbé wọn, kò sì yẹ ká gbàgbé irú wọn o, bó ṣe jẹ́ pé wọ́n ṣe ajá kí wọn ò dá, ṣùgbọ́n wọ́n ṣe fún democracy ní nígbà náà láti fi ẹ̀hónú tí wọn náà hàn. Richard Ajibọlá Ogunderu, Ogunderu sì ni, Kabiru Adenuga, Bennett Olúwadáìsí àti Kenny Razaki Lawal. Wọ́n já bàálù tí ń lọ sí ìlú Àbújá. Wọ́n àìjá kí rẹ̀, wọ́n jàgbà, wọ́n sì divert rẹ̀ lọ sí Niger Republic. Èyí tó dàgbà jù bí èpò ni ọmọ ọdún mẹ́tàdínlọ́gbọ̀n. Ajibọlá Ogunderu, ọmọ ọdún mọ́kàndínlógún ní àsìkò ní ọdún 1993, ọmọ ọdún mọ́kàndínlógún ní ọdún 1993 nígbàtí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀. Ogunderu yẹn ọmọ ọdún mọ́kàndínlógún ní ọdún náà, ọmọ kékèké tí wọ́n jàjà ìjà lára ìfẹ̀hónúhàn ìjàngbara fún ti ìbò MKO Abiola tí wọ́n jẹ́ kí Abiola kó bọ́ sípò ní ọdún 1993. Ẹ mọ́ gbàgbé wọn. Ẹ jẹ́ ń dákọ̀ wọn lẹ́ẹ̀kan sí kí n tó bẹ́gi dínà ọ̀nà tọ̀dọ̀ wọn. Alákọ̀ọ́kọ́ ni Richard Ajibọlá Ogunderu, Kabiru Adenuga, Bennett Olúwadáìsí pẹ̀lú Kenny Razaki Lawal. Ẹni tí ò bá gbọ́ rí, ẹ ti gbọ́ láàárọ̀ iná nù o.

ni ọ̀rọ̀ wa dálé lórí, ó náà ni àwọn ọ̀nà tá a le tọ̀, àwọn nǹkan tá a le ṣe tí orúkọ tiwa náà tí ó fi máa wà láéláé tá a fi wà láyé kánrin kése bí ìdodo ẹ̀fọn. Bàbá tí mo dákọ pé wọ́n kọ́ kiní lórúkọ rẹ̀ nílùú Ọ̀yọ́, Olú Àfọlábí ni o. Olú Àfọlábí ni kí n tó gbà pé Olú Àfọlábí ni. Ó ní wọ́n sọ pé ó ṣe ọkùn bá bí SPED, Federal College of Education Ọ̀yọ́, tó fi délùú Ọ̀yọ́. Wọ́n lọ sojú Ọ̀yọ́ ni nílùú Àbújá ló fi jà takuntakun pé kí wọ́n gbé kiní yìí wá sọ̀yọ́. Lásìkò tó sojú wa ní Àbújá ni wọ́n sọ pé SPED ló dọ̀yọ́. Bẹ́ẹ̀ láwọn nǹkan míì bam bam bam bam tó ṣe. Kódà wọ́n tó máa ń ọ̀gánáìzì bí ní lọ́dọọdún ní wọ́n máa ń ọ̀gánáìzì round table ni ó kọ́ bàbá yìí. Wọ́n ní Olú Àfọlábí round table talks. Gbogbo àwọn tí wọ́n sojú ìjọba tí wọ́n sojú wa nílé níjọba ni wọ́n máa ń wá síbi àpéjọ táwọn yìí táwọn náà wà sọ̀tẹnu wọn. Ó kọ́ bàbá yìí. Bàbá yìí ti kú lọ́dún tó lọ ìtàn ṣe last ní December ọdún tó lọ. Ó ti kú kó tó dìgbà. Olú Àfọlábí round table talk náà ni wọ́n ń pè Olú Àfọlábí round table talk. Orúkọ bàbá yìí náà ní parun. Kí làwa náà tá à ń ṣe lọ́wọ́? Kí láàtó máa ṣe? Ẹ jẹ́ ká lọ mú dáadáa lọ́kùnkúndùn ká máa ṣe. Gbogbo ohun tá a bá ṣe fún èèyàn, òun náà ni wọ́n máa wà lẹ́yìn wọ́ ọ̀la. Ni wọ́n máa sọ lẹ́yìn wa ni wọ́n máa ròyìn tí wọ́n fi máa ròyìn wa lẹ́yìn wọ́ ọ̀la o. Ká gba ayé ká ṣe dáadáa. Lèmi fi máa sọ pé ká pàjùbà lẹ̀ dé sọ àlọ́lọ̀ ká lè jó kọ tó dáa tó dùn ún lẹ̀ tọ́mọ. Nítorí àrọ́bá ni gbogbo wa ládìtàn o. Ní tá a bá wá sí lónìí náà ni ó sì dìtàn lẹ́yìn wọ́ ọ̀la. Mo ṣe ni ká máa ṣe dáadáa. Ká gbáyé ká ṣe dáadáa. Adéyinka Ọlásùnkànmí ká sà máa ṣe dáadáa náà lórúkọ mi. Mo lérò pé ti gbádùn mi láàárọ̀ yìí. Bóyìnbó ṣe gbádùn tí ò bá gbádùn ẹ̀kọ́ gbóná láàárọ̀ kùtùkùtù. Àárọ̀ kùtùkùtù ọba Mákin.

ó kí ẹ̀yìn tiwa láti Ivory Coast, ẹ̀yìn tiwa ní Nàìjíríà, ẹ̀yìn tilétilé. Mo kí yín ní UK mbẹ́ náà, ẹ̀yìn tiwa nílẹ̀ òkèèrè. Mo kí yín ní US, ẹ̀yìn tiwa ní United States of America. Kẹ́ ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. Ayin àwa la ní attribute tá a fi lè máa gbé ilé ayé lọ́kàn ní kése. Ẹyin gbogbo ohun tá a wá lè ṣe tá a fi lè máa gbá ilé ọkàn ní kése náà lọ́lọ́run ti fún wa. Àwọn tí wọ́n ń tàn láì ní ìtàn, irú wọn ni wọ́n yìí pẹ́ tán o. Tá a bá ti ń tàn ni ẹja máa ní ìtàn dáadáa, ká máa ní ìtàn dáadáa. Mo lọ sínú Ajayi Crowther University nílùú Ọ̀yọ́ níjọ́ òní. Mo lọ sínú ẹ̀. Gbogbo àwọn nǹkan tá a lè ṣe rèé o, tá a fi máa gbé ilé ayé lọ́kàn yìí kése. Nígbà tí mo dénú rẹ̀ Ajayi Crowther University lọ́yọ́ ìhìn wọbẹ̀ rí, níjọ́ tí mo kọ́kọ́ wọbẹ̀ náà nu, mo wá ń kan àwọn buildings lóríṣiríṣi tó jẹ́ pé orúkọ àwọn èèyàn kọ̀ọ̀kan, àwọn míì gan tí mi ń dámọ̀, tí mi ń gbọ́ rí, orúkọ tí mi ń gbọ́ rí, mi ń mọ̀ rí. Ta ló gbọ́njú mọ Ajayi Crowther nínú gbogbo wa? Kí n ti àkọ́kọ́ bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀. Ta ló gbọ́njú mọ Ajayi Crowther? Ṣé bí nǹkan tó ṣe lọ jẹ́ ká mọ̀ títàn ò fi gbàgbé rẹ̀? Wọ́n ní Ajayi Crowther, Bishop Ajayi Crowther, òun lọ́kọ Bíbélì, lọ́kọ kọ Bíbélì sí Yorùbá, lọ́kọ sí Yorùbá, gbogbo Yorùbá tá ń kọ lé ní. Ta ló kọ́kọ́ kọ́? Ta ló dà á lẹ̀? Ajayi Crowther ni o, òun àtàwọn kan. Ṣùgbọ́n Ajayi Crowther ni ló jẹ́ ògbóǹtarìgì nínú àwọn tí wọ́n ṣe akitiyan bí alífábẹ́ẹ̀tì Yorùbá, tí alífábẹ́ẹ̀tì Yorùbá fi wà. Báwa náà tá ń kọ Yorùbá, afẹ́kàwé àkàgbádùn Yorùbá, àwọn kan ní wọ́n ṣe akitiyan rẹ̀ o, ni ò jẹ́ kí tóun lè gbàgbé Bishop Ajayi Crowther. Ní ipa takuntakun tó kó nínú bí Christianity tó ṣe dé Nàìjíríà, tó ṣe work ní Nàìjíríà. Kódà mo tún gbọ́, mo tún kà á níbì kan pé alífábẹ́ẹ̀tì tí àwọn Ibo ń lò pé òun gangan náà ó jẹ́ ẹni àkọ́kọ́ tọ́kọ́ ṣiṣẹ́ lórí rẹ̀. Alífábẹ́ẹ̀tì ọ̀rọ̀ àwọn Ibo tí wọ́n fi ń kọ ọ̀rọ̀ àwọn Ibo náà lẹ̀, wọ́n ló ṣiṣẹ́ ó ló kópa ńbẹ̀, ó kópa ńbẹ̀. Ara wọn tí ò jẹ́ kí tóun gbàgbé wọn nu, wọ́n fi tún kọ́ ilé ẹ̀kọ́ lórúkọ rẹ̀, ilé ẹ̀kọ́ ifásitì ní orúkọ rẹ̀.

tí ó dorí kodò bí àdán ò sí nígbó. Kíni ìhún a sì mọ́ solúlà jù láàrin ẹranko. Ajíṣe bí ọ̀yọ́ line radio náà ní bábá wọn. Nínú kágbóhùn sáfẹ́fẹ́ àlẹ́lẹ́gbẹ́. Ajíṣe bí ọ̀yọ́ online radio. www.ajisebioyoradio.com. Ẹ ṣe tẹ̀ ń gbọ́ wa.

0: You are currently listening to Ajisebi Oyo online radio. Ajisebi Oyo Ajisebi Babenko.
1: Ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá? Ẹ má yín kúrò níbẹ̀ ní ìkànnì Ajisebi Oyo online television and radio www.ajisebioyoradio.com. Ẹ ṣe tẹ̀ ń gbọ́ ìkànnì wa o. Ajisebi Oyo láàárí, Oyo ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.
2: Ṣé àmọ́ pé èní ni ọjọ́ Jímọ̀? Ẹ jẹ́ ń fi orin Mùsùlùmí yìí ṣe gẹ́gẹ́ bí ṣe ká fi máa kí àwọn èèyàn wa fún ti Jímọ̀ ti tòní. Tuntun bá wa láyé, tó bá wa lálàáfíà ara. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Ọlọ́dúnmáre.

Come on, yeah, lo. Come on, say that, that. Walai, olere, pupo. Bọ́lá ọ̀nbá tó ní kí bàbá yóò tan jẹnẹrétọ̀ láàárọ̀ yìí tún gbábẹ̀ lọ mo tún lọ ṣáàjì mú o kò sí náà o. Àwọn ò ní náà láti jẹ tàbí jẹrin ńlẹ̀ yìí o. Epo tún fẹ́ wọ́n díẹ̀ ní gbogbo ẹ̀ bá rọlùra wọn. Kọ́lọ̀n ó ṣàánú. Nàìjíríà tá a bára wa nù. Ká tó máa bẹ lọ́run ti ná lọ́rùn kọ́lọ̀n jẹ́ wọ́n múná dé. Ibi tí gbogbo wa tá a jọba Nàìjíríà jẹ́ dénú o. A ní àwọn ará àdúgbò rẹ ṣé wọn lè fọ sọyà ṣé wọn lè ṣàdúrà fún ọ pé wọn ń jẹ lára bàbá yìí. A ní bàbá kan tó ń bẹ ládùúgbò wa Awoyinka la máa ń pò kọ tiẹ̀ náà Mr. Awoyinka. Lára àwọn tí wọ́n mójútó ọ̀nà tó wo àdúgbò wa tí ò jẹ́ kó ti bàjẹ́ tó rágbàrá ti fẹ́ ba gbogbo ọ̀nà jẹ́ ládùúgbò wa o. Ọ̀kan lára wọn ní sí. Ìgbà tó lọ Àbújá mọ rírì rẹ̀ tí bàbá tó ti Àbújá dé tó bá tún wá wo àwọn ìyàwó àtàwọn ọmọ. Yóò tún rí fóun ṣiṣẹ́ lórí ọ̀nà yìí. Níjó ní ìnáyin ní ọdún tó lọ tí bàbá wálé Christmas. Christian ni bàbá yìí o. Tí bàbá wálé Christmas. Ó tún pe àwọn èèyàn jọ lára àwọn tẹ́jọ gbé àdúgbò pé òun fẹ́ ṣe kinní yìí o tóun bá tún rẹ́yìn fún lọ́wọ́. Láwọn míì náà tún dáwọ́ sìmẹ́ǹtì. Irú Mani àti mo ní mọ̀ ń tan jẹnẹrétọ̀ tá a máa ń ṣáàjì ń bẹ̀. Ó náà gbé sìmẹ́ǹtì báàgì méjì ilẹ̀. Bàbá kan náà nísàlẹ̀ tí ilé tiẹ̀ wà nísàlẹ̀. Ó náà gbé sìmẹ́ǹtì ilẹ̀. Bàbá Awoyinka náà fi sìmẹ́ǹtì fún. Bàbá bíríkì léyà ó náà fi ara rẹ̀ lẹ̀ pẹ̀lú àwọn ọmọ ẹsẹ̀ rẹ̀. Náà bá fi sìmẹ́ǹtì náà tóbi tún ọ̀nà sí díẹ̀. Kí wọ́n lè máa rí ọkọ̀ gbé kọjá ní àdúgbò wa tí àgbàrá ti bàjẹ́. Tó yẹ pé yangí wọn gan wọn gan lọ́wọ́ à ń bẹ̀. Bá a ṣe ń ròyìn àwọn yìí táwọn èèyàn ó tún máa sọ lẹ́yìn wọn. Ẹ mọ̀ gbọ́ tó yẹ pé lámọ̀ yín ń bẹ láyé ni. Ọ̀nà wa tó bàjẹ́ yìí nígbà tí àbá yìí ò bá tún sí ń bẹ̀ mọ́ tẹ́ bá dàgbà tán tún rebi àgbá rè. Ọ̀nà wa tó bàjẹ́ yìí mo jẹ́rìí lámọ̀ yín. Ọwọ́ pé ó sì wà láyé gan tó yẹ pé ìlú Àbújá ni sẹ́gbẹ́ lọ. A máa rò mo jẹ́rìí Awoyinka tí bá ń bẹ̀ ń lẹ ni ọ̀nà wa yìí ò ní bàjẹ́ báyìí. Kí ni wọ́n mọ sọ ládùúgbò rẹ nípa tiẹ̀ náà tó ń gbọ́ mi lọ́wọ́ láàárọ̀ yìí. Ṣé dáadáa wọ́n mọ sọ ń pa rẹ. Àbá burú àbá ìdá. Àwọn míì wọ́n ti fi ìwà wọn ba àdúgbò jẹ́. A níbẹ̀ bárẹ́ ni tí ń kọ́ ọmọ kékeré mọ́ra. Ó jẹ́ pé bí ń lọ níbí òun àtàwọn ọmọ wẹ́rẹ́ ni. Bí ń bọ̀ níbí òun àtàwọn ọmọ wẹ́rẹ́ ni. Ó ń bẹ̀ ń bẹ̀ àwọn àgbàlagbà wọ́n tún máa sọ̀rọ̀ rẹ̀ dáadáa náà ni. Ó gbà wípé agbálagbà ní ń bà ní tòlú ọmọ kékèké ní ń bà ní tún lè bàbẹ̀ ní ṣe. Ó kó gbogbo wọn mára. Kí ni òjé káwa káyé parúkọ pariwo dárúkọ àwọn alátìlẹyìn wa. Kí ni òjé káyé dákọ wọn. Kí ni òjé káyé kiriwo pariwo wọn. Gbogbo àwọn tẹ́ máa ń sọ̀pọ̀tì wà tí wọ́n máa ń ràn wá lọ́wọ́. Ọlọ́run ọba ọlọ́jọ́ òní yóò máa ran ẹ̀yin náà lọ́wọ́. Ọ̀nà òní dímọ̀ yín o. Ọ̀nà yìí dímọ̀ lọ́kọ́. Ọ̀nà yìí dímọ̀ ládàá o. Gbogbo ẹ̀yin alátìlẹyìn wa. Torí àwa ń tia ọmọ àtàpátá dìde làwa. Ọmọ àtàpátá dìde làwa. Àtún tí dìde dáadáa. Ọlọ́run já dìde. Kóríwọ́ kàn kì. Ṣùgbọ́n ọpọlọ yìí ń bẹ. Ẹ̀yin náà mọ̀ kò tiẹ̀ dìgbà tá a bá ṣẹ̀ṣẹ̀ ń jánu. Ẹ̀yin náà mọ̀ pé làákà yìí wà. Ọgbọ́n ń bẹ ìmọ̀ ìjìnlẹ̀ ń bẹ o. Ọpọlọ wà. Èyí tá a dálẹ̀ yìí a tó dálẹ̀ láti fi máa pọn rere. Ìlú Ọ̀yọ́ ni. Gbogbo ìgbà tí iléeṣẹ́ rédíò bá wá ń pọ̀ tó tún dé dáadáa sí i lọ́yọ́. Wọ́n sì máa rántí àjíṣe bí Ọ̀yọ́ rédíò. Tẹ́mọ́ tí wọ́n rántí rẹ̀ wọ́n máa ní lẹ́yìn kápẹ́ ń bọ̀ bí àwọ erin ajá àlú Ọ̀yọ́. Wọ́n jẹ́ èyí rẹ̀ tó bá ṣe pé tó ń bẹ ni nígbà tá a bá dàgbà tá a bá níbi àgbá rè. Wọ́n tún máa sọ lẹ́yìn wa bí bá ń bẹ ni mo jẹ́rìí rẹ̀. Yóò ti sọ ọ̀rọ̀ wa sórí afẹ́fẹ́ o. Yóò ti ṣe báyìí. Báwa gan bá tún ṣe tí nígá tá a tí nígo. Àwa gan tún ní pààtì tá à ń ṣe lára àwọn èèyàn. Ọlọ́run bá ń gbọ́. Wọ́n mọ rírì wa. Ọlọ́run bá ń gbọ́. Kí pàṣẹ omi ọmọ sọ̀rọ̀ yìí. Ẹ jẹ́ kí n sáré mú ọ̀rọ̀ kékeré kan wá. Bàbá kan nígbà tó fi ń bẹ lọ́wọ́ rẹ̀ ládùúgbò wa. Ó kọ́lé rẹ̀ tán. Ó tún kọ́ mọ́ṣáláṣí tìlẹ́gbẹ̀ẹ́. Kétí ìparí ilé rẹ̀ hùn tó tún fi kọ́ mọ́ṣáláṣí. Ó kọ́ mọ́ṣáláṣí lórúkọ àwọn òbí rẹ̀ tí wọ́n ti jẹ́ ọlọ́run pè. Pé kí ládàá àdúrà ládàá sàárà kọ́ máa bá wọn. Gbogbo wa làwa ń jàǹfà níbẹ̀ à ń kírun ńbẹ̀ ládùúgbò. Ọwọ́ àti sáfẹ́rẹ́ díẹ̀ kò sówó lọ́wọ́ bàbá tàwọn èèyàn mọ́.
ko sowo lowo baba ta nwi mo ki olodun oba olojo ni tinu tinu mo fi se adura yi o gugu akolo baba yi kolon ko tun da pada fun ko da pada fun o nitori eyan daada ni eyin to ba to je pe to lowo lo ko lowo lo awon eyan gbadun re ni wallahi ninu awon ta jo wa ma nkirun ninu masalasi ta nso yi okunrin kan be to na wa nkirun o gese ko wa sadugo wa ni o wa je okan lara awon ti won ti sise pelu baba onile yiri ngba ti baba yi fi lowo lowo injo kan leyin baba yi ni ke se soju re baba yi o si nbe o ta pe boya tori pe o fe ma se siari mi loju re ni lo wa kenu bo lo royin baba ta n wi pe nigba to wo fi nbe lowo baba yi pe yin adaada ni pe awa ise edunu baba yi ma n se nigba na baba yi ti run down ni

tọ́ láàrin ó tún fi dé padà ọlọ́run bá ran àwọn náà lọ́wọ́ ọlọ́run bá ń gbé orí rẹ̀ sókè bá ń gbé ọwọ́ rẹ̀ sókè tinútinú ni mo fi ń ṣe àdúrà yìí kí ọlọ́run kí ó gba àdúrà náà kó tún bá ń gbé orí rẹ̀ sókè lọ́kùnrin yìí ló bá ń ròyìn èmi ò gba sílẹ̀ márùn lọ́wọ́ bàbá yìí rí o ṣùgbọ́n mọ́sálásí tó kọ́ à ń jàǹfààní rẹ̀ ládùúgbò ọkùnrin yìí lọ́wọ́ ń sọ̀rọ̀ ó nígbà tí bàbá yìí tí wọ́n fi ń kó ìdú lọ sẹ́kọ̀ọ́ látọ̀yọ́ nígbà tó wó fi ń bẹ lọ́wọ́ bàbá yìí ó ní táwọn jẹ́ ọmọ ṣẹ́ bàbá yìí táwọn náà bá tẹ̀lé ìdú jọ kéfèèfé táwọn kó jọ táwọn náà tó gbé sọ́kọ̀ báwọn fẹ́ lọ tà lẹ́kọ̀ọ́ táwọn náà fi rí ṣe ń yí díẹ̀ ẹ mọ báwọn ọmọ ṣẹ́ náà ṣe máa ń ṣe o táwọn náà fi máa wá tọrọ kọ́bọ̀ tí wọ́n fi máa ń rówó ra bàtà ra pátá ra kọ́mú ra síngílẹ̀tì ra gbogbo ẹ̀ táwọn náà fi máa ń ṣara ní dé. ó ní bàbá yìí tọ́ bá rí yóò ṣe bí èkó wọn ò rí ni kì í gbà lọ́wọ́ àwọn ní òní ẹ̀ fi wọ́n lẹ̀ bàbá yìí wá ń sọ̀rọ̀ ó ń sọ ní ṣùgbọ́n tó bá yẹ pé yàrá bàbá ni ìyàwó bàbá ó gbà lọ́wọ́ àwọn ṣùgbọ́n bàbá ń tiẹ̀ bàbá ò ní gbà bàbá ò ṣe bí èkó wọn ò rí ni yóò ní wọn fi wọn lẹ̀ ni àwọn náà ta ẹ̀dùn yìí. ẹyin bàbá yìí ni ó ti ń sọ̀rọ̀ yìí o ó sọ lójú rẹ̀ tá a pè bọ́yá sí àárín mi ní ṣe. bàbá yìí ti po kọ́lọ̀n kó tún bá ń dá gbogbo àkólọ rẹ̀ padà kó ṣe àforíjìn àwọn àìṣedéédé rẹ̀ kọ́ wá dá ọlá rẹ̀ àtọ́lá rẹ̀ padà wá kó gbé orí tèmi náà sókè ọlọ́run torí ibi a bá ti ń tọ́jú aláìsàn náà láti tọ́jú ara ẹni. ṣé ìwọ náà ó rẹ nìkan máa jẹ́rìí lẹ́yìn rẹ báyìí pé èèyàn dáadáa ní ọ́ tó ń ṣe dáadáa tó lẹ́ni tí ò bá ṣe dáadáa àwọn èèyàn ò ní fi dáadáa ròyìn rẹ o lèmi fi ń jẹ́ ká ṣáà máa ṣe dáadáa o. ni wọ́n tún ṣe máa ń pa òwe pé ká pàjùbà lẹ̀ dé sọ àlọ́lọ́ kájọ́ kan tó dáa tó dùn ún lẹ̀ dọ́mọ nítorí ẹ̀nìkọ́ nítorí ọ̀la ni o torí àrọ́bá gbogbo wa ládì tán o irúfẹ́ ẹ̀tàn tá a bá dì lẹ́yìn ìwọ ọ̀la náà ni o iṣẹ́ tá à ń ṣe lónìí ni ó jẹ́ ni ó fa ṣe okùnfà irúfẹ́ ẹ̀tàn tá a dì lẹ́yìn ìwọ ọ̀la. àná ni bàbá yìí ṣe gbogbo àwọn nǹkan tá à ń ṣe yìí tá à ń sọ yìí o ní ni mi àwọn èèyàn ń ròyìn rẹ̀ yìí o ó tún kọ́ mọ́ṣáláṣí wàhálà ilé rẹ̀ kì tún ti kọ́ parí o kò tí ì rówó ṣe àwọn sílì inú ilé yìí àwọn ọ̀rẹ́ rẹ̀ ni wọ́n fún lówó tó fi ra jálóore tó fi ṣe sílì inú ilé yìí nínú òtútù kó tún ti rówó ṣe àwọn wíńdò ilé yìí nígbà tí nǹkan kò jọra wọn fún dáadáa mọ́ tipátipá gan náà fi ń rówó jẹun ẹyẹ kí n tó wá mú kan wá tí mo fẹ́ sọ bàbá yìí kì í tún wá fọ̀rọ̀ rẹ̀ pamọ́ kọ́lọ́ dáríjì mi tó bá ṣe pẹ́sẹ̀ ní ìṣerégún o torí ọlọ́run a wá wà nínú mọ́ṣáláṣí ní jòní láàárọ̀ jòní bọ́yọ̀sẹ̀ tó lọ ni lọ́rọ́ wá ṣe bí ọ̀rọ̀ bàbá yìí sọ pé aṣọ ńlá kọ́ lè yàn ńlá ọ̀rọ̀ kan lásọ tàbí sọ débẹ̀ ni bàbá yìí ó wá ń sọ nǹkan tá a fi jọ ṣe papọ̀ tó ti ṣẹlẹ̀ sẹ́yìn ó fi ń ṣe àkàwé ọ̀rọ̀ ibi kéèyàn má máa fi ojú kinní kan wọ ẹnìkan bẹ́ẹ̀nìkan ni ò lè ràn yàn lọ́wọ́ kéèyàn má máa fojú rẹ̀ wọ ẹnìkan. ó wá ń sọ̀rọ̀ ní tó ṣẹlẹ̀ láàrin èmi àti ẹ̀ pẹ̀lú ẹnìkan pẹ̀lú ọlọ́run ó ń sọ fún àwọn èèyàn ó tún fi ń ṣe bí ìwọ àti báwọn èèyàn nínú mọ́ṣáláṣí láàárọ̀ ìjọ yìí. bàbá kan ló bá wa èmi àti ẹ̀ à ń rojọ́ lọ́wọ́ níbi mọ́ṣáláṣí tá a bá ti parí pé kírun tán àbá ṣe kí ní tán á máa rojọ́ ni níbi mọ́ṣáláṣí èmi àti ẹ̀ wá ń rojọ́ lọ ọ̀rọ̀ wá wá pọ̀ bàbá tá à ń wì sí lómìnira ibi tá a ti ń rojọ́ ni ọkùnrin tá à ń wì lóde kọ́ lọ́ dárí jèmi tó bá ṣe pẹ́sẹ̀ ni o kọ́kàn fẹ́ fi ṣàlàyé ọ̀rọ̀ ni o bàbá yìí bó ṣe sọ gẹ́lẹ́ ni o mo fi ọlọ́run bá ṣe rí tó ń gaga ṣe sọ fáwọn èèyàn nínú mọ́ṣáláṣí bó ṣe ṣẹlẹ̀ tó ṣe sọ èmi náà wà ní àárẹ̀ tí bó ṣe ṣẹlẹ̀ lọ́jọ́ à ń rojọ́ láàárọ̀ ọjọ́ níwájú mọ́ṣáláṣí nídìí kànga ni bàbá tá à ń wì ọkùnrin àgbàlagbà náà ni ló dé lọ́ bá ń sọ ọwọ́ báyìí sí bàbá pé ẹjọ́ mo fẹ́ rí yín ni o ó sọ ọwọ́ báyìí sí bàbá pé ẹjọ́ mo fẹ́ rí yín ni lọ́ bá pe bàbá ṣẹ̀gbẹ́ èmi ò kúkú mọ tí ó sọ fún bàbá ṣùgbọ́n mi bàbá ti ń dá lóhùn pé wà láì tà láì mo fi ọlọ́ọ̀bá fúra ó sì sílè márùn lọ́wọ́ mi ni mo ti gbọ́.

ṣùgbọ́n mo gbọ́ pé bí pé n tó sọ ni pé kò sí nǹkan kan tó wọ́n jẹ láàárọ̀ àwọn àtàwọn ọmọ pé lòun fi bọ́ta pé àìdákẹ́ kú àìwòsùnsùnsùn dáràn béèyàn bá sì dákẹ́ tara rẹ̀ ó bá dákẹ́ lòun bá fi jáde bó ṣe wá rí bàbá tí ó rí pé bàbá lómi láwó pé ọkùnrin yìí kan wà lọ́dọ̀ rẹ̀ kọ́nà dáríjì mi dáyẹ pẹ́sẹ̀ ni ìbí ṣèrègùn ò torí ọlọ́run bó ṣe wá fẹ́ yẹ̀yìn pé ńgbà bàbá ti sọ pé sílẹ̀ márùn-ún kò sí lọ́wọ́ àwọn náà o ọkàn rí báyìí ni o kò sówó lọ́wọ́ àwọn náà o ọba pẹ̀lẹ́ kò sí owó gidi kalẹ̀ mí náà fún o fún lápò kan pé kó máa mú àpò kan lọ inú rẹ̀ dùn tó bá lọ bàbá yìí náà tóun wà lẹ́gbẹ̀ẹ́ mi kọ́lọ̀ ń dáríjì mi tó bá ṣe pẹ́sẹ̀ mo fóun náà ní 500 ọlọ́run ní kọ́ bá owó lọ́wọ́ mi náà láàárọ̀ ni bàbá yìí wá fi ń sọ̀rọ̀ nínú mọ́ṣáláṣí pé nígbà tó rí mi ó sì bí mi ga ní lówó lọ́wọ́ àṣẹ ó dàbí ẹ̀rín ni kì í ṣe bí ẹ̀rín ẹ̀dàkùn torí ọlọ́run mo kọ ọ̀rọ̀ tí mò ń sọ dànù bàbá yìí wá sọ wípé aṣọ ńlá kọ́ lè yàn ńlá ó fi èmi lẹ̀ ó ní ó fi ẹni yìí lẹ̀ ọwọ́ wá bá èmi tó wò pé ẹni tí ó lòó lọ tí ó ràn lọ́wọ́ ni kò mọ̀ pé ẹni tí ó tiẹ̀ tí ó ṣàánú ni ó ní bó ṣe fún ẹni yìí lówó tán ló tún fèmí náà lówó bó jẹ́ lẹ́yìn mi náà bí ó ṣe máa sọ́nu ìyìn wá fi ṣèrègùn o torí àwa náà ń tọrọ ni wọ́n ń fún àwa náà ni o ṣùgbọ́n látàrí àtìlẹyìn tí lọ́jẹ́ káwa náà lè ṣe irú eléyìí o èmi náà ń ṣe eléyìí ní orúkọ ẹ̀yìn alátìlẹyìn wa ni o gbogbo ẹ̀yìn tẹ́ máa ń ràn wá lọ gbogbo ẹ̀yìn tẹ́ máa ń gbéṣẹ́ fún wa iṣẹ́ bẹ́ẹ̀dẹ̀ jingu gbogbo ẹ̀yìn tẹ́ máa ń bùn wá lówó owó dátà tí mo ṣe máa ń dákọ̀ yín bàbá Fàtà Ìlàmídì lọ́wọ́ Londo State Madam Fúnmi Kẹ́mi nílùú Ìbàdàn Artist Michael Awúsọ́lá Angelo láti ìlú Àbújá Afolábí Nurudeen Aláro láti orílẹ̀-èdè Libya bàbá Bàṣírò ọmọ Adéníran láti ìlú Èkó Adéníyì Ahmadu Asiru Ahmadu Adéníyì láti ìlú Pàpó Mr. Yusuf tí wọ́n ṣiṣẹ́ lọ́pàbọ̀dé hospital lọ́yọ̀ wa níbí ọmọ Ìbàdàn nílé Obíyọ̀lé bàbá Bàṣírò Adéníran ọmọọba láti gbòlùmú ìdínì Adékúnlé bàbá mi tí mo tún mọ̀ ń ké sí tí mo bá ti fa jọ̀gọ̀ Evangelist Moses Akande Akintunde bàbá mi Saminu ọmọ Adépọ̀jù lamẹ́ríkà ọmọ wọn lẹ́rùwà ojoko agbẹ́dúdú orí òkèlé bàbá mi Fàtà Ìbàndélé Olúṣọlá lamẹ́ríkà Miriam Sinkins Adéṣẹ́wà Adépọ̀jù lamẹ́ríkà bàbá dáadáa yìí Sunny Success Odúọlá ọmọ Ògúndàre ní United Kingdom lọ́hún gbogbo ẹ̀yìn alátìlẹyìn wa tẹ́ máa ràn wá lọ́wọ́ ọlọ́run ọba yóò máa ran ẹ̀yìn náà lọ́wọ́ abudí ní tómi òkun abudí ní tómi ọ̀sà gbogbo owó tẹ̀ ń fún àwa bá a ṣe ń ná tàbí ń ra dátà tàbí ń ná tá a tún fi ń ná sílé iṣẹ́ wa díẹ̀díẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ bó ṣe ń ṣẹ́kù bó ṣe ń gbọ̀n sọ́wọ́ làwa náà là ń gbọ̀n sílẹ̀ o àwa náà máa ran àwọn èèyàn lọ́wọ́ níbi ìkápá tí wa náà ṣe mọ́ ọlọ́ọ̀ bá ń gbọ́ ọlá àti yín làwa fi ń yan o ni wọ́n fi ń dà wá náà mọ̀ ládùúgbò pé èèyàn dáadáa làwa náà ẹ̀ bá wa ṣe mọ̀ nílé èèyàn dáadáa.

ọmọ kékèké tí ràn wá lọ́wọ́ ọlọ́run ràn yín lọ́wọ́ ẹ̀yin àgbààgbà tẹ́ ràn wá lọ́wọ́ ọlọ́run kọ́ máa ràn yín náà lọ́wọ́ o owó òní tán lọ́wọ́ yín o àbùdí nítorí òkun àbùdí nítorí ọ̀sà yìí náà òní tán wọ́n yín o ọwọ́ yín ò ní kan sàlẹ̀ àpò láíláí fa àbàdà fóònù mi ti ku 6% ó ti ku 6% mẹ́fà péré bá a ṣe ń gbádùn ara wa tó ní pẹ́ máa ṣe gàyà díẹ̀ kò sí náà o bá a bá rí èèyàn fún àlọ tàbíra jẹnẹrétọ á dúpẹ́ á mọ̀ lóore o bá a rí èèyàn fún àlọ dátà kò sí ìkan tó kéré àwọn èèyàn máa bùn wá lẹ́ẹ̀ẹ́gbẹ̀rún kan péré àwọn èèyàn máa bùn wá 500 ọlọ́run bá ń gbọ́ àwọn èèyàn máa ra dátà fún wa mo tún fi àsìkò yìí kí dátà tí mo fi wá sọ̀n láì x abdulmalik wireless communication concept ọmọ mi dáadáa wàláì òun ló fún mi ò lánàá lánàá ó ní adéyinka ọlásùkànmí ọba mi chaati sẹ́ẹ̀ni yẹtẹ́sìn mo ní yẹtẹ́sìn ó ní sẹ́ẹ̀ndì rẹ̀ sóhun mo bá sẹ́ẹ̀ndì nọ́mbà sí wàláì bó ṣe fún mi ní dátà àná dátà tí mo fi wá sà láàárọ̀ tí mo fi wá sọ̀n láì láàárọ̀ x abdulmalik wireless communication concept òun ló fún mi ò inter data tẹ bá fẹ ra data ẹyẹ ńlọ wo bánà rẹ kí n pè fún yín dáadáa ó ló fún mi ní data tí mo fi wá sọ online x abdulmalik wireless communication concept mọ̀ ń bọ̀ mo fẹ́ sáré wo bánà rẹ kí n fi pè fún yín tẹ́yìn náà bá fẹ́ ra data kẹ́ ẹ lè mọ̀ bá ń patronize rẹ̀ bí x bàbá yìí náà bá ṣe máa ń fún wa ní data nù o asiru amadu adeniyi tí wọn ní ètò ìdìmọ̀ tí purpose venture tẹ́ ẹ ti máa ń gbọ́kọ̀ lo wọn tẹ́lẹ̀ o báwọn náà bá ṣe máa ń fún wa ní bá se máa ń fún wa ń dátà nù mọ̀ ń bọ̀ ẹjẹ́ kí n sáré wá bánà x abdulmalik wireless communication concept lọ ẹ dákun torí ọlọ́run ẹ máa bá ń patronize rẹ̀ ọmọ mi dáadáa ni.

gbogbo ẹyin alátìlẹyìn wa, gbogbo ẹyin tẹ máa ń gbọ́ wa, o sì ò ní tayín o, ẹ ní mòsì, o sì ò ní mọ̀ yín, ẹ ní tòsì, o sì ò ní tayín, o sì ò dá o, o sì ò dá o, o sì ò dá o, ẹ ní mòsì, o sì ò ní mọ̀ yín o, ẹ ní tòsì, o sì ò ní tayín o. Lọ́la wàlà haúlá wàlà kùwátá ilá bìlá àdé ilẹ̀ àṣìn gbogbo ẹ̀yìn alátìlẹyìn wa gbogbo ẹ̀yìn tẹ́ ẹ máa ń gbọ́ àlọ́jọ́júmọ́ mò ń bọ̀ mo sì ń wá bánà ẹ̀sì màlẹ́kì mò ń wà á lọ́nà mò ń bọ̀ olúfúnmi ní dátà tí mo fi wá sọ̀ online láàárọ̀ yìí.

0: se n gbo bo se n ja la la la la e ma yin kuro nibe ni ikanni ajisebi oyo online television and radio www.ajisebioyoradio.com e se te n gbo ikanni wa o ajisebi oyo la ri oyo ni se bi baba en kokan se n gbo bo se n ja la la la la e ma yin kuro nibe ni ikanni ajisebi oyo online television and radio www.ajisebioyoradio.com e se te n gbo ikanni wa o ajisebi oyo la ri oyo ni se bi baba en kokan
1: Haji se bi oyo la ri oyo ni se bi baba en kokan
2: ikan owo so opo ikan mole awon eran won fowo so opo won ma ki asi otito ni ora awon baba wa ni ile yo to mi pe karin apo apo karin iye ni iye oyo ati ba ni ti poro lo ran mi si ina ni mo wi pe ajeje owo kan soso ko mama beru lori Ẹjẹ́ àfihàn sọ̀kan gbogbo ọmọ ìlú Ọ̀yọ́ nílé ni lóko ni àtìlẹ́yìn òdi. Ká fọwọ́sowọ́pọ̀ gbé ìlú Ọ̀yọ́ ga. Agbára ń bẹ níbi ìfihàn sọ̀kan. Iyì ẹ̀yẹ pẹ̀lú ìwúrí ń bẹ níbi kí ìlú Ọ̀yọ́ gòkè àgbà. Kó dùn púpọ̀ kó pẹ́ ọwọ́ ara wa láàfin fàáwò. Tí ó bá wá kọjú sí yín kí ẹ tá, ó tún kọ̀yìn sí yín ẹjọ́ ń kùnmọ̀. Tó bá wá po ẹ̀yin nìkan kí ẹ tún èrò ara yín pa. Ọ̀yọ́ àtìbà ní ti fòrọ̀ ń wí pé kárìn kápọ̀ kápọ̀ kárìn iyẹ̀ ní iyẹ̀ ni. Yóò yẹ wá o, orí iyẹ̀ ní yẹyẹ lé. Yóò rọ̀ wá lọ́rùn nítorí rírọ̀ ní ràdàbà lọ́rùn. Ìlú Ọ̀yọ́ ò ní mẹ́rí. Àgbéga àgbéga ní ọmọ Adébá ìlú Ọ̀yọ́ lásìkò wa. Lókè lókè láàmọ̀ wà lọ́jọ́kọ́jọ́. Adéyínká ọlọ́sùkàn nílẹ̀ ní ń jẹ́ pàpín tí gbogbo yín tẹ́ ti mọ̀ sí pàálẹ̀ ẹ̀kẹ́ tèmi náà ní látàrí àti sùn lórí ọ̀rọ̀ náà. Ọ̀yọ́ àti bàbí ní tí kò rọ̀ kí wọ́n rán mi níṣẹ́ àánú àná ni máa lọ́gun ọ̀rọ̀ sókè pátápátá wípé ijó tó bá kàní lára ń là á dìkú ijó àti wípé àjíṣe bí ọ̀tọ̀ làárí ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.

0: yọ̀yọ̀ láàrin ayọ̀ ní ṣe bí bàbá ẹni kọ̀ọ̀kan.
1: Atótó arére pàkó yí bàbá mọ̀ gánà ọmọ ọ̀yọ́ aláàfin nílé ní lóko ni àtìlẹ́yìn òde ẹtẹ́ tíbẹ̀lẹ̀ jẹ́ wá gbọ́ mi gbàròyé mi àwọn ọmọ ẹgbẹ́ OAUF Oyo àti Bayo Unity Forum ni wọ́n rán mi sí yín. Wọ́n ní máa lọgun ẹ̀bùn yìí pé àìlásọ Ọlọ́run pàkó tó àpérò gbogbo ọmọ eríwo ìwò orí ọlọ́kanra tí ọrin ńlẹ́ ọmọ Arísẹ́gí Bàlẹ́ kan ikàn ni mo káhùn kásẹ̀kí olóhùn ajáfún ìwòrì ònìkan níjọ́ títí ń dárìn onìkan ṣoṣo gí ogí o ìwòrì ònìkan àṣẹ dárìn ẹnìkan ṣoṣo táyé fi yẹni àti àgbájọ ọwọ́ la fi sọ̀yà àjèjì ọwọ́ kan gbẹ́rù dórí ìwọ ṣe tiẹ́ tèmi ó ṣe tèmi kí kálukú ṣe ń ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ yìí ni kóńkó jabilẹ̀ yìí ń po ọwọ́ ago òdo ọ̀yọ́ sẹ́yìn torí àìkọ́ wọ̀rin ìjò ní ṣe kú pa wọn. OAUF Oyo àti Bayo Unity Forum ní máa wí fún yín pé àìkóyí tó wà yìí fún gbogbo ọmọ ọ̀yọ́ nílé ní lóko ni àtìlẹ́yìn odi wọ́n ní máa sọ fún yín pé ọ̀pọ̀ nìkan ni ọ̀mọ̀ràn tí balẹ̀ yẹ́ ẹ jẹ́ ní máa tún sọ fún yín pé káyọ̀ fọwọ́sowọ́pọ̀ gbé ọ̀yọ́ lárugẹ ká fọwọ́sowọ́pọ̀ máa panupọ̀ béèrè ẹ̀tọ́ wa lọ́wọ́ àwọn olóṣèlú fọwọ́sowọ́pọ̀ panupọ̀ béèrè ẹ̀tọ́ wa lọ́wọ́ ìjọba gbogbo àwọn ohun tó ń jẹ wá níyà wọ́n ní ká máa pariwo ẹ̀ sókè ká máa lọgun rẹ̀ sókè pátápátá torí ẹni tó bá dákẹ́ tara rẹ̀ ó bá dákẹ́ kájọ dàpọ̀pọ̀ kó lè ba àwọn òkùsù. OAUF ń fi àsìkò yìí ké sí gbogbo ẹ̀yìn lẹ́ẹ̀kan lẹ́ẹ̀kan lẹ́gbẹ́lẹ́gbẹ́ tó lórí tẹ̀lẹ́mù gbogbo ẹ̀yìn ọ̀tọ̀ kùdúùdú gbogbo ẹ̀yìn bàbá bàbá àti màmá màmá ẹ̀yìn ẹ̀gbọ́n ẹ̀yìn àbúrò wọ́n ní ẹja fọwọ́sowọ́pọ̀ tó ìlú Ọ̀yọ́ ga torí ọ̀yọ́ jọ ní aṣíwájú lọ́jọ́ kọjá àwa náà sì tún yàwó kọ́sì rere nítorí ayé ṣe bí ọ̀yọ́ láàárí wàá ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.
0: Ají ṣe bí ọ̀yọ́ láàárí ọ̀yọ́ ní ṣe bí bàbá ẹnì.
2: Ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá? Ẹ máa yín kúrò níbẹ̀ ní ìkànnì Ajísebí Ọ̀yọ́ online television and radio www.ajisebioyoradio.com. Ẹ ṣé tẹ́ ń gbọ́ ìkànnì wa o, Ajísebí Ọ̀yọ́ láàárí, ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.

0: wọlé tọ wálé pẹlẹ ọyọ la bá sọ ni pẹlẹ yinjú anu ọrẹ mẹkunu afẹ ni fẹre o se fọkàntan champion okedara kẹnde mọjì ni kẹjẹ afimoyọ ninu ẹgbẹ AAC gẹgẹ bi gómìnà pẹlẹ ọyọ fún ètò ẹkọ tó yẹ kọrọ inú ọba tó dúró re ètò ààbò tó gbẹgbẹ òpópónà tó yọ kululu ètò ìlera pẹlú eré ìdárayá ọgbẹyìn ìfẹ aráàlú tó jẹ lọkàn tó gbogbo la fi pẹlú olùgbèjà mẹkunu láti jẹ kí èrè jẹ ìjọba ìpínlẹ ọyọ kárí ilé kárí oko champion okedara kẹnde ẹsẹ mọjì òní gbẹsẹ ilé ẹsùn ìjọba ìbílẹ bí àwọn ará bíbí òkè ọhún ẹyin ọmọléèwé ẹyin òṣìṣẹ bàbá lọjà àti ẹyin ìyálájẹ ọmọdé àti àgbàlagbà ẹ jẹ ká di ìbò wa lógúnlógún ẹ jẹ ká di ìbò wa lọgbọn lọgbọn fún ẹlẹyin ju àánú champion okedara kẹnde ẹsẹ mọjì pẹlú àṣà ẹgbẹ AAC kí ìpínlẹ ọyọ lè bá gòkè àgbà champion okedara kẹnde ẹsẹ mọjì dé olùgbèjà mẹkúnù dé AAC action action take it back.
1: A ti ṣe bí ọyọ láàrin ọyọ ò ti ṣe bí bàbá ẹni pọ kan.
2: Bí ọlọ́dẹ yóò jẹ́ fún gbogbo yín o gẹ́gẹ́ bí mo ṣe ti ń ṣe é bọ̀ nínú àdúrà mi. Ọṣẹ́ ayọ̀ ọlọ́dẹ yóò jẹ́ ẹ̀ ní gbòòrò ìbànújẹ́ ẹ̀ ní gbòkè ìbànújẹ́ o. Ẹ sì ní gbàdí mẹ́yìn wọ ilé ẹ̀yà ọmọ mi nílé lóko pẹ̀lẹ́yìn odi. Ẹ wá mọ̀ bó ẹrù dábẹ́ amọ̀ èyí tú òun ò nídìí fún yín o. Ó ní ẹrù dábẹ́ amọ̀ èyí tú o. Ẹrù búkú ní ẹrù tí ò dá ni wọ́n nídìí fún yín o. Ẹ ní gbúrò ìbànújẹ́. Ẹ ní sàn fún ẹ̀ ní jẹ̀kúrò. Ẹyin ọmọ mi. Ṣé ẹ rí yín iwájú mi? Níjẹ́ ò ní ti eyín ìdọ́bẹ́ yọ. Ẹgbẹ́ tó yọ ọyẹ eyín. Gbẹ̀yìnká ló gbé mi lọ sí ọmi sítù tí wọ́n ti bá mi fi ṣúpá góòlù lẹ eyín mọ́ bí èrìjì padà tí ò fi jábọ́ lẹ̀sán. Àwọn dókítà wá sọ pé gbẹtúgbẹtú àti àwọn àfọ̀ṣẹ tí mo máa ń lò lọ́bẹ̀ ká mi ní gbogbo eyín náà kí tún ṣe pé mo dàgbà lọ báà náà bí ọmọdún. Fisiti 7 péré náà ni mi ò ní ìyẹ́jẹ́ àgbàlagbà kan lọ títí. Ẹ wá ní gbogbo àwọn ìpè àbọ̀ṣẹ kankan tí mo máa ń bí ìbanu lọ́fẹ́ kámi léyìn iwájú tán. Tíbádé Yinka àjàjẹ́ lásán gan mi. Wọ́n ló mú mi lọ bí wọ́n ti fi sọ́lé téèpù súpá góòlù àti gọ́ọ̀mù náà fi bá mi lẹ̀ papọ̀ méríjì. Ẹ̀rì eyín gangan yọ kan tó ṣẹ́kù níwájú. Wọ́n lẹ̀ mọ́lẹ̀ ni òjò ti rí bọ́lẹ̀. Eyín náà ni mo wá ń fi ẹni mo lọ́yọ́ ti yé eyín tí mo fi ń ṣàdúrà fún yín. Ní ọ̀sẹ̀ yìí o, ọ̀sẹ̀ tá a wà ní ọ̀sẹ̀ aláyọ̀ ni ó jẹ́ fún yín o. Ọ̀sẹ̀ ayọ̀ ni ó jẹ́ fún yín o. Gbogbo orí kọ́ngbẹ́kọ́ngbẹ́ tẹ̀ tí ń retí ní ó wọlé wá bá yín. Ìtẹ̀mí yín kọ̀ lábúrò erédù àtẹ̀dá àtẹ̀dá yọ̀bá lè jìnà àti yín o. Nítorí pé ọmọdé ni àgbà ni ló bá pọlọ́ṣẹ ńlẹ̀ yìí kọ́ṣẹ̀kọ́ṣẹ̀ ni mà ń wí. Torí kọ́ṣẹ̀kọ́ṣẹ̀ tì lákọ̀ṣẹ́ ìràwé ìdájọ́ lẹ̀.

0: ẹ yọ ndá mẹjọ ẹ dákun
1: bàjẹ́ gẹ́rù ọgbà ẹ̀dẹ́ yínká ọmọ ìgboro nìwọ náà ọmọ ìgboro àwọn àgbàlagbà sì bọ̀ wọ́n ní gbéwé bá pẹ́ lára ọsẹ ìdọ́sẹ náà ni ó
0: bá mi ní òtí ẹ̀fẹ́ dọ́sẹ ẹ dákun ẹ jẹ́ kí mi ò kan wà lẹ́bi ọsẹ báyìí. Ẹyẹ kí n wà rẹ́gbẹ̀ẹ́ ọ̀sẹ̀
1: bá kò sí wàhálà ó lọ báyẹn náà ó sì kí n gbá kan kó yẹ bẹ báyẹn náà ó ti lọ báyẹn ó la lásìkò báyẹn náà.
2: Mo wà ní ìyòmó dánadó.
0: Bàbá ṣe bẹ́yìn náà ṣàgbọ́ nígbà tí bàbá àjàdé eyín Goro tí wọ́n ń ṣàdúrà fún gbogbo àwọn olólùfẹ́ mi ẹni lólókun pẹ̀lẹ́yìn òdi lẹ́ẹ̀kan pẹ̀lú bá àwọn tán ran iṣẹ́ mi lọ́wọ́. Ẹ̀yin bẹ́ẹ̀ mọ̀ pé ẹ̀yin náà lẹ́ máa ń fún mi lówó oúnjẹ tẹ́lẹ̀ tí mo máa ń gbó oúnjẹ lọ́wọ́ yín dẹ́sì àtìgbà tí àwọn èèyàn yìí ti ń sọ́pọ́ọ̀tì mi ní ìdímọ̀ dọ́dọ̀ yín wá gba ẹdí gẹ́ẹ̀tì lára àwọn owó tẹ̀yìn náà bá gbà nígboro tí mo máa wá gbà ayẹyẹ yín kàìbí mo nà ẹ̀yin náà lọ́rùn mo nà ẹ̀yin náà lọ́rùn náà.
1: Ọ̀kàrì ọ̀kàrì mo ń wò bẹ́ẹ̀ náà fèdè yín káti èjẹ́ ń sinmi nígbà kọ̀ọ̀kan tó jẹ́ pé gbogbo ìgbà ni mo wá ń tọrọ owó lọ́wọ́ mi. Ọmọ ọlọ́gbà àdúrú rẹ̀ tó níṣẹ́ lọ́wọ́ ni ó sì lè jẹ́ pé gbogbo ìgbà ni wàá máa bèrè owó lọ́wọ́ mi. Ṣé báwọn ni wọ́n nà mí lọ́rùn? Ẹ̀yin tẹ́ nà mí lọ́rùn ẹ mọ̀ ṣé o? Ẹ ṣeun o, ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀. Ẹ ṣeun o, ẹgbẹ́rẹ́ àbí wèrè ṣe ilẹ̀ yìí mẹ̀mẹ́ tó.
3: Àwọn àbáyé ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀.

0: ọ̀sẹ̀ aláyọ̀ ni ọ̀sẹ̀ yóò jẹ́ fún èmi pẹ̀lú ẹ̀yin látàbẹ̀ túmọ́.
1: Báwa ṣe kúrò ní níbi tá a máa ń kọ́kọ́ lọ láti bẹ̀rẹ̀ rẹ̀. Mo sì lérò wípé ẹ ti jẹ ìgbádùn wa bí ìbò ṣe gbádùn tí láàárọ̀ kùtùkùtù nínú òtútù táwọn bàbá wa máa ń gbádùn ẹ̀kọ́ gbóná pẹ̀lú àkàkúdù. Táwọn gbádùn ẹ̀kọ́ gbóná pẹ̀lú àkàkúdù. Mo mọ̀ pé ẹ ti gbádùn wa. Àwa náà gbádùn yín o. Torí nígbà tẹ́yìn wà ń bẹ̀ lọ́jẹ́ káwa náà lè wà níbi bí ò sí ẹ̀yin sì tí àlùkùrán kò lè ṣe àwa o.
2: Wọ ní àmàlùwà kí.
1: Torí pé ẹ̀yin ń bẹ níbẹ̀ ń. Torí pé ẹ̀yin máa ń sọ̀pọ̀tì wa láti bẹ̀hún. Níbẹ̀hún ibẹ̀hún. Bọ́ sọ́lédì Ọ̀yọ́ láti bẹ̀hún.
3: Ìrọ̀bí ìdánlá.
1: Àwa náà ṣe ń bẹ ní ààyín ìhààyín táà náà tá a máa ń dá bí ẹdun tá a tún rọ̀ bí òwe.
2: Ọlọ́run sí.
1: Ọlá Ọlọ́run ọlá yín làwa fi ń yan o. Ẹyin là ń jẹ o. Ọlá àwa èmi gangan Adéyinka Labẹ̀ ènìyàn sọ̀rọ̀ tó jẹ́ pòun gbogbo náà ni mo ní.
2: Rọ́gùn làzàújú ńlá wà lẹ́dùn.
1: Èmi Adéyinka náà Labẹ̀ ènìyàn sọ̀rọ̀ tó jẹ́ pòun gbogbo báyìí náà ni mo ní o.
2: Sọ́mọdú Ọlọ́run wàhídùn.
1: Torí pé mo ní Ọlọ́run mo ní yín wọ́n máa fi gbogbo nǹkan náà ni mo ti ní tán yányá ní nǹkan kankan
2: báyìí.
1: Ẹ jẹ́ tún ka sáàmù tí mo kà fún yín láàárọ̀ yìí kí n kà á lẹ́ẹ̀kan sí kí n tó máa dágbére. Kọ́ máa jẹ́ àdúrà fún wa lọ́sẹ̀ yìí lóṣù yìí lọ́dún yìí. Pẹ̀lú àwọn kéwú tá a ti kà náà láti inú Kùránì. Pẹ̀lú àwọn ohun ìfẹ́ náà dá lu. Ẹ̀fọ́ yìí yọwọ́ ẹ̀fọ́ gàgàlá o. Gbogbo ẹ̀ lọ́wọ́ àní àyín. Combination of all the religions lọ́wọ́ lọ́dọ̀ mi. Dángbé náà.

0: tí ìkọlẹ̀.
1: Ayé tún gbọ́ ọ̀rọ̀ sáàmù sáàmù kẹta tí mo kà fún yín, tí mo fi ń sùúrù fún yín láàárọ̀ yìí. Ló ní Olúwa, báwo ni àwọn ọ̀tá mi ṣe pọ̀ tó báyìí? Báwo ni àwọn tí ó dìde sí mi ṣe pọ̀ tó? Ọpọ́lọpọ̀ ni ó ń sọ ní ti tèmi pé Ọlọ́run kò ní gbàálà, ṣùgbọ́n irọ́ ni o, Ọlọ́run ó gba ẹ̀mí àtẹ̀yìnlá. Ṣùgbọ́n ìwọ ni àṣà mi, ìwọ ni àṣà yìí mi ká. Olúwa, ìwọ fi ògo fún mi, ìwọ sì gbé orí mi sí òkè. Olúwa, ni mo kígbe sókè pé, ni mo kígbe sókè sí, ó sì dá mi lóhùn láti orí òkè mímọ́ rẹ̀ wá. Èmi dùbúlẹ̀, mo sì sùn, mo sì tún padà jí. Nítorí Olúwa ni ó ń gbé mi ró. Báwa náà ṣe sùn látàlẹ́ àná, tá a tún jí sáyé làárọ̀ yìí. Olúwa ló ń gbé wa àárọ̀ torí pọ́ ń bẹ pẹ̀lú wa ni o. Èmi kì yóò bẹ̀rù ẹgbẹẹgbẹ̀rún ènìyàn tí wọ́n ń rọgbà yí mi ká. Ẹyin náà, ẹ má bẹ̀rù, ẹ má fi ẹ̀, ẹ má pẹ̀rù, ẹ má gbẹ̀rù, ẹ má bẹ̀rù rárá o. Ẹ má bẹ̀rù. Èmi kì yóò bẹ̀rù ẹgbẹẹgbẹ̀rún ènìyàn tí wọ́n ń rọgbà yí mi ká. Dìde Olúwa, gbà mí, Ọlọ́run mi, irú gbogbo àwọn ọ̀tá mi ní àgbọ̀n. Ọlọ́run bá wa lù wọ́n lágbá, wa lù wọ́n lágbọ̀n, kágbọ̀n wọn ọmọ jò, kágbọ̀n wọn ọmọ jò, kán dajere, kán dajere. Ọlọ́run bá wa lù wọ́n lágbọ̀n. Kí o sì ká eyín àwọn èèyàn búburú o, kí eyín wọn kán má lebi, kán má lebi háàmù wa o, kán má lebi, kán má lebi dojú ìjà kọ wa o, kí eyín wọn, eyín wọn, eyín ọ̀gàn wọn, kán má lebi dojú ìjà kọ wa. Àwọn eyín burúkú, àwọn akáyín ṣòro, ká má lè fi eyín wọn, ká má lè kí kéyìn wọn má lè ní apá kankan ní inú ìgbésí ayé wa. Láti ọ̀dọ̀ Olúwa ni ìgbà láti wá o, kí ìbùkún rẹ̀ wà lórí àwọn ènìyàn rẹ̀, kí ìbùkún Ọlọ́run, blessings of God, kó wà lórí èmi pẹ̀lú àwọn olólùfẹ́ mi káàkiri àgbáńlá yìí. Àwọn alátìlẹyìn iléeṣẹ́ wa, àwọn tẹ́ máa ràn wá lọ́wọ́ yányán, ẹyin o, àwọn tẹ́ máa ràn wá lọ́wọ́ yányán. Yá awalalẹ̀ àwálé, wáyá hiratulẹ̀ àìrí, wáyá sálẹ̀kù wá tẹlẹ̀ máa tí wáyá rí hamurọ̀ yìí. Ìdájá Nasrullahi Walbati wa Raita Nazaya de Olúna fi dín ní láyà fún àjànù. Pásá bí ibi àmì dọ̀rọ̀bí ká wá sẹ́gbẹ̀rẹ̀ wù náà wù ká náà tàwa àbá.
2: Fọ́nàlá ti fi ń sinmi lọ́wọ́.
1: Tí mo tún fi ń ṣàdúrà pẹ̀lú ohun ohun fẹ̀. Ẹsẹ̀ fà kan.
2: Òun tẹ̀sí ro.
1: Tó ní ayọ́yọ́ gbọ́ ayọ̀yọ̀ gbọ́ ayọ̀yọ̀ gómọ̀gómọ̀. Adíá fún ọ̀run mi là níjọ́ tí bàbá ń lọ bá wọn mú yọ̀yọ́ra. Èmi pẹ̀lú ẹ̀yin, ẹyin pẹ̀lú èmi, gbogbo ẹ̀yin olólùfẹ́ mi, ẹyin tẹ̀ ń fẹ́ràn kàn ní ajíṣe bí ọ̀yọ́, ẹyin tẹ̀ ń fẹ́ràn Ọlọ́run lára mi. Èmi àti yín ti bá wọn mú yọ̀yọ́ra lónìí o. Ọ̀rọ̀ ayọ̀ ni kọ́ máa bá wa lónìí. Èmi àti yín ti jọ mú yọ̀yọ́ra lọ́sẹ̀ yìí o. Ọ̀rọ̀ ayọ̀ ni kọ́ máa bá wa lọ́sẹ̀ yìí. Èmi àti yín jọ mú yọ̀yọ́ra lóṣù yìí o. Ọ̀rọ̀ ayọ̀ ni kọ́ máa bá wa lóṣù yìí. Èmi àti yín ti jọ mú yọ̀yọ́ra lọ́dún yìí o. Ọ̀rọ̀ ayọ̀ ni kọ́ máa bá wa lọ́dún yìí. Èmi àti yín ti jọ mú yọ̀yọ́ra kólẹ̀ gbogbo ìgbésí ayé wa. Ọ̀rọ̀ ayọ̀ ni kọ́ máa bá wa kólẹ̀ gbogbo ìgbésí ayé wa. Nítorí wípé ọ̀rọ̀ ìbànújẹ́ kì í báyọ̀. Adúlá ni
2: ìsọmọ.
1: Ẹ rí pé ohun tó bá jọ ohun báyìí náà làwọn bàbá wa sọ káàbí ewé ohun. Epo ẹ̀pà báyìí náà ló sì jọ pósí ẹ̀ lérí.

Ẹkú dédé àkọ́ yìí ní gbogbo ibikíbi tí a ti ń gbọ́ ohùn mi ní orílẹ̀-èdè Nàìjíríà ní United States of America ní Ghana ní Benin Republic ní Nàìjíríà ní kódà tóbi lórílẹ̀-èdè Faransé àti United Kingdom. Mo kì í o pé ẹkú dédé àkọ́ yìí ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kú rọ̀lẹ́ ẹ káàlẹ́. Adéyinka Ọlásùnkànmí kódà yín tẹ̀ ń gbọ́ láti Italy. Orílẹ̀-èdè Ìtàló àkẹ́yìn náà kẹ̀ka.

ẹ má bínú jà ẹyìn tèmi àwọn tá ń lọ ní ṣe bó ṣe wù ú ló jẹ kó máa pẹ mi díẹdíẹ mò ń gbìyànjú láti jẹ pé kí gbogbo olè máa lọ ní serere wẹrẹrẹ dáadáa ni ṣùgbọn a lò bẹẹ náà ni o a lò bẹẹ náà ni. ojú bọ́lá ń ṣiṣẹ́ dání etí ò ń bọ̀ ná ẹ̀yìn tèmi. ẹ̀yìn tèmi ó máa ń bà mí lọ́kàn jẹ́ ó máa ń jẹ́ ìbànújẹ́ fún mi tí àwọn nǹkan tí a wò pé kò yẹ kó máa wáyé mọ́ nírú àwọn àpò tá a wà yìí tó bá jẹ́ pé irú ẹ̀ gẹ́lẹ́gẹ́lẹ́ bẹ́ẹ̀ náà ló tún wáyé. wọ́n ṣẹ̀ṣẹ̀ kàròyìn kan ní Nairaland ní ìsinyìí ni mo ti kàròyìn náà ó sì jẹ́ nǹkan tí ó bà mí lọ́kàn jẹ́. ẹ rí i pé mo ti fi fọ́nrán ètò kan tí mo ti ṣe sẹ́yìn kan sí tí mo pe táìtù rẹ̀ ní irú ẹ̀sìn wo lọ́ọ́ ń ṣe. ẹ rí i pé gbogbo oríṣiríṣi nǹkan tí mo ń sọ ń bẹ̀ tó jẹ́ àkórí ọ̀rọ̀ mi níbẹ̀ gangan náà ni religion tolerance náà ni kókó tí mo sọ̀rọ̀ lé lórí níbẹ̀. ṣùgbọ́n tá a bá tó wá rí i pé ní ibi tí ayé tún lajú dé ní ìsinyìí àwọn kan wá tún gbé ẹ̀sìn lórí bí hárahárà tó wá lè mọ́ wọn tán fi fẹ́ dàbí fanatics ó máa ń jẹ́ ìbànújẹ́ ọkàn ìporúurú ọkàn fún mi. Adéyinka mò ń bọ̀ ná aláwí ìjẹun ìwọ lolúwa o títí ayé sì náà ni.

Ìròyìn náà ni wípé àwọn ọmọ tí wọ́n ṣe jàǹbò lọ́wọ́ lánàá lánàá yìí, wọ́n lọ ṣe jàǹbò síbi tí wọ́n ti ṣe jàǹbò yẹn, tó jẹ́ pé ìjọba àpapọ̀ ló ń san owó rẹ̀, ó ní iye tí wọ́n máa san fún àwọn tán ni CBT centers tí wọ́n ti fẹ́ kọ ìdánwò CBT yẹn náà. Ìní CBT túmọ̀ sí computer based test. Ibi tí wọ́n ti ṣe ìjọba ní máa ń sanwó fún wọn, kódà àwọn tán bá ní ilé iṣẹ́ kọ̀m̀pútà tó pọ̀ dáadáa tó yẹ pé wọ́n lè install àwọn software yìí lórí rẹ̀, táwọn mobis exam yìí tán sì ní facility fún íńtánẹ́ẹ̀tì tí wọ́n dẹ̀ ní CCTV camera, ibẹ̀ ni wọ́n máa ń lò fún àwọn ìdánwò jàǹbù yìí. Ó sì ti níye tí ìjọba àpapọ̀ tí máa ń yà á sọ́tọ̀ tí máa ń fún àwọn tán bá ní irú àwọn gbọ̀ngàn yìí. Kí ni ó wá ṣẹlẹ̀ ni wípé àwọn ọmọ kan táwọn jẹ́ ẹlẹ́sìn mùsùlùmí, wọ́n borí ńṣe ń bẹ níbi òfin ìjọba àpapọ̀ pé ẹni tó bá borí ó lè ṣe exam, bíborí kò pagidínà àti ṣe exam. Ṣùgbọ́n sí ìyàlẹ́nu ni wípé àwọn ẹ̀ṣọ́ elétò ààbò pẹ̀lú ilé ìjọsìn bàbá wa yìí ti ń jẹ́ bàbá yìí tó kọ wọ́n popular yìí, kí lórúkọ bàbá yìí o, Covenant University sani inú gbọ̀ngàn Covenant University, Oyedepo, ìjọ bàbá wa Oyedepo, àwọn náà ni Covenant University tó wà ní sí Ọ̀tàkọ́hun ẹ̀yìn ní Ogun State lẹ́gbẹ̀ẹ́ Èkó níbẹ̀hun. Wọn ò wá jẹ́ kí àwọn ọmọ yìí kí wọ́n wọlé látàrí pé wọ́n lo ìjáàbù. Mo wá ń bi yín o, torí Ọlọ́run, yàtọ̀ fún pé ìjáàbù dídé sórí ó signify pé èèyàn jẹ́ irú àwọn ọmọ bẹ́ẹ̀ jẹ́ mùsùlùmí, ọ̀nà wo ni ó le gbà ṣe ìpalára fún exam tí wọ́n fẹ́ ṣe àbí fún àwọn tí wọ́n ò jọ jókòó ṣe exam? Nígbà tó jẹ́ pé àdámọ̀ tiwọn ni attribute tiwọn ni pé kán borí, àìmọye ọ̀pọ̀lọpọ̀ àwọn muslim tí wọn kì ń borí, báwọn kan wà tó jẹ́ pé àwọn nígbàgbọ́ pé káwọn borí o lára táwọn fi ń ṣe ìjọsìn fún Ọlọ́run ni. Àwọn míì ni ò tiẹ̀ mú ní ìjọsìn gan, wọ́n ti sọ́ di ẹwà, wọ́n ti sọ́ doge, kódà àwọn tí wọ́n yé ṣe muslim míì gan, wọ́n máa ń lò jáàbù. Ṣùgbọ́n sí ìyàlẹ́nu ni pé wọn ò jẹ́ kí àwọn ọmọ yìí ó wọlé ṣe exam láti bí aago ọwọ́ àárọ̀, ó sì fi lé ní bí wákàtí kan, wọn ò jẹ́ káwọn ọmọ wọlé débi pé wọ́n ṣe exam. Kí ni à ń fà káàkiri? Ìmọ̀ wa ń yà mí lẹ́nu bí táwọn èèyàn máa ń gbà ṣe àbò sí. Wọ́n rí àwọn ọmọ tí wọ́n fẹ́ lè máa rìn hòhò, tí wọ́n ó sí ọ̀yàn lẹ̀, àwọn tọ́jú obìnrin wọ́n ó sí ọ̀yàn lẹ̀ sí orílẹ̀, gbọ́ gbogbo ẹ̀ bọ́n, wọn à ní rí wọn mú sọ sójú pé kán kó bòǹbó tiwọn àbí kán bá wọn wípé wọ́n ṣe wọṣọ tí ò da. Ṣùgbọ́n àwọn tí wọ́n bá borí ni ìṣòro wọn wá máa ń yà mí lẹ́nu. Ìmọ̀ ojú tí mo fi wò ó, tẹ̀yìn fi wò ó, báwo ló ṣe jẹ́ tó fi rí báyẹn, tó fi jẹ́ bẹ́ẹ̀ tí a fi lè tolerate ara wa? Ṣé ẹ mọ̀ pé religiosity ó play out níbi ètò ìdìbò tó kọjá lọ yìí náà, níbi ètò ìdìbò tó kọjá lọ yìí, ẹ̀sìn ó gbé 90% rù nínú àwọn olùdìbò ní ìbò ààrẹ, pàápàá jùlọ ìbò ààrẹ tí ó kọjá lọ yìí. Mo ń bọ̀ náà.

ẹyin tèmi gẹ́gẹ́ bí mo ṣe sọ ọ́ bọ̀ a ní kì bá ti mọ̀ ká ńlá tó bá jẹ́ pé bá a ṣe wà religious tó bẹ́ẹ̀ náà nìwà wa ṣe dáa tó torílẹ̀-èdè wa ṣe dáa tó tó bá ṣe pé bá a ṣe jẹ́ ó lé àdàǹdà ò tó náà ni a ṣe ń sá fún àbàjẹ́ tó wàhálà ìkò ní mọ̀ bí mi nínú o.

ṣùgbọ́n bá a ṣe lẹ́sìn tó ọ̀hún náà tó jẹ́ pé àwa náà là ń ṣẹ̀sìn jù wọ́n fẹ́ lè sọ pé ẹnu mi fẹ́ lè gbà pé orílẹ̀-èdè tí mọ́ṣáláṣí àti ṣọ́ọ̀ṣì ti pọ̀ jù lágbàáyé pé Nàìjíríà ni. Ṣùgbọ́n upon all of our religiosities, we are still committing so many atrocities. Upon our holier than thou attitude, upon our religiosities, we are still committing so many atrocities.

ṣùgbọ́n pẹ̀lú gbogbo effort irú àwà yìí pẹ̀lú gbogbo effort wa bonifa wa a bá wọn ṣe kódà nínú àwẹ̀ tá ń gbá àwẹ̀ lọ́wọ́ yìí mo di bá àwọn onífà post bánà ìfà wa sórí status mi àwọn tí wọ́n bá máa ń wo status mi lórí whatsapp tí wọ́n fi ń polongo òkè agidan boni christian wa a bá wọn post ẹ̀ nínú àwọn tó ń ṣètò jù níbi kó tó di pé àwọn owó dé àwọn owó là ń náwó àwọn omi là ń dè sun àwọn oúnjẹ tó wọn là á pè níyàn mú adéàfọmọ ọba lẹyọ àjò yìí ẹ sáré wẹ wá arajà ọmọ ọba ẹpọ ṣẹṣẹ wẹ wá arajà ìyá wọn kó tó di pé àwọn owó cashless policy yìí dé àwọn tó ń ṣètò jù lórí ìkànnì wa ń bí àwọn kristẹni ni.

látàrí pé àwa fẹ́ mọ̀ jẹ́ pacesetter gẹ́gẹ́ bí ó kọ wa àtiṣe bí ọ̀yọ́ là á rí kán mọ̀ ṣe bí wa kán mọ̀ rí wa wò láwòkọ́sẹ̀ bóyá torí pé ọwọ́jà àwọ̀ tí ọwọ́jà àwọ̀ wá tí ìjìnà dáadáa bóyá ni ò tí jẹ́ kí irú àwọn ìṣesí wa yóò ti rìn jìnà dáadáa torí tá a bá jọ kọ́kọ́ lọ mọ̀ pé èèyàn ẹlẹ́ran ara la kọ́kọ́ jọ jẹ́ná a mọ̀ ní human feelings lára ká tó wu àwọn ìwà kan tàbí láká tó gbé àwọn ìgbésẹ̀ kan adéyinka ọ̀rọ̀ mi tún fẹ́ mọ̀ bá mo kó mo rò bọ̀ wá mò ń bọ̀ ná ntí dé adéyinka aláwo ìjánu ọ̀hìn mo ní ọ̀hìn.

ṣùgbọ́n ó yí àwọn èèyàn wa yìí o gbogbo àwọn èèyàn wa yìí ló yé o gbogbo àwọn kan yìí ó yé wọn o ṣùgbọ́n nígbà tá a ti sọ ẹ̀sìn ìbísẹ́ níbí ẹlòmíì ò níṣẹ́ lọ́wọ́ mọ́ ó ti sọ ẹ̀sìn di okòwò nǹkan jẹ́ okòwò nǹkan jẹ́ ní ń jẹ́ kí wọ́n máa ti àwa ọmọ lẹ́yìn wọn ní tìkùtì ṣùgbọ́n irú àwa táwa ti já kùtùkùtù bí irú èmi dẹ́yìn nǹkan ẹnìkan ò rémi tì lọ́gbọ̀ngbọ̀n ṣé kùránì lọ́wọ́ wa tú fún mi lódì kejì tí ì ní lọ wá bóyá english quran fún ara mi láti tú kí n lọ wo ìtumọ̀ rẹ̀ lọ́wọ́ àmọ́ kógbó sí mi lórí no. Irú àwa yìí ti kọjá èèyàn kan táwọn kan lè mọ ọkàn kógbó sí lórí àbí ẹsẹ̀ bíbélì bible fast kan ni wàá kà ló máa kóòtì fún mi lọ́wọ́ àfi máa sàrúmọ̀ jẹ fún mi lóòtú sí nǹkan tó wù ẹ́ ló fi sàrúmọ̀ jẹ fún irú àwa ẹ̀ tó yẹ pé mi gan bible scholar lèmi gan náà láàyè ara mi dẹ́yìn nǹkan abọ́dù fákan ló pè ohun fẹ̀ kan lọ fẹ́ lò tó fi wá máa ṣe arúmọjẹ lọ́dọ̀ mi ṣé ẹ mọ̀ pé ìṣẹ̀ṣẹ̀ máa sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ẹ̀sìn lórílẹ̀-èdè yìí wàhálà tẹ́sìn ó dà á lẹ̀ ní orílẹ̀-èdè yìí ní lọ́n kọ́lọ̀ mọ̀jẹ́ ìjà ẹ̀sìn kọ́sẹ̀lẹ̀ ni ẹ tiẹ̀ wá wò ó lórí ètò ìdìbò tó lọ yìí àwọn èèyàn wá fi competencies sẹ́gbẹ́ kan wọ́n wá ń ṣe tẹ̀sìn wọ́n fi competency wọ́n fi sẹ́gbẹ́ kan wọ́n wá ń ṣe tẹ̀sìn ṣé ẹ mọ̀ pé àwa yorùbá aponú pọ̀ àwa yorùbá la ponú ju o seriously torí ọgbọ́n àgbọ̀ngbọ̀n ju wa ń wá mọ̀ ń jẹ́ kọ́lọ́gbọ̀n ọ̀wọ́ gọ̀ àgbọ̀ngbọ̀n ju ọgbọ́n ń mọ̀ ń sọ ọlọ́gbọ́n dòmùgọ̀ nífa níbi tí yorùbá gbọ́n dé yorùbá lọ́mọ̀ lọ́gbọ̀n yorùbá ló lọ́gbọ́n o níbi tá a gbọ́n dé àwa ń hùwò òmùgọ̀ ìwà gọ̀ pàápàá jùlọ níbi ètò ìdìbò tó lọ yìí.

ẹ̀yin ò mọ̀ ẹ mọ̀ ẹnìkan ṣoṣo tó tó gba náà ojú wọn náà ni gàgàbá aṣíwájú Bọ́lá Ahmed Tinubu torí wèrè ta làbí ní wèrè ilé torí ọmọ burúkú ta péyìn ọba mọ ìgbà nígbà téèyàn bá dàgbà nísìn téèyàn wá dàgbà káwọn kan mọ wá pera wọn tọọgì níta kan fẹẹ rẹyìn ẹjẹ torí wèrè ta làbí ní wèrè ilé làbí ní wèrè nílé wèrè ilé tá a ní nílẹ̀ yorùbá onígbàgàbá Tinubu yasin gbogbo ẹnu mo fi sọ. Tí ẹ lò mí tí ò ní tí èsì Tinubu tí ò ní fún àti ò lè kanna tí ò ya wèrè tí ò san lórí kan tó bá lọ takú Àtíkù easily láti Southwest lọ́dọ̀ wa ń bí tó lọ ń kanta Àtíkù mo fi gbogbo mo fọlọ́run búra easily sòsé tara sòsé ni Àtíkù ó fi wọlé. Ṣùgbọ́n bàbá ńlá wèrè ta ní àyín torí wèrè ta ńlá fi ní wèrè ilé ní àyín àti tí ìní méjì irú rẹ̀ ní Southwest níbí lọ́dọ̀ wa ń bí o àti ìní méjì irú rẹ̀. Ẹ̀yin àwọn èèyàn púpọ̀ àwọn èèyàn wọ mọ̀sẹ̀lú ìwà máa ń dùn mí pé ṣe ojú kan náà kọ́ lọ́lọ́run fún wa ni sí làákà ìwá yàtọ̀ ni táàbí lè jọ dàìsẹ́ẹ̀tì kájọ dàìjẹ́sì kínní yìí kó dẹ̀ yé wa ká mọ irú politics tó ń plè at the national level kéèsè local politics tá à ń plè níbí at the national level gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí à ń sọ lẹ́ẹ̀kan tí bàbá mi Apostle Sunday Jọ́kan Láfipè wọlé wọ́n ní títí wọ ewu wá tára àta ni mo ń ya wa lára. Mo ń sọ̀rọ̀ pẹ̀lú ọgbọ́n àgbọ́njú Yorùbá tí ń jẹ́ kí ọlọ́gbọ́n wọn wá dòmù gbọ̀. Tí ẹ̀ bá ti gbọ́njú yín máa ń pa àyàn láàánú o àgbọ̀n gbọ́njú ọgbọ́n máa ń pọ̀ lọ́gbọ́n láàánú o dẹ́yìn nǹkan pẹ̀ ń bọ bí awé rìn. Ọ̀rẹ́ ń bà ni o, àpátápàrà àtọ́bàjà yé máa já yà lọ́lọ́, ẹkùn ọkọ̀ òkè onílé ọlá. Ṣé ẹ mọ bí mo ti lọ, ṣé ẹ mọ bí mo ti bẹ̀rẹ̀ ni pé ọ̀rọ̀ ẹ̀sìn ni mo ti bẹ̀rẹ̀ o tí mo fi ń sọ̀rọ̀ pẹ̀lú àwọn ọmọ tí wọ́n fẹ́ ṣe jàǹbù tí wọ́n ṣe CBT tó jẹ́ pé láàrin 3 hours wọ́n ti parí CBT wọn ti lọ kẹ̀sẹ̀ pé wọ́n fẹ́ máa gbé inú Covenant University ní ọ̀tà wọn àmọ́ gbébẹ̀ lọ for forever wọ́n kàn wá ṣe ẹ̀gzáàmù tó jẹ́ pé ìjọba àpapọ̀ ló sì sanwó sẹ́ńtà yẹn owó ìjọba àpapọ̀ ni kì í ṣe pé bóyá ẹnìkan ọjọ́ Muslim lọ́wọ́ ń dìde lọ gba fọ́ọ̀mù Covenant University ọbẹ̀ mọ́ wá déjà àbù lọ́bẹ̀ láti lọ́ máa fi fínràn CBT exam computer based test láàrin 3 hours wọ́n ti parí o wọ́n ti lọ. Funny enough ni pé owó ìjọba ni ìjọba ò fi sanwó pé wọ́n wá yá CBT ọ̀lù yìí lò àwọn kan wá dì wọ́n lọ látàrí pé wọ́n ní wọ́n lò já àbù torí ọlọ́run kéèyàn dé já àbù ọ̀nà wo ló fi gbà pa ọ́ lára ìwọ́n tó nífẹ̀ẹ́ sí já àbù ibo ló gbà pa ẹ́ lára

until the church gets involved. And the likes of Kumen, Baba Consonants University, the mother college, Oyedepo, the likes of them, they openly supported Obi. Openly, glaringly supported Obi. They even reveal revelation from God. Many of them reveal revelation from, they said it's from God. We know it's not from God. Àwọn àpè kí ìsọdọ̀ ọlọ́run, ìfẹ́ inú wọn ni wọ́n ń sọ tí wọ́n ń tì í mọ́ ọlọ́run lọ́rùn. Lọ́jọ́ ìdájọ́ mẹ́wàá ṣẹlẹ̀ níbẹ̀. Ẹjọ́ ń bẹ lọ́run àròdákẹ́, àìmọye irọ́ táwọn èèyàn ń pa mọ́ ọlọ́run. Tọ́lọ́run ò sọ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí orun bàmí òjò adé. Kíyèsí Ọlọ́run ò sọ bẹ́ẹ̀. Ẹ ká tún sọ tí Tinubu bí ìbò bá wáyé, Tinubu bá wọlé, a jẹ́ pé kọ́ Ọlọ́run kọ́ lọ́rùn òun ṣẹ́. Òun ò ní sọ Ọlọ́run, òun ó sì padà síbi ẹ̀sìn ìbálẹ̀ ìbílẹ̀ tó ń ṣe. Èmi ń sọ fún, mo ń gbẹnu àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ sọ̀rọ̀ pé wọ́n wá rù rẹ o, àwọn babaláwo wọn èyí wọ́n fẹ́ rù rẹ. Irú rẹ kọ́ náà ń fẹ́ láwùjọ àwọn babaláwo, àbáwọn eléégún, àbáwọn olóró, wọ́n wá rù rẹ rárá. Wá nǹkan mọ́ sẹ̀sìn kankan. Mi wá ra wọn báwí o, àfi bí àwọn gílíbù followers wọn. Upon their fake prophecy, àwọn wọ́n sì tún lọ sọ́ọ̀sì wọn.

orílẹ̀-èdè yóò bá tẹ̀síwájú tí ó ṣe sóre, a gbọ́dọ̀ wà productive. Ọ̀nà wo láti gbà wà productive? Ní kan regulate religion. Ẹni tó bá lọ sí ṣọ́ọ̀ṣì ní láàrin ọ̀sẹ̀, pé báyá láàrin tó mọ àwọn èèyàn wa láàmí orí òkè ni during the week láàrin ọ̀sẹ̀. Wọ́n mọ̀ pariwo lórí òkè níjọ Monday láàárọ̀ kùtùkùtù di ọwọ́ alẹ́ dọwọ́ ọ̀sán. Àwọn kan wà lórí òkè ńbẹ̀ ni. Kí lẹ̀ ń bá ká? Kò wá jẹ́ káwọn èèyàn wà productive. Iná ni mo ń jẹ́ kán jẹ̀jẹ́kújẹ látàrí pé wọ́n bá fún wọn ní fake prophecy. Àbáwọn kan wo sẹ́ fún wọn, wáyá bí àwọn babaláwo náà. Báwọn àfáà kan láwọn wọnyan rìn kan, wọ́n wá wo sẹ́ fún wọn. Ní àdúgbò wa, mo ti sọ́rí lórí ètò mi kan. Obìnrin kan wà ká tó lé kúrò ládùúgbò mi tó dá ṣọ́ọ̀ṣì tiẹ̀ lẹ̀. Ọlọ́run lọ́mọ ibi tóun ti gba ẹ̀mí burúkú tiẹ̀ ti ń lò. Kódà àwọn ará ilé mi lọ́bẹ̀ rí. Wọ́n lọ́bẹ̀ rí. Yóò máa sọ, ó ti sọ fún wọn rí níjọ́ kan pé Ọlọ́run fẹ́ sọ owó lẹ̀ Lábújá. Ọlọ́run fẹ́ ju owó lẹ̀ Lábújá. Ẹni tó bá lè lọ Àbújá, òun ni ó rí owó. Ṣé ẹ mọ̀ pé àwọn èèyàn lọ Àbújá? Àwọn kan lọ́n lọ Àbújá tẹ́kọ̀ létí. Kò ní nǹkan kan tí ń lọ ń ṣe Lábújá. Ọrẹ lọ rí owó tọ́lọ́run fẹ́ sọ lẹ̀. Sáwọn èèyàn nílà tá a gbádùn lórílẹ̀-èdè yìí sá. Tá a bá regulate ẹ̀sìn níbi wàhálà láǹfà, àǹfà wèrè lọ́yàn ni o, yàsin, ògún gbọ́ wà láì tàláì. Tá a bá regulate religion ní orílẹ̀-èdè tá a wà yìí, àǹfà wèrè lọ́yàn ni Ọlọ́run bá ń gbọ́. We are leaping and sitting on a time bomb. Wàhálà àwọn ọmọ tẹkọ̀ létí lọ Àbújá. Ẹni tó lọ Àbújá, ó dé olóhùn òró kankan, ó ní ẹlòmíì ti mú ni. Yóò rẹ́ lómi ti mú ni. Téèyàn bá lè mọ̀ mú débi pé ó ń fowó ayé ránṣẹ́ ọ̀run tó ń wọkọ̀ lọ Àbújá tí ń lọ ń wá tí ò sọnù káàkiri. Ṣé a mọ̀ pé kò sí nǹkan tí wọ́n ní irú eléyìí ó ṣe tí ò lè ṣe? Ọba tó ga tó di tó fẹ́ ọba. Ibi tí Boko Haram gbà wọlé nù o, báwọn Boko Haram sì gbà wọlé nù, nípa kíkógbó sí àwọn èèyàn lórí, ká kógbó sí àwọn èèyàn lọ́pọlọ.

ibẹ ni Boko Haram gba wole o ti menace Boko Haram o tan le lati bi odun me dogun nsin lataye Obasanjo ni menace Boko Haram o ti tan le o ko tan le disin o ko tan le dola o won po si ni o won tun ti leka won tun ti ni swap iswap won ti tun ni iswap na mo ka eyan ti a seda po mo wa lati orilede Malaysia ayin te ngbo lati Italo mo kiyin eyin ti Nigeria mo ke eyin na mo kiyin lati Ghana mo kiyin lati United States of America e seun o e ku tetisi si te ngbo mi te ngbo aroye mi te wi pe won awon na wo ni yin ka nwi sugbon eni to ba weju nle ru omo ba o iru awa ta weju bayi nle ru nba o eni weju le ru nba o ibi ti wahala wa esin ti o nti o dale lorilede yi tan ba tete wa nkan sisi kan regulate re Nigeria o le ko le progress o ki se pe o eni to weju le ru nba ni o a le ni tesi wa yu kankan o to ra awon eyan wa productive mo o gbogbo aye eje ka ina ni nje ka awon eyan mo lo lu jibiti ngba ta won boli awon pastor awon afa awon agba afa ta tin sogun tan se se fa awon mo tan lu jibiti to ye pe jibiti la awon mu ni se tan lu jibiti anan so se fun won nan se tutu fun won anan so so le awon nan so soke ogun owo awon nan se gbogbo awon ko mo sonu ko binrin o sonu kan fi nkan bayan lo kan fi ba awon obinrin sun lajo se po awon tan se fun awon babalawo awon afa awon osegun awon ni o to bi je pe awon mo secondary school gan mo fe se se mo fe wa productive mo ma awon mo secondary school ta na tin se yawu egbo ngba ti gbogbo odo wa sin ba di yawu tan funny enough ni pe bi tawon yan ti wa improvise de to ma rowo yawu jikode to ba campaign yawu di governor sáwọn yahoo ti ẹ̀ ti ìmọ̀ ṣe gọ́vnà tí wọ́n ti ẹ̀ ti ìmọ̀ ṣe gọ́vnà àwọn yahoo wọ́n ti ìmọ̀ ṣe gọ́vnà wa pẹ̀lú owó ìmọ̀ ìdítà ń kó wá tó jẹ́ pé là ń gbà lọ́wọ́ wọn àbẹ́ mọ bí wọ́n ti rówó wọn kẹ́sà ti fà wà lówó nàìjíríà ò lè dá o bí wọ́n bá wà nǹkan ṣe sọ́rọ̀ ẹ̀sìn tí ò jẹ́ káwọn èèyàn múṣẹ́ lọ́kùnkúndùn mọ́ tí wọ́n fi gbàgbé pé ìdíṣẹ́ ẹni là á mọ ni lọ́lẹ́ nàìjíríà ò lè dá o kìí ṣe pé o ọ̀rọ̀ èpè kọ́ o a rẹgúlétì ẹ̀sìn lórílẹ̀‐èdè yìí o tẹ́yìn ò bá sẹ́ni tó le gbaná ojú àwọn kìíní kọ́ rẹgúlétì rìlíjọ̀n kán ṣe bíi paul kigame rwanda nàìjíríà ó padà lánà o kìí ṣe pé o ẹni wẹjúlẹ̀ ẹ̀rù ń bá o ẹni tó bá ń gbọ́ mi lọ́wọ́ lórí rédíò tẹ́ ń gbọ́ mi lọ́wọ́ tẹ́ ẹ bá mọ àwọn tẹ́ ẹ lè mọ àdváìsì bóyá àwọn táwọn ń jọba bóyá ẹ̀yìn lè kọ átíkù ni bóyá lè kọ ìròyìn ni bóyá lè kọ lẹ́tà ni sílé ìgbìmọ̀ asòfin lábújá ní sẹ́nẹ̀tì ní rẹ́pù bí wọ́n ṣe rẹgúlétì rìlíjọ̀n lórílẹ̀‐èdè yìí torí kò jẹ́ ó ń sọ àwọn èèyàn dọ̀lẹ́ àwọn pásítọ̀ àwọn àáfàá tí mo mọ̀ dáadáa àwọn tí mo mọ̀ dáadáa wọ́n ń ṣe oògùn wọ́n ń ṣe iṣẹ́ fáwọn ọmọ yahoo àwọn oúnjìbìtì tó ń ṣiṣẹ́ fáwọn ọmọ oúnjìbìtì a ti sọ owó di ọlọ́run wa lórílẹ̀‐èdè yìí kò á ní ṣe rí bẹ́ẹ̀ bó ni ò ṣe ní rí bẹ́ẹ̀ nígbà tó jẹ́ pé gbogbo wa náà láti bí ìwé kan tí bàmí fatai bandele olúṣọlá tí wọ́n send sí mi ní johanni tí ẹnìkan tọ́jú ọmọ nàìjíríà ṣé canada kan náà ni woman yẹn ń gbé ni ló kọ òwe yẹn báwo ni mo ti gbàgbé title ìwé yìí mọ̀ ń bọ̀ náà.

ìrántí bí ọ̀rọ̀ yẹn ṣe lọ mọ́ ṣùgbọ́n ń gbé kalẹ̀ bí mo ṣe rántí rẹ̀. How we are all contributing to the decadence in Nigeria. Mo ti gbàgbé bí ìwé kan ni woman kan ní Canada ni ọmọ Nàìjíríà lẹni tó kọ̀wé yẹn. Bàmí Fatai Bandele Sọ̀lá Olúsọlá àwọn ni wọ́n sẹ́ndì rẹ̀ sí mi. Kódà wọ́n fẹ́ ra àwé yẹn fún mi pé kí n lọ kà á nígbà yẹn. Pé kí n lọ kà torí ó wà ní Amazon ìwé yẹn ń bẹ ní Amazon tí ó yẹ pé ọmọ Nàìjíríà lẹni tó kọ́. How we are all contributing to the decadence of Nigeria. Ibi tí Nàìjíríà bà jẹ́ dé tó pin ìkìndé lè nìyí. Gbogbo wa la nípa tá a kó ń bẹ̀. Nígbà tí mo wá ń gúgù ọ̀rọ̀ yẹn lẹ́ẹ̀kan, gúgù wá ń fún mi ní àwọn ọ̀rọ̀. Ó ní ignorance, poverty and lack of moral values have been identified as the factors contributing to the high moral decadence prevalent in Nigerian society. Ignorance, poverty and lack of moral values have been identified as the factor contributing to the high moral decadence prevalent in Nigerian society. Ignorance àìmọ̀kan pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ aláìmọ̀kan. Funny enough ni pé sẹ́ẹ̀mọ̀ pé èèyàn lè lọ iléèwé kó kàwé kó ka láàmì ṣaṣa kó sì tún jẹ́ amukun mẹ́kọ èèyàn kọ́ jẹ́ ignorance. Kéèyàn lọ iléèwé ò ní kéèyàn ọmọ jẹ́ ignorance o. Àìmọye ọ̀mọ̀wé ọ̀nkàwé ignorance tó jẹ́ fúlù ọ̀dẹ̀. Irú rẹ̀ play out níbi election tó kọjá lọ. Nígbà táwọn Ibo ní gbogbo Southeast State 95% ní ìbò tó bí rí ń bẹ̀. Àwa là ń sọ pé pẹ̀lú our elite wèrèwo níbi tá ti ń fún wèrè lọ́kọ́ tó yẹ pọ́dọ̀ ara rẹ̀ ní roko sí. Tẹ́ bá máa dúró project tí Buhari tó fà lọ ìlú wọn ní Katsina ní abúlé wọn gangan náà ní Daura Oda University lẹ̀ ń bẹ̀. Tọ́ntorí tá bá fún wèrè lọ́kọ́ yóò mọ̀ fa ọkọ́ mọ́dọ̀ ni kò ní roko ọkọ́ síwájú. Tàwa di fúlù ignorance tó ń tìwé wa mímọ̀ tó ti kọ̀ bẹ́sọ̀ pọ̀ tó nínú wa. Pẹ̀lú ọgbọ́n wa àgbọ̀ngbọ́njú ọgbọ́n wa tí ń mọ́lọ́gbọ́n wa dàrin dìn tí ń mọ́lọ́gbọ́n wa dòmùgọ̀. A ní nínú WhatsApp group àwọn ọmọ Yibo sì dájẹ́ ẹ̀sìn ńlẹ̀ láàrin àwa tá a jọ jẹ́ Yorùbá àwọn ọmọ Yibo. Èmi jẹ́ oyé wọn, wọ́n sọ pé èmi wà bí God. Wọ́n ní tribalist, wọ́n ní mo wà tribalistic. Mo wá gbé sójú, mo wá wé, mo gbé sórí bí ìfìlà, mo ro bí aṣọ. Mo ní yes, we are tribal men and women. Èmi tún jẹ́ oyé wọn, mo ní before I become a Nigerian, I am Yorùbá first. Yorùbá ni mo kọ́kọ́ jẹ́ kí n tó jẹ́ Nigeria o. Torí tí Ọlọ́run bá padà dọ́mú ẹ̀gbẹ́ Yorùbá nísì máa jẹ́ o. Tọ́lọ́mú wa bá padà dá ọmú ẹ̀gbẹ́ Yorùbá iní padà máa jẹ́. Torí ẹ̀ Yorùbá ni mo kọ́kọ́ jẹ́ ná. Ká tó máa jẹ́ pé a fẹ́ wà patriotic Nigeria. Torí tó bá jẹ́ pé ẹni tó lọ́pọlọ ọ̀dọ́ torí òbí náà ń pè rẹ̀ lọ́dọ̀ 60 something years old man òun náà ń pè rẹ̀ lọ́dọ̀. Tó bá yẹ pé torí ọ̀dọ́ ni tí èsè pé ignorance ọ̀dẹ̀ òpònú làwọn tó pọ̀ nínú àwọn ọmọ wa ní àárín àwọn èèyàn wa tó fi dọ́dọ̀ àwọn àgbàlagbà míì gan. Tó bá ṣe pé ọ̀dọ́ la fẹ́ dìbò fún ni yàsín ṣòwò rẹ ọmọ yẹlé ṣòwò rẹ ó na òbí pa mọ́lẹ̀ nípa intellectual capacity nípa kéèyàn ní ọpọlọ ìpa kéèyàn ní ètò pé mo ní ètò tí ó sọ pé a kàn máa bèrè someone that has been governor in Anambra State for 8 good years tó bá fẹ́ sọ̀rọ̀ he will not back any of his claim with a fact he will not be telling you to go and verify. go and verify ẹni tó lọ mú owó state tó lọ invest yẹ sí bíúrì ilé ọtí tó fowó state invest sí bíúrì ẹni tí pandora box newspaper tó gbé pé ó ní owó ní property ní tax haven
Boyo ogun obi lo mu won ni ko ti aye mi. Boyo ni kulube kan to sa ni ko ye mi. So sagun ni. Egbo so ogun lo sa ni. Tori ma this man has nothing upstairs. I tell you, wallahi. E kuku mo pe mi o ni fun yin lo fo. He has nothing upstairs. He has nothing to offer. Propaganda, won wa fi propaganda di wa loju lo. Won wa fi esin ko eyin Yoruba sira won lo. Awon agbo oponu kan ti o je pe interest Yoruba lo ye kan mo fight fun. Awon na wa gbo bi lori lo. Amusu a oponu agbalagba kan to na ti jare ri lorilede yi. Ta ba ni ka mo bu agbalagba, ke se ru awon agba iya yi, awon agbo ofu, awon oponu yi la ni bu. Ke se ru awon Obasanjo abi Ayo Adebanjo abi ti lo ko re. Won to se, won to lo nda egbe afeni fere si meji. Baba Fasoranti Londo, papi aba se darugo to baba ni la kaifa. Ti atun mo nti Adebanjo se, won to lo suspend awon ta congratulate Tinubu. I won soro si lenu ofo re. Ibe Obi won se. Was it Obi that INEC declared as a winner? Lenu agba oponu yen. Ti inu ni bi ni. Ti n ba won ja. Ti tara le won ewu won. Tara ta ni ya won la. Se ka le ba so pe a wa bias ni yin. Nibi ti kaluku tin woko tin roko sodo ara re yi. Awon oponu ayirada yi amukun meko agba opo le yo bayi. Awon atoku mo ku amona run mo lo yi. Hey, ara Yoruba mo, omo man ya nlenu fa. Ara ile Yoruba, e mo n ya nlenu o.

orísìírísìí prophecy lọ́tún lọ́sì kí ló kan a ń predict political báwọn ní ìbẹ́ pé kí ní pẹ̀lú ẹ̀sìn kí ló kan gbogbo irú ohun ti ẹ̀lẹ̀ fẹ́ kórílẹ̀-èdè yóò dà torí tórílẹ̀-èdè yìí bá dà tá a wà productive àwọn èèyàn ó sinmi à ń lọ ilé ìjọsìn à ń kó ìṣòro wa lọ bá àwọn kan èmi rí gbogbo àwọn pípò yìí àwọn tó jẹ́ èèyàn ọlọ́ọ̀bẹ nínú gbogbo wọn àtàwọn àáfàá àtàwọn pásítọ̀ kódà àwọn babaláwo tó jẹ́ èèyàn gidi ń bẹ tánmọ̀tánngbà wọ́n wà ṣùgbọ́n àwọn yòókù yìí èmi rí wọn bíi motivational speakers they will just keep telling you what you like to hear not what you are supposed to hear but what you want to hear. Ní mo wò kan tí Chris Oya Kilome ni the Holy Spirit has instructed him to command you to minister. Ọwọ́ àpẹ nìkan lára àwọn tó jókòó pé wọ́n jọ bá gé wọ́n ti jọ dì tẹ́lẹ̀ náà nínú àwọn abẹ́rẹ́ sí ní fọ́n tantan lánàá àbíjọ́ ò mo wò nígbà padà dẹ́rẹ̀ gan ni. The Holy Spirit has told me I see money. I see money. Táwọn tán wà mẹ́ná hóyè. Bàbá àjòwò kidnapping. Tó jẹ́ pé kidnappers ni tó gbà àṣẹ ransom. I see money. Àwọn pípù iná ń dá wàhálà alẹ́ ọ̀ ni mo fi sọ pé tá a bá tètè regulate ẹ̀sìn ní Nàìjíríà. Wàhálà tí ó dá lẹ̀. Wàhálà àtẹ̀sìn ó dá lẹ̀. Torí bíi pé orílẹ̀-èdè mi ò ṣe Christianity. Bá kò sí Christianity ní London àbí Lamẹ́ríkà. Jẹ́ pé yàáyìn ni wàhálà ẹ̀sìn ti wá múlẹ̀ jù òsì ló sì fa òsì ló fa wọ́n máa fún àwọn èèyàn ní fake hope I see money ìwọ́n tó òsì sẹ́pò ló ṣe fẹ́ rówó iná ní ń jẹ́ káwọn mí ò jalè lọ́lú jìbìtì máa ṣe tí ò yẹ wọ́n ṣe pààyàn sẹ́só owó prosperity yìí náà ni àwa sọ múra falù nù àsọ kọ́chọ́ra falù wa nù ni mo fi ń ka kíní tí mò ń kà fún ilẹ̀ kan ignorance poverty and lack of moral values have been identified as the factor contributing to the high moral decadence prevalent in Nigeria society. Àìmọ̀kan èmi náà poverty ń bèmi náà já yín lọ́wọ́lọ́wọ́ ntí èdè bí mo fẹ́ dé o ṣùgbọ́n àìmọ̀ kan ò sí nínú ọ̀rọ̀ mi ṣe wá mọ problem ni o ibi tí problem wà gangan ni pé púpọ̀ àwọn èèyàn wa wọn mọ̀ fáwọn ní problem torí ẹni tó bá mọ̀ pé òun ní problem yẹn ti wà half soft tó mọ̀ pé ìṣòro lòun ti ní kọ́mọ ojútùú sí ìṣòro yẹn lókù gbogbo ọ̀nà tó bá fi lè rí ojútùú sí problem gangan ni pé a mọ̀ pa ní problem lórílẹ̀-èdè pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn àti mọ̀ pa ní problem àní wọ́n lọ mo fi ń ka ojú fàkà pé o gbè wẹ́nu o tó wẹ̀ta wọ́n lọ ń kọ́ mọ́sálásí àwọn mọ́sálásí tó máa ń gbà wá láti ilẹ̀ arabu tó ń kówó wá láti ilẹ̀ arabu táwọn míì ti dolówó ní láti pàṣẹ rẹ̀ lára àwọn tẹ́ mọ̀ pé láàfà ńláńlá láwọn owó táwọn opó nǹkan kan tán dájọ lọ́hùn púpọ̀ náà àwọn tán dáwó tán kó wá tán fi ń kọ́mọ́sí láti jọ níbi yẹn wọ́n èso lówó wọ́n dájọ pẹ̀lú commitment tí wọ́n ní o àwọn ti ní commission tí wọ́n yọ ńbẹ̀ àwọn náà ń sẹ̀kẹ́ bàgùjẹ̀ lórí owó lórí àràmù tá ń jẹ wọ́n sẹ̀kẹ́ bàgùjẹ̀ ẹjọ́ mọ̀ ń bẹ lọ́rùn àrò dákẹ́ o ibi tí mò ń lọ kàn ibi tí mò wá ń lọ gangan ni pé àwọn àdúgbò tí ò tí ì ṣe èèyàn ńbẹ̀ náà lọ ń kọ́ mọ́sálásí sí wọ́n kọrin gèdè nínú mọ́sálásí ń jò ní bàbá àmọ́mu wa ń mú ọ̀rọ̀ ẹ̀ wá ó ní láìláìláìlá wọ́n sì lọ ń jí gbogbo nǹkan tán rà sínú mọ́sálásí wọ́n sì jí tú kó pátá wọ́n sì jí tú tán pátá wọ́n sì ní jí tú tán nígbà tó gbé wa ọ̀wẹ́ nú ká tó lọ mọ́ ọ̀wẹ́ ta à ń lọ ń kọ́ lérigindín sínú igbó tí ò sí èèyàn bẹ̀ à ń lọ ń kọ́ mọ́sálásí bẹ̀ kó nǹkan ẹ̀ sọ bẹ̀ kálukú sàfẹ́ di bàbá àmọ́ mu tipátipá
àwọn ìpalẹ̀ gbogbo nǹkan tó wà nínú mọ́sálásí mọ́ kí ló dé tẹ̀ lọ owó tó yẹ ká fi ṣe nǹkan gidi mi ó yẹ pé mosque làwọn yẹn ni wọ́n fi kọ́ sí mosque ni ṣòro wa sí mosque tó wà nílẹ̀ àti ìrí lò tán ìlú mosque la ti ní mọ́sálásí àti churches la ti ní àti ìlò tán àwọn èèyàn sáà wọ́n tún wọ́n extend ẹ̀ ni wọ́n ti wá sọ́ di wọ́n fi sọ pé wọ́n ti sọ ẹ̀sìn bí ìwà nǹkan jẹ wọ́n ti sọ́ di iṣẹ́ ìwà nǹkan jẹ wọ́n ti sọ́ di business ventures ìní churches tí wọ́n fi owó ìdá mẹ́wàá àwọn ọmọ ìjọ dá sílẹ̀ yóò dá university sílẹ̀ tọ́jọ́ pọ̀ ọmọ ìjọ gan onílé àfọ́ọ̀dì ẹ̀ gbogbo wet gbogbo ọrọ̀ tá a kójọ yìí nínú ṣọ́ọ̀sì tọ́jọ́ pé gbogbo àwọn enítere ìjìtere la fi dá lẹ̀ àwọn ọmọ ìjọ wọn lè àfọ́ọ̀dì tuition fee ní school tí church dá lẹ̀ ìbájẹ́ pé báwọn missionary àtijọ́ ṣe sèrè ẹ̀yin ọ̀bá rí ìwé kà tọ́jọ́ pé púpọ̀ nù ìwé gbogbo àwọn iléèwé àwọn missionary àwọn náà kọ́ wọn àwọn churches táwọn òyìnbó gbé wá àwọn náà kọ́ wọn gbogbo ibi táwọn pipo yìí ti wà educated láti get education ti wọn àwọn yìí kan náà ni wọ́n ń kọ́ ṣọ́ọ̀ṣì ni wọ́n ń kọ́ iléèwé náà ń kọ́ universities táwọn ọmọ ìjọ wọn ò lè afford ṣé báwọn thomason wá sórílẹ̀-èdè wa ṣé bọ́n ṣe ṣe tí wọ́n nu ṣé báwọn ṣe ṣe nu mo ń bi yín o torí tí n bá sọ̀rọ̀ ẹ nìyí nǹkan tún dé o mo ń bi yín o.

0: àbí owó àbọ̀hun àlùmọ́ọ̀nì táàfi ra àwọn nǹkan táàfi pàwọ̀ àwọn nǹkan yìí sí ń lọ lọ́wọ́ fún wa àbí nǹkan táàfi ogun táàfi ń jara wa ogun àìníná àìríná lò yìí ogun táàfi ń jara wa ni torí gbogbo nǹkan táàfi lè ríná lò tí náà òfin ní máa lọ 24/7 lọ́lọ́run fún wa. Ti Ghana ń lẹ̀lẹ̀ ń bẹ̀ tí wọ́n ń celebrate iye ọdún tí wọ́n ti ń lo ná máa tàtùpà ṣé democracy lélẹ́yìí àbí crazy demo. Ṣé democracy lélẹ́yìí bí orin Da Green kọ́lọ́ fọ̀rùn kẹ ó ní ṣé democracy lélẹ́yìí àbí crazy demo. Olúwa sàánú wa dákun mọ́mọ́ jẹ́ ká jẹ́gò báwa lajú àwọn ìjọba kó tó di kọ́tátò mo dẹ̀ pariwo títí fún yín pé kẹ má dìbò.
1: Lójú àgbà o àgbà ń sunkún àìní.
0: A ní mo kààrò òyìn kan lánàá. Special advisor to the governor of Nasarawa State. Ó dẹ̀ lọ ń fandalize railway track. Ó lọ ń fandalize rẹ̀. Wọ́n sì tu gbogbo orin railway ta yányán. Ó ta ní ₦4.3 million.
1: Òhun ló ń dà bí irú ọ̀wọ́.
0: Bóyá ọ̀nà gbèsè ẹsẹ̀ bóyá yóò ní báyà àfa àbá àbílẹ̀ mọ́ọ̀mù kan tí wọ́n mọ gbàdúrà fún. Ṣé a mọ̀ fún Fọ́nì Ẹ̀nọ́bù ni wípé kò bá wọlé House of Assembly báyà House of Assembly ni àbí House of Rep ló ń kọ̀ǹtẹ́ẹ̀sì fún. Kò bá mọ̀ wọlé àti rẹ̀ tó tú kó tó ní pá dìbò ni òjò ń wó dìbò fún o. Tòró ti gba tíkẹ́ẹ̀tì tán ti mú as a party flag bearer ní Nasarawa State. Kò bá wọlé o ẹni tí tó lọ ń tú irin ojú railway ta. Ó wá ń tà á fáwọn ẹwo bíi tá à ń fi ń ṣera wa. Ọ́tà fáwọn kọ́mpìnì àwọn Chinese ni ló tà fún ní ₦4.3 million. Ẹ wá mọ ibi tó wá burú jáì ni pé ìgbà tí wọ́n àrẹ́sì gbogbo wọn wọ́n àrẹ́sì Chinko tó rajà olè yìí. Àwọn Chinese tán ní kọ́mpìnì níbẹ̀ tán rajà olè lọ́wọ́ rẹ̀. Ṣé wá mọ ibi tó ti fọ́nì ni pé lọ́yà Nigerian lawyer ọwọ́ ń lọ ń bribe àwọn ọlọ́pàá kán lè bá àfi Chinko yẹn lẹ̀. Ọlọ́pàá yẹn ọwọ́ àrìkọ́dù rẹ̀. Kí Chinese mọ̀ wá jalè nílẹ̀ yìí ní Nàìjíríà ń bí. Bẹ́ẹ̀ náà ò ní Chinko lọ́hùn. Òfin Sẹ̀ríà náà ń lò lọ́hùn. Bí corruption yín bá pọ̀ dé lẹ́bù kan pípa ni wọ́n pa yín dànù. Pípa ni wọ́n máa ń pa àwọn tí corruption wọ́n bá ti kọjá ààyè lẹ́bù kan wọ́n fi gbèdéke sí wọ́n sì mọ̀ páwọn corrupt. Wọ́n wá fi gbèdéke sí lẹ́bù corruption wọn. Tí corruption rẹ báyìí le ga tó lẹ́bù kan báyìí ní Chinko pípa ni wọ́n pa o. Wọ́n yẹgi fún ni o. Wọ́n dáṣẹ́ rí àfún ni. Lọ́yà tó jẹ́ ọmọ Nàìjíríà èèyàn ti immigrant ti country rẹ̀ níta tí wọ́n bí Proyala yẹn nìkan dá akọ́dánwò ní China. Kọ́ ọmọ vandalizing government property. Tó wọ́n àmọ̀ pé wọn ò rí pé rail track ni náà kó wá tántà báwọn àbọ̀n rajà ó lè. Wọ́n rò pé báwọn bá jẹ lọ báwọn ó jẹ lọ everything goes ní Naija. Ìtẹ́ mu ọ̀ bí Proyala yẹn nìkan dá akọ́dánwò ní China. Kọ́ lọ tún rail track. Kọ́ vandalize rail track. Ọlọ́pàá yẹn wá rìkọ́ọ̀dù lọ́yà yẹn. Débi gbọ́n padà àwọn ààrẹ ti lọ́yà náà pé ó mú ó provide àwọn tó ní kó wá bribe òun pẹ̀lú owó yìí. Tíyun náà bá wò ó pé tí ò bá ní conscience pé tàbí bóyá ó sì ń bẹ̀rù ni pé bóyá wọ́n fẹ́ dẹ òun ni tàbí kọjá pé ó ní conscience pé ní orílẹ̀-èdè mi wọ́n mú ẹgbẹ̀lẹ́gbẹ̀ àwọn ọlọ́pàá tó jẹ́ pé kò sí tó kàn wọ́n o wọ́n gba owó ni wọ́n lè fi Chinko yẹn lẹ̀. Tàbí kó tún wò ó pé gravity ọ̀nà yẹn ti ga ju bóun ṣe fẹ́ mọ òun lọ táwọn fi mú lé arrest special advisor to the governor ni àwọn àfin Chinko lẹ̀ pẹ̀lú owó kan bóyá ó ti rí i pé ọ̀nà yẹn ti kẹnu lòun náà fi sún sẹ́yìn. Lọ́yà ọmọ

Dada, ẹjẹ́ ká máa ṣe dada, èmi ò máa ní ṣe ká o dada, nílé ayé mi dada. Kásá máa ṣe dada gẹ́gẹ́ bí ó kọ́ mi. Ẹ máa ṣe dada o. Tẹ bá ṣèrà àwọn tó ń là kàkà, tó ń ṣàìbù láti lókè. Tẹ̀yìn bá wà lókè, ẹ lè fa àwọn gòkè o. Ń bẹ nínú òwe kan àbí food for thought kan nígbà tá a fi wà ń kékeré. Pé those who you meet or who you met on your way up, you may still meet them while you are coming down. Those who you met while you are going up, you may still meet them while you are coming down. Torí gbogbo lálá tó lọ sókè yóò padà wálẹ̀ lọ́jọ́ kan ni. Lá ní ìtàn kan kìí sì níwò ẹṣin. Dẹ́yìn ká.

tẹ pàdìde tẹ gbẹdìde àwọn ni wọn mọ rántí yín kódà wọn tún sọ̀tàn yín fáwọn ọmọdọmọ wọn yóò bá dìtà àtẹnudẹnu yorùbá ló ní ìtàn àtẹnudẹnu alákọọlẹ ni ṣùgbọn a nítàn. Òun lògùn àìkú tẹ̀yìn ebi kú láíláì o torí ń dá a bá sílé ní ni ó dìtàn lẹ́yìn wọ́ ọ̀la. Àrọ́bá gbogbo wa là á dìtàn. Ẹ ṣọ́ra o dáadáa ẹ ṣọ́ra yín o kẹ́ẹ̀lì dìtàn dáadáa. Torí gbogbo ń tà ń ṣe lọ́wọ́ lè ní ni ó dìtàn lẹ́yìn wọ́ ọ̀la. Bẹ̀mí ṣe ń jẹ́ kásàmà ṣe dáadáa tí mo fi ń fowó kọ tí mò ń jẹ́ kìlọ̀ wà. Adéyìnká Ọlásùkàn mi kásàmà ṣe dáadáa ajó kọ bí ẹni kìlọ̀ wà. Ọ̀hún pẹ̀mbọ bí àwọ̀ erin ajá àlú Ọ̀yọ́ ti gbó lásán nítorí bẹ́mi ọ̀rẹ́ ẹranko mo rábà mèèyàn ni.

0: Boti lorin Okunlola Funmilayo Olasukan mi na lekan o na nbe lodio mark in te lo search nu Okunlola Funmilayo Olasukan mi amejo in lo na nje ni audio mark in lo na nje ni audio mark o ah ko je bo se je se igbagbe gbogbo awon ta fi soro lale lati ibi common religion tolerance omo to wa se CBT jamb exam ta le loju 3 hours lo eni won ma sirile e si ti ma pe nbe ninu igbe inu esin won pelu gbagbo ti won pe ka ma sirile ibi ti awon eyan ti ya labosi tinu won fi ma nbi mi ni pe e ri awon ti an si oyan le ti an si dile ti won so owo kuwo ti an bora ti an se ranu kiri e ni gboju agan si won ṣùgbọ́n ẹni tó bá múra dáadáa tó bora rẹ̀ ò ní ọ̀wà jẹ́ sòro fún yín. What a useless priority, misguided priority. Ìmọ̀ problem wa o. Seriously, I don't know our problem. Yàsìn lórílẹ̀-èdè yìí. Ni mo fi ń sọ pé tá a bá regulate ẹ̀sìn lórílẹ̀-èdè yìí àti dáa rẹ̀, àwọ̀ Ọlọ́run ló wà. Torí pé gbogbo nǹkan tá a lè fi jẹ́ number one lágbàáyé lọ́lọ́run fún wa. Talking about mineral resources, ohun àlùmọ́ọ́nì, ọ̀kẹ́ àìmọye ohun àlùmọ́ọ́nì, gbogbo ẹ̀ lọ́lọ́run fún wa. A ní crude oil, a ní limestone, kódà a ní bitumen tí wọ́n fi lè ṣe ọ̀dà, tí wọ́n fi lè ṣe títí ọlọ́dà, a ní rubber, tí wọ́n fi lè ṣe plastic. Name it, a ní limestone, tí wọ́n fi ṣe cementi, a ní góòlù, a ní kúpà. Kí la àti ẹ̀ ní? A tún ní uranium wọ́n fi ń ṣe bọ́ọ̀mù burúkú kan báyìí kí ni máa ń pè náà. Ó lórúkọ tí wọ́n ń pa àwọn bọ́ọ̀mù burúkú yìí. Ẹ̀sà ti mọ̀ ọ̀yẹ̀gẹ́ ti mọ̀ yóò ti yé yín. Uranium wọ́n sì tún fi máa ń ṣe wọ́n tún fi máa ń power aná wọ́n fi máa fi ń ṣe power generation. Uranium gbogbo ẹ̀ láni níbí o a ní coal. Coal mining ń bẹ gbogbo nǹkan lani a tún ní good weather nílùú òyìnbó mo ń wo àwọn fọ́nrán kan wọ́n máa lọ ibi iṣẹ́ wọ́n máa yọ̀ ṣubú ni pẹ̀lú tí snow ti kúnlẹ̀ lọ gbogbo orí mọ́tò wọn ni snow ti bò mọ́lẹ̀ lọ nínú òtútù lọ. Níbi bójò bá rọ̀ òtútù kò ní kọjá àfaradà àwọn níbẹ̀ nínú snow òtútù burúkú bóòrùn wọn bá mú. Ní ilẹ̀ Arabu, òòrùn burúkú, tó tutù wọ́n bá mú òtútù burúkú, táwọn tán wà ń bẹ̀ máa ń fún wa níròyìn. Ṣùgbọ́n níbí gbogbo ẹ̀ níwọ̀ntúnwọ̀nsì tí ò jajára lọ, ilẹ̀ Haúsá nìkan ló tún gbóná jù. Southwest wa ń bí lọ́dọ̀ wa ń bí ló bẹ́tà jù. Kí la gbìn tí ó hù? Kí ni nǹkan tá a gbìn tí ó hù? Ṣùgbọ́n àìlọ́pọlọ pẹ̀lú management mismanagement ìmọ̀tara ẹni nìkan gbogbo àwọn tí ń bá wa jànù pẹ̀lú àgbà ó díẹ̀ sìn tí ò ní jẹ́ ká lè dìbò fẹ́ni tó competent torí pé kò sin ẹ̀sìn tá wà ń ṣe. Ìmọ̀bi tún sọ̀rọ̀ lọ lórí ọ̀rọ̀ Tinubu tó jẹ́ pé all of his household are practically Christians but to àwọn alákatakítí ẹ̀sìn alágbà ó dì àwọn pásítọ̀ òfò àwọn aríran wèrè to them muslim ni muslim mo le sọ 50% pé orúkọ lásán ni bàbá Tinubu fi ń jẹ́ muslim kìí ṣe muslim kan ti ń kírun ti ń practice religion bí irú àwa yìí náà ni kìí ṣe pé religion rẹ̀ lọ́wọ́ gbòǹgbò tẹ́ pé bàbá wa ń kí wákàtí márùn-ún déédé àsìkò ẹlẹ́ṣẹ̀ nìkan ni àbá ń lọ mọ́ṣáláṣí jímọ̀ kámúfúláàgì lásán ẹni ìyàwó rẹ̀ jẹ́ pásítọ̀ nínú ìjọ. Funny enough ni wípé bí Tinubu ṣe dàgbà tó ó ń dáhùn àwọn àbéèrè pẹ̀lú ọpọlọ bá ó nìkan nínú gbogbo àwọn tá ti ń sọ pé àwọn fẹ́ jẹ ààrẹ ó nìkan ló prepare fún post yẹn gbogbo àwọn yòókù àwọn náà fẹ́ jẹ ààrẹ especially ruth buhari àwọn náà fẹ́ jẹ ààrẹ kíyàn ní inú re lásán ò tó fún àti ṣèjọba ó ní ìlànà àtẹ̀lé ó ní ètò ó ní plan
1: You have agenda. You have agenda. You have structure.
0: Kéga kéga mo fẹ́ ìmìnà àwọn jẹ ìmìnà fẹ́ jẹ àárẹ̀ o. Ma fẹ́ jẹ àárẹ̀. Kò mọ ní ọpọlọ kò mọ yàwùrẹ̀ díẹ̀. Pínyàn nínú orí o kan pọ̀ fẹ́ jẹ presidency. Pọ̀ fẹ́ jẹ àárẹ̀ orílẹ̀-èdè. Ẹni tí ó jẹ àárẹ̀ orílẹ̀-èdè yóò jẹ ẹni tó lè implement irú ta sọ pé ká implement Paul Kagame of Rwanda implement yẹn. To regulate religion yẹn. Ẹ̀pọ̀ san lórí díẹ̀ ni ẹni tí ọba san lórí ò lè kò lè ní àṣeyọrí kankan níjọba ó jẹ́ èèyàn tó ní plan tó lọ́pọlọ tó sì san lórí torí àwọn èèyàn wa ojúbọ̀rọ̀ ò ṣe gbọmọléwó ìkùrọ̀ wọn ìwà àbàjẹ́ tó ti wà lára wọn wọn ní pátì bọ̀rọ̀ lọ́yọ̀ wọn ń bí nìsín tó bá ti di sátọ̀dé nìsín àwọn kan ó ṣàyà gbangba ni wọ́n mọ blọ́ọ̀kù traffic wọ́n mọ blọ́ọ̀kù ojú ọ̀nà wọ́n mọ ṣènáwó tàtẹ́ǹtì sójú títì tí n bá wà níjọba local government ẹni tí n bá gbámú àwọn ọlọ́pàá ní ìgbìmọ̀ kó wọn kúrò lójú títì go if you want to do anniversary or you want to do any ode go and rent event center if you can't afford it make use of public primary and secondary schools stop causing nuisance on the roads níbi tójú àwọn èèyàn dúdú dé tí n bá implement irú kíní wọn nídìbò fún mi lẹ́lẹ́kejì ẹni tó bá àwọn wèrè kan sì ń bẹ nínú àwọn olóṣèlú ohun tí wọn ò fi campaign pé àwa àní máa sọ pé ká ẹ má ṣe náwó lójú títì mọ tí wọn kò fi against mi ní second term ṣùgbọ́n ẹni tí ọba túlù ìṣe yóò jẹni tó sán lórí tó ya wèrè díẹ̀ wọn ṣe wọn sì náwó tó mọ fi tiẹ̀ dí àwọn ẹlòmíì lọ́wọ́ tó ń kọjá lọ òun cause nuisance ní ẹ̀nà òun ṣe náwó ẹ block títì wọ́n sì náà last year or last 2 years. Ìkálóhun sọdún egun lọ́nà ọjà àkẹsán ó sì blọ́ọ̀kù ọ̀nà òròkí sọ́jà àkẹsán major road ó dẹ̀ blọ́ọ̀kù ẹ̀ wọ́n dẹ̀ blọ́ọ̀kù ẹ̀ wọ́n ta tẹ́ǹtì síbẹ̀ àwọn ẹ̀sẹ̀ ń pẹ́ kọ́lọ́kọ́lọ́ kí wá ọ̀nà míì padà sẹ́yìn gba ọ̀nà agbolé who does that àwọn tó yẹ ká palẹ̀ mọ́ ká lọ sẹ̀wọ̀n bí oṣù mẹ́ta without fine. Blọ́ọ̀kù títì máa ṣènáwó wèrè àfòdé òfò ẹ ní báwọn mi wọ́n ti ń contribute sí nǹkan gidi òde òfò wọ́n lọ láwọn sọdún egun sọdún kínní sọdún òfò kan wọ́n lọ blọ́ọ̀kù títì. Mo tún wo fọ́nrán kan àwọn wèrè kan pọ̀ bí ilẹ̀ Haúsá nìyẹn mo wò ní orí Facebook kínní Yorùbá kan wọ́n á lọ ń kírun wọ́n sì blọ́ọ̀kù títì. Bí pé èèyàn dìde fẹ́ẹ́ fínràn àyè míì wà nílẹ̀ tán lè dúró ojú títì gangan làwọn rí tán lọ dúró mẹ́ tán lọ ń kírun mẹ́ who does that ṣá agbádùn lórílẹ̀-èdè yìí ṣá agbádùn lórílẹ̀-èdè yìí wọ́n wá ń blọ́ọ̀kù tírábìkì àwọn tán travel wọ́n wà dá wọn dúró wọ́n ní jẹ́ wọ́n kọjá lọ because we want to pray kò wá sílẹ̀ ibòmíì nílẹ̀ tán lè ti pray wọ́n máa ń kọ́ sí short nuisance lọ́yọ̀ọ́ mí náà má kírun ní lọ́sílásí jímọ̀ lọ lákẹ̀sán wọ́n blọ́ọ̀kù títì ni who does that what a nonsense. So ẹni tí ọ̀rọ̀ ahándúró àwọn èèyàn yìí ló jẹ́ ẹni tó ya wèrè torí rẹ̀ yí gan tó sì èrè gan yóò ya wèrè gan yóò sì ní plan má kírun jímọ̀ má blọ́ọ̀kù títì wá ṣe má fi tiẹ̀ disturb àwọn ẹlòmíì lọ́jà àkẹsán wá sí máa fi tiẹ̀ disturb ẹlòmíì wá sí fi tiẹ̀ disturb ẹlòmíì ìgbádùn tiẹ̀ ó gbọ́dọ̀ fi ní ẹlòmíì lára àbí ẹ̀sìn tó ń ṣe belief ẹ ó gbọ́dọ̀ fi ní ẹlòmíì lára bẹ́ẹ̀ náà ní táwọn eléegun náà bá bẹ̀rẹ̀ eégún wọn wá sì sọ pé àwa cultural kìíní ń bí wọ́n máa cause nuisance ní lójú títì block traffic wọn ní control wọn kasi ẹ pé báyá wọn tún kọ ọdún wọn pé ẹgbẹ kan péré náà ń gbà lọ kan fi kejì lẹ wọn blọọkù two way ni wọn blọọkù two roads causing nuisance àwọn nǹkan rádára dábàá yẹn ẹ wá ní kámọ regulate religion níbí mo ti witness kan tí mo lọ sọ́nà sábó àwọn báyá sanglican ni wọn ni àbí catholic
1: mass abi won na nse loje lona sabo won de block won lo olopa tun wa pelu won olopa awon sero special massa na wa pelu won despite pe awon security and loruko e wa pelu won they were still causing nuisance blocking roads say de ma fi e ma gba awon eyan ni se ma for kada bi moto call awon eyan. But they are causing nuisance. How can you use your beliefs, your own thing, to be causing hardship for another? I just talk about the other. Who does that? Only the tea, religion houses, about to call you, company or factories, law. They are doing more. Nigeria is doing more. Unless something drastically is done. Oko panu. In orile de yin lo. Oko panu. Kolo ma jak panu.
2: Bismillahirrahmanirrahim. Alladhina qala lahumun nas. Inna nasa qad jama'u lakum fakhshawhum. فزادهم إيمانا وقالوا حسبنا الله

torí ìbàjẹ́ yìí ti gogò mọ́ alá ó ti mọ́ alá a sì lè pàtì bọ̀rọ̀ unless ìta bá rẹ́nìkan tó fi ayọ̀ hand mọ́ a tá a léèyàn kan bíi paul kigame. Mo ń wo fọ́nrán kan láti láṣẹ náà mo ti rí pé àwọn ghana wọ́n implement nǹkan kankan bóyá òótọ́ níbí rọ ni torí mi sí ghana mi mọ̀ nǹkan náà ni pé one factory from each district káàkiri gbogbo district tó wà ní ghana ni wọ́n ti plan rẹ̀ each one factory ní gbogbo district lọ ẹ rí àwọn tá fẹ́ progress ni ṣùgbọ́n lọ́dọ̀ wa mi churches ta ní district kan kò ló nǹka iye mọ́ṣáláṣí district kan kò ṣe é fẹnu sọ. And despite our religiosity, we are still committing so many atrocities. Àwa lẹ́rìí gbé wiri nínú wa, àwa lára àwọn tí wọ́n tú rétrákì nínú wa, àwa yìí kan náà là ń ṣe gbọ́mọgbọ́mọ, là ń pààyàn ṣẹ́ sósowó, àwa yìí kan náà ni kidnappers, àwa yìí kan náà ni bọ́ńkìrìn tá ń jí epo bẹ́ẹ̀ tá ń jí epo. Àwa yìí kan náà ni ìjọba ò fi subsidy sórí epo tá gbé tá lọ máa tà ní pẹ̀lú subsidy orí rẹ̀ tá lọ máa tà lọ́wọ́n ní àwọn neighboring countries. Ní táwọn míì fi ń lówó nù tó fi ń dolówó ní àyín nìyẹn. Ọ̀nà táwọn kan fi ń rówó wọn ní àyín nìyẹn. Bọ́ńkìrìn bí epo tí wọ́n tìjọba ti sanwó subsidy lórí rẹ̀. Àwọn kó sínú kẹ́ẹ̀gì wọ́n á kó odikú tọrun wọ́n lọ ń tà níbẹ̀ ń bẹ́. Gbogbo wa sì pẹ̀yìndà a máa bú ìjọba a nílùú yìí ò dáa. Gbogbo wa láti ń contribute sí gbogbo wa là ń bàlú yìí jẹ́. How we are all contributing to the decadence of Nigeria.

ẹni tí ò se yìí se yún àwọn míì nínú ọ́fíìsì tán wà nọ́tí wù wá bú àwọn permanent secretary òfò. Àwọn permanent secretary òfò àwọn náà máa kọ́jọba náà kọ́ ẹni tó wà ń jọba bí ó se jalè àwọn ti mẹ́nu rẹ̀ wọ́n ti mẹ́nu jìbìtì àwọn wèrè tán wà ní local government tó yẹ pé tán bá ti yàn wọ́n sí ipò yẹn báyìí ká lọ mọ́ búùkù ọkọ̀ tán fẹ́ rà á lẹ̀ ni. Wọ́n ní jẹ́ kí alága ìjọba rí bí lè rí iṣẹ́ ṣe. Àwọn náà mọ̀ pa owó tó bá ń wọ local government ní pọ́npọ́. Wọ́n kún gbogbo local government káàkiri Nàìjíríà. Ní Nàìjíríà lẹ́tì máa rí èèyàn ọgbọ̀n tí ọmọ mú fún fáìlì ẹyọ kan. Àwa náà tún la ní ghost workers. Àwọn tí ò ṣiṣẹ́ tán ń gbowó oṣù níbi tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ti wà tí wọ́n ríṣẹ́ ṣe. Àwa láàfin competency sílẹ̀ táwọn torí ẹ̀sìn ìdìbò fáwọn kan. Despite our religiosities, we are still committing so many atrocities.

0: láyé tèmi ọgbọ́n mà dígì. Fi gbadi ìfọn gbadi òsì sílẹ̀kùn àfẹni tó bá mú kọ́kọ́rọ́ ẹ̀dọ́ ní. Tó mú kọ́kọ́rọ́ lọ́wọ́ tó mú kọ́kọ́rọ́ dání Adéyinka Pẹ̀mbọ bí awé.
1: Àwùyé ìyàwó yìí àṣẹ̀dáyé ọba.
0: Adéyinka Ọlásùkànmí Kásàmà ṣe dáadáa Ògún dá plenty. Ẹ kù dédé àákò yìí ní gbogbo ibikíbi tí ẹ ti ń gbọ́ ohùn mi.
1: Ó lọ dára ẹ mọ̀ra ẹ tó tóbi gan.
0: Bọ́ bá ṣe pé ní ojúmọmọ ni ẹ káàárọ̀.
1: Ní kírun kò lè lé ọlá ẹ sí.
0: Bọ́ bá ṣe ọ̀sán ẹ káàsán
1: o. Ẹyin kò lè pẹ́ o.
0: Bọ́ bá jẹ́ àjálẹ́ ni ẹ̀kọ́ àjálẹ́.
1: Mára mi táyé fi ń sọ pàfẹ́ mi. Má ṣe ń sọ.
0: Bọ́ bá ṣe pòrú ni ẹ kú àjìn o mo kìyín o.

0: Alhamdulillah, alhamdulillah, alhamdulillah. Ọpẹ́ mọ̀ ni fún Ọlọ́run ọba. Alhamdulillah, ọpẹ́ ni fún Ọlọ́run ọba dẹ́dá ṣẹ̀dá. Alhamdulillah, ọpẹ́ ni fún ọba tó ní ká máa bẹ. Alhamdulillah. Ọpẹ́ ni fún Ọlọ́run ọba náà tó tún lè ní a máa bẹ mọ́ o. Ọba tí ń bẹ kí bẹbẹ wa ó tó máa bẹ. Ìláyà aláwòrán àbí tí ó tún máa wà tí ó tún máa bẹ nígbà tí bẹbẹ wa ọba bẹ̀bẹ̀ stíkà lè mọ́ o. Ọlọ́run mọ̀ ni yàsin Ọlọ́run ni òkè ságbára mi ò ogun gbọ́ yàsin Jésù Kristì Olúwa wa ń gbọ́ Ọlọ́run ni
1: òkè.
0: Ìgbọ́kànléwé ìgbọ́kànlégbo Ọlọ́run ni
1: òkè.
0: Torí kìí sí gbogbo àwọn èèyàn náà ló dùn mọ́ o. Táǹfẹ́á ní kò mọ̀ mọ̀ sẹ́ni tó dùn mọ́ àfọlọ́run. Bí mo tún ṣe ń dá ńlá ńlá wò tí mò ń dá ńlá ńlá wò èmi ò fún dá plenty. Yà sí àwọn ìpótò máa yín mú ni. Tẹ bá wá wò mí tí wọ́n bá tàbá tó pàdé ń gbòòrò tẹ bá tún á rí mi. Tí mo tún wo àwọn aṣọ mi bí mo ṣe máa ń wọ̀ tẹ́mi ọ̀kà nǹkan kún. Wọ́n á ra ẹ̀rí. Ṣé ẹ̀rí? Wọ́n tún wo èmi gan mọ̀ kan máa yín mú sí mi lẹ́yìn ẹ̀rí. Ẹ̀rí. Mo tún wáá pariwo ta pé mo fẹ́ dán ńlá wò àfẹ́ ṣe ìkówójọ láì gbọ́kàn lé nǹkan kan àfọlọ́run. Àwọn kan tuntun yín mú irú rẹ náà ni wọ́n ń sọ iléeṣẹ́ rédíò sí irú rẹ ni wọ́n ń sọ. Kò tún wá sí àwọn nǹkan òkò tó dé Yinka lọ́yọ̀ọ́ wà láì ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó mọ̀ kò tó wá lọ́yọ̀ọ́ dáa tún wà yìí. Àyìn.
1: Àyìnlá o, tá má lè pọ̀ títí mú lérò ẹni tó ń fún lànà o, ẹni tó ń fún yọ ni èmi ó tọpẹ́.
0: Ṣùgbọ́n pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run pẹ̀lú ìgbàgbọ́ nínú Ọlọ́run, a wá ní ìgbàgbọ́ pé Ọlọ́run ó tún ṣe bí ṣe máa ń ṣe. Yóò tún ṣe bí ìṣe rẹ̀ bí ṣe máa ń ṣe. Torí pé ọgbọ́n òdígí o yàsin ògún ń gbọ́ wà láìtàláì Jésù Kristì Olúwa wa ń gbọ́. Ibi tá a bá a délé nìyí ibi tá a bá a délé nìyí ọgbọ́n wa kọ́ ọgbọ́n òdígí o. Ọgbọ́n òdígí o Ọlọ́run náà ló ń bá wa gbé sí o ní ń gbé sí ní ń bá wa ṣẹ̀ tí rẹ o yàsin kìí ṣọgbọ́n kìí ṣe agbára Ọlọ́run ni.

0: àwọn èèyàn rí tán yìí wọ́n rí bánà 30 million ní gbòòrò ayé wọ́n yímú lẹ́yìn ni à kéèsè mi èmi kọ́ ọlọ́run ni o ọgbọ́n kọ́ o mo sì mọ̀ pọ́lọ́ ó tún ṣe bí ṣe máa ń ṣe yóò tún ṣe ìyanu. Owó tí bá mi ò kójọ rí bá mi ò kórú ẹ̀ jọ rí o lèmi sọ pé mi fẹ́ ṣàkójọ mọ́ mi gan ìwọ̀n àṣòwò kan rú ẹ̀ rí. Ṣé fámílì kí wà kankan tiẹ̀ dirú ẹ̀jọ́ rí gan.
1: Ọmọ òpó kọrọ bí ti kọrọ.
0: Lèmi tí ìwà jámọ̀ kankan sọ pé a fẹ́ kójọ látàrí pa nígbàgbọ́ nínú Ọlọ́run pẹ̀lú àwọn alátìlẹyìn wa. Ipa Ọlọ́run ó tún ṣe bí ṣe máa ń ṣe.
1: Àbí.
0: Ẹ pé Ọlọ́run ó tún ṣe bí.

0: sọ̀rọ̀ lọ́sọ̀rọ̀ bọ̀ lọ́sọ̀gbò òrò kí àsálà wọ́n á ní ogbó atọ́ rẹ̀ ò Adéyinka.
1: Ó fi mú kó sábùjá lọ́rùn ọ̀pẹ o, àbọ̀dọ́ lọ.
0: Igá mú pèdè-pèdè délùú Ìbàdàn.
1: Nǹkan
0: wọ́n ní bó ṣe ń ná tó ń dùn yìí o.
1: Ọkàn ṣálọ́ lọ́hùn yẹn.
0: Kò ní kàn mọ́ láéláé Fàràbàdà Adéyinka.

0: wọn ti lọrin wọn pe mi ni deyin nka ori olowo
1: ki gbo mu
0: ayin ori olowo bo ya njo rin o a o se mori olowo adeyin nka ori olowo awon ti lọrin nu o won pe mi la njo rin adeyin nka ori olowo
1: kini ko le se
0: kini o se leyin to lohun ba fe se ko si nkan ohun to le se o api nkan to lohun ba fe ko se Ọlọ́run o, mo ń fi ètò àyájọ́ ayẹyẹ ọdún kẹta ìkànnì Ajíṣe bí Ọ̀yọ́ lé ọ lọ́wọ́ dákun jẹ́ kó ṣeéṣe. Gbogbo àwọn tí ó máa fò lórí òfurufú bọ̀ wábẹ̀. Àwọn tí ó máa wọkọ̀ lórí ilẹ̀ ẹlẹ̀ bọ̀ wábẹ̀. Àwọn tí ó gun ọkọ̀ ojú irin. Àwọn tí ó gun ọkọ̀ ojú omi. Àwọn tó jẹ́ pé wọn ò sì ní lè wá tó jẹ́ pé owó ni wọ́n fi ránṣẹ́. Àwọn tó jẹ́ pé àdúrà ni wọ́n máa fi tì wá lẹ́yìn. Ọlọ́run o. Wa pa wa mọ ko so wa jugba na lo o ayin odun ogun odun le ni ko ke wa mo je gbangban okay gbangban.

Nígbà mo sọ pé a fẹ́ ṣètò ní Jóni tí mo ròyìn fáwọn ará London. Wọ́n ní ìdọ́ndọ́n. Wọ́n ló ti ṣeéṣe. Ìdọ́ndọ́n o, àwọn ti London.

0: àwọn ará Amẹ́ríkà, wọ́n máa ń jó yé mi pé Dẹ́yìnká ọmọ ti dìlú mọ̀ ń kà. Èmi náà kọ́ o, Ọlọ́run ọba mọ̀mọ́ ni o, ní gbogbo fọlẹ̀ tèmi o, ìyanu báyìí náà ló kọ́.
1: Ìlànà alájẹ́ akúlẹ̀.
0: Mélòó ni mi, tá a mọ̀ mí, kò sí àwọn ìyá aláwọ̀ kan ò tún dá mi mọ̀ lọ́yọ̀ọ́. Tó wá ń fi ògo mi àti ìràwọ̀ mi hàn káàkiri àgbá ńlá ayé tá fi ń mọ̀ mí láti Amẹ́ríkà. Ṣé mi wá ni? Sọ́gbọ̀n mi wá ni alọ́gbọ̀n òdígí o. Ọgbọ̀n mi kọ òkè sòye mi o. Yasin ìmọ̀ mi ò gbé ògúngbọ̀ wà láàyè tàlà. Ìmọ̀ mi ò débẹ̀ ìrìn nílà áka ètótó bá ń. Ọlọ́run lọ́kàn dídì bá ń gbé sí o.
1: Ẹ̀fọ́ gbogbo kó jáde ní kòkó dúdú àṣìṣì dúpẹ́ òjàre.
0: A ní àhesọ ọmọ olóhùn, Dẹ́yìnká ń hesọ ọmọ olóhùn. Ìrìn àsìkò, èdè àsìkò nìkan ni mo máa ń pè. Ìrìn àsìkò nìkan ni mo máa ń rìn ń hesọ ọmọ olóhùn.
1: Àṣẹrí ifá.
0: Iṣẹ́ mi kọ́ ló débẹ̀, oyè mi kọ́ ló débẹ̀, yàsin wàláì sábàbí ni. Ọlọ́run lọ́kàn dídì fi ìfẹ́ mi sáwọn èèyàn lọ́kàn o. Mo dúpẹ́ o, mo dúpẹ́ pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ torí pé ọ̀pẹ́ ní ń pẹ́ ní sáyé àwòlé àlárá. Ọjọ́ gbogbo akílá ayé lèmi fi ń ṣe dúpẹ́. Má dúpẹ́ lọ́wọ́ Elédùá ṣẹ̀dá. Má tún ṣe dúpẹ́ lọ́wọ́ èèyàn tọ́lọ́run rán. Torí tó bá rán wọn sí wa tí wọn bá jíṣẹ́ kí n là bẹ́ẹ̀ ṣe sí. Wọ́n kàn fi ìfẹ́ wa sí wọn lọ́kàn náà.

0: tèmi ọgbọ̀n òdigi o.
1: Ìyá ní kírun.
0: Wàhálà èké sọgbọ́n mi o. Ọlọ́run kì í sọgbọ́n mi o. Jésù Kristì Olúwa wa ń gbọ́, kì í ṣe mí mọ̀ ọ́n ṣe o. Mo tún ti ń dúpẹ́ o. Àròyé mi àwọn èèyàn tún sọ pé òtítún fẹ́ máa pọ̀.
1: Kí ni mo yà ń sọ pé wọ́n ni?
0: Ẹ mọ̀ jẹ́ àròyé mi ó bí yín nù. Ọlá òde yìí on the 24.
1: Ṣùgbọ́n.
0: Of May yìí gangan la pé ọdún mẹ́ta gérégé
1: o. Ẹ
0: ti máa wá bẹ̀rẹ̀ àròyé lé ní 23rd. Ẹ mọ̀ sọ pé àròyé mi pọ̀ jù, ọ̀pẹ ni mo wá dú. Alọ́pẹ́ ní pẹ̀ ní sáyé àwòlẹ̀ àlára
1: o.
0: Ẹni tó bá dúpẹ́ tàná náà ni ó tún rí mi ìgbà léni o. A tún rí mi ìgbà bó bá wá dọ̀la.
1: Mo dúpẹ́ orí ọ̀.
0: Ńlórin ọpẹ́ yìí ṣe já lẹ́nu mi nígbà kọ̀ọ̀kan.
1: Má bá mi lọ.
0: Ọlọ́run mọ̀ bá wa lọ, a tún ti fẹ́ wọnú ọdún tuntun lọ́la. Ọlá aláàpẹ́ ọdún kẹta gérégé o. May 24, 2020. Ńlá dáyé kan ni àjíṣe bí Ọ̀yọ́ lẹ́ o. Ló wá sí ròrí mi nínú àgbárí mi. Ni mo pè té pèrò pé mo fẹ́ dà á lẹ̀ láṣẹ fi lọ́lẹ̀ rẹ̀. Orí fóònù ni mo ti bẹ̀rẹ̀ lọ́jọ́ kìíní àná. Tí ń bá wo bi tí mo ti bẹ̀rẹ̀. Ẹyẹ ń kọ́ lórí. Mo wo bi tí mo ti bẹ̀rẹ̀. Mo wo bi tí mo dé. Mo wo bi tí mo ti bẹ̀rẹ̀. Mo wo bi tí mo dé. Mo wí pé gbogbo ògo ló yẹ o bàbá. Gbogbo ògo ló yẹ o bàbá. Gbogbo ògo ló yẹ o bàbá. Gbogbo ògo ló yẹ o bàbá. Elédùmarè.

0: vato mega. Ibere ati opin. Mama pa buruburu mo dupe lowo re mama wa grateful o. Mama wa grateful gan. Mama wa grateful gan. I am so grateful. I am so much much much more grateful. Ala mama dupe. Eledua ase da mama dupe.
1: I want my back Olorun to be glory to story.
0: Ese un eba nki Olorun, eba ndupe eba nki Olorun, e ko rin ki Olorun. Ntun darin mi, orin gun mi. Alola, la pe odun keta gerege. Sugba osu tin bo la fayeye re si.
1: La gbogbo on soju tiri.
0: Tori po ti sunmo o wa laarin ose, o tun wa sunmo andin over. Awon mi o ni raye. La se ti si osu tin bo. Ya sin wo calendar ta fi mu date. Ase 5 days to ile ya ni. Awon yen ba ni ah, o tun lo mu 5 days to ile. Yes, àwọn èèyàn sì lè wá báyìí, àwọn tí ó tún fẹ́ wá lé ọdún. Ṣùgbọ́n mo fi gbogbo ẹ̀ lọ́wọ́ Ọlọ́run. A fà á lé Ọlọ́run lọ́wọ́. Ọlọ́run náà ni ó ṣe é, òun náà ni ti ń ṣe é bọ̀, yóò sì ṣe iṣẹ́ rẹ̀ lásìpẹ́.
1: Òdúdú á sì sì dúpẹ́ òjàre. Tọ́ra wọn kó bí ẹ olówó aláwùsá ti nọ́gbẹ́ tẹ̀lé o.
0: Yá sin àwọn tán bí àwa olówó, tálẹ́kà Ọlọ́run làwọn bàmí àti mọ̀mí. Fómìlì kí wa látòkè dókè.

0: àwọn òsì ní bẹ́ẹ̀kì èmi tún bọ́ dàbí ìnú wà àwọn àgbà ọlọ́ mọ mọ̀mọ̀ grateful sẹ́ mọ mọ̀mọ̀ dúpẹ́.
1: Ìlà ni àyà ti yà fàlẹ̀ hamdulillahi mo bẹ́ẹ̀ kí ọlọ́run èmi bẹ́ẹ̀ kí ọlọ́run tó fi grace.
0: Ẹ bá ń kí ọlọ́run ẹ dákun ẹ bá ń kí ọlọ́run ẹ mọ̀ bá ń kí ọlọ́run ẹyin tèmi ẹ dákun ẹ mọ̀ bá ń kí ọlọ́run.

0: jọ ti mo yan.
1: Sọ́jọ́ rírí jẹ́ òkété ńlá fẹ́ sọ ni Adé Yinka. Abọ́jẹ́ òkété mi tó febi sùn ó pọ̀ jújọ́ ayó lọ. Sọ́jọ́ mo lọ ṣe fídíò tán sọ mí lòkúta lójú bíríjì odò òkè òròkí. Nígbà wọn ń ṣiṣẹ́ ń bẹ̀ lọ́wọ́ tán lẹ̀ ń lòkúta. Sí ni mo fẹ́ sọ ni. Àbíjọ́ tí ó jẹ́ ti ìgbájú olóyè. Dádì mi ń gbájú yìí tó jù mí pò yìí so ni mo fẹ́ wí tí mo fẹ́ rò níjọ́ wọ́n dì mí ń gbájú. Tán lù mí níbi mo ti ń ṣe live video sí ni mo fẹ́ sọ. Àbíjọ́ wọn ti gba bàtà lẹ́sẹ̀ mi lọ́dọ̀ àwọn àmọ̀tẹ́kùn tán fẹ́ tì mí mọ́nu túbú sí ńlá fẹ́ sọ. Táwọn ọlọ́wọ́ ọlá fẹ́ fọwọ́ ọ̀la àwọn gbà wà lójú Adé Yinka sí ńlá fẹ́ sọ ni. A ní bàbá béèyàn bá ro dúdùn ń fọn èyí ò sì họra di kókó egun. Ṣùgbọ́n Ọlọ́run a bá mọ̀ dúpẹ́ tó ṣàfàyọ́ wa.
0: Everything he to God in prayer. Torí wípé tó bá jẹ́ títí wà mímọ́ lọ́lọ́run fi ń dá ní sí láyé.
1: Èmi mo dẹ́sẹ̀ jù tó bá ṣe pé tìwà mímọ́ ni pàkúté ó ti má parò mi ti pẹ́ o. Tẹ́lẹ̀mí gan náà mọ̀ pé ń pé o. Kò sí ẹ̀sẹ̀ ẹni tó pé tán torí pé yín mọ̀ ń rìn ní àárín ayé kórí ọmọ mi.
0: Ṣé àánú fún ni láyé?
1: Ọlọ́run kàn dìde sàánú mi. Ní òjẹ́ ń ti bọ́wọ́. Torí àwọn tó ju mi lọ lèmi mọ ń kọlù ní tèmi. Ọwọ́ sọ mí di kùkùté tọ́jẹ́ pẹ̀lú tó bá mi kùkùté ara rẹ̀ lómi. Alhamdulillah yóò mọ̀ màmá dúpẹ́.
0: Ká tó dá ìran tèmi, ká tó dá generation tèmi ló ti ń bẹ́ẹ̀.
1: Yes, salam.
0: Fọgbọ́n dálù ọrùn, ògbàràdà lọ́wọ́ ẹnìkan. Pé kò sóluwà lórí ilẹ̀ ayé.
1: Yes, salam.
0: Sóluwà lórí ilẹ̀ ayé.
1: Sólíjà láàlẹ̀ wàlẹ̀ ìkẹ́ra.

0: gbogbo àwọn tán ràn wá lọ́wọ́ àwọn tó tún lò fún ràn lọ́wọ́ wa ọlọ́mọ̀n bá wa ràn wá lọ́wọ́ o. ẹyin tèmi àyìn ní tìmọ̀ gèpete fún àkànṣe ètò fún ti ayẹyẹ ọdún kẹta jíṣẹ bí ọyọ ní ọ̀la 24th of May 2023. Adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yìn aláti ìlẹ́yìn wa látòkè dókè o. Látòkè dókè débi tó ti bẹ̀rẹ̀ débi tó tún lọ.
1: Ìbàdàn mi lọ.
0: Ẹ̀yin náà ẹ̀ní wálẹ̀ láíláyò ẹ̀ní jàyé wá sẹ́yìn.
1: Orí mi tún lọ.
0: Ẹni tó ti ràn wá lọ́wọ́ pẹ̀lú tọ́rọ́ àti kọ́bọ̀.

0: Orin ewì náà nu látẹnu àkàndá akéwì tó kọ fún ìkànnì ajíṣẹ́bí Ọ̀yọ́. Yín tó padà fi ìta sponsor tó kọ fún aláàfin àtàndá alówólódù bí ìyere fún ìrántí ọdún kan wọn fún ìrántí wọn yóò ń fi òun náà sí tẹ́jẹ̀ ìgbádùn rẹ̀ kí n tó máa atapòpò kúrò ní ìhà yín. Ẹyin tí ìkànnì ajíṣẹ́bí Ọ̀yọ́ náà lẹ̀ ń já sí o, a sì ń celebrate ọdún kẹta wa, àti bẹ̀rẹ̀ celebration náà nu, àti bẹ̀rẹ̀ celebration ọdún kẹta wa náà nu, à ń celebrate ọdún kẹta wa. Àdúpẹ́ o, àdúpẹ́ pé òkun gbogbo ẹ̀yin tó elédùà ti ń lò fúnra lọ́wọ́ wa. Elédùà ọba dẹ́dà ṣẹ̀dá náà ni ọmọ bá wa ran ẹ̀yin náà lọ́wọ́ o. Mo ń bọ̀ ná tí mo fẹ́ máa wá orin, mo fẹ́ wá orin, mo ń bọ̀ ná.
1: Ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá? Ẹ má yín kúrò níbẹ̀ ní ìkànnì Ajíṣẹ́bí Ọ̀yọ́ online television and radio www.ajisebioyoradio.com. Ẹ ṣe tẹ̀ ń gbọ́ ìkànnì wa o, Ajíṣẹ́bí Ọ̀yọ́ láárí, Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnìkọ̀ọ̀kan.
2: You are currently listening to Ajíṣẹ́bí Ọ̀yọ́ online radio. Ajíṣẹ́bí Ọ̀yọ́ láàárí, Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnìkọ̀ọ̀kan.
3: Ajíṣẹ́bí Ọ̀yọ́ láàárí, Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnìkọ̀ọ̀kan. Ajíṣẹ́bí Ọ̀yọ́ láàárí, Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnìkọ̀ọ̀kan.

àánú ọlọ́run ìbùkún elédùmarè orí àjẹǹjẹtán rẹ kò ní wọn lákàtà èmi pẹ̀lú ẹ̀yìn olólùfẹ́ mi nílé lóko pẹ̀lẹ́yìn òdi o. Adéyinka Ọlásùkànmí lorúkọ mi pàpín baálẹ̀ ẹ̀fìlà ìlásàròkọ ni mi ti so lórí ọbẹ̀ nínú àwo tó ń garan ajá lu ọ̀yọ́ yín rèé o ti ègbó lásán nítorí pé bí n bá rẹ́rako mo mọ̀ ń rí abàmì èèyàn lọ́pọ̀lọpọ̀ ní kọ́lọ̀ ó ṣàánú mi pẹ̀lú nǹkan rírí. Àwọn èèyàn míì ti fẹ́ sọ ń lẹ́nu wọ́n ti tún fẹ́ fún lóko àwọn ló ń rìkú rí. Ẹ̀wọ̀n a gbọ́ ń ṣe wá rí tì ní wí. Ọpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba Olódùmarè ọba ọlọ́wọ́ gbọgbọrọ ti yọ ọmọ ẹ̀ lọ́bìn àárí ìró àlá ọba tó tó gbójúlé ọba tó tó fẹ̀yìntì ẹyin adúró ti ni má tani jẹ ègbè lẹ́yìn ẹyin àdálóró ègbè lẹ́yìn ẹni àdálóró. Ọpẹ́ mi dorí òdorí ọ̀dọ́rí ọ̀dọ́ ọba mi Bàṣírù ọmọ Adé nìran láti ìlú Èkó tí wọ́n tó pè mí lákèésí bọ́ ṣe ń jò ni pé kí ni tàn irinṣẹ́ wọn ń ráhùn o. Àwọn náà pa ńlá kíyèsí sí nínú pé ńlá kíyèsí pé ń ráhùn ń dún bákan. Èmi náà sì gbọ́ pò lóòótọ́ sẹ́mọ̀ pígbà míì ẹlòmíì ọmọ ọkọ orin tí ó dùn tí ò ní ibi tí ara ẹ̀ gbọ́ pé orin yìí tó ń kọ yóò dún bóun ṣe ń sọ bíìtì nù ló ń wọ bíìtì kò yé yín. Túbà dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ ń bá wa gbọ́ tẹ́ sì ń pè wá ṣàkíyèsí tí ẹ bá ti ṣàkíyèsí wípé kíní yóò dún bó ṣe yẹ kó dún ń ráhùn ni. A dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin ọlọ́run ọba yóò mọ báyìí náà gbé ẹrù yín àti tó wu àti tó fúyẹ́ yóò mọ báyìí gbé fún nídà yín dábùkátà yín ọpẹ́ mi tún dorí òdorí àwọn alátìlẹyìn wa Bami Bàṣírù ọmọ Adé nìran lóòrèkóòrè ni bàbá ti fẹ́ sọ́dọ̀ sí ọ̀sẹ̀ tí wọ́n máa ń nawọ́ sí wa nílé iṣẹ́ wọn bí ọ́sẹ̀ ọ̀sẹ̀ ni wọ́n máa ń nawọ́ sí wa yín kàrá láti bàbá ni àwọn ni yín kàtà àwọn ni àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run ẹkún fi sowó dátà fi sowó nǹkan kan ẹ ṣe o bàmí. Iná ò ní tan owó yín pẹ̀lú gbogbo ẹ̀yin bàbá tẹ́ ẹ máa ń tì wá lẹ́yìn ẹ̀yin tẹ́ kí ń fẹ́ ká dá orúkọ yín tó yẹ pẹ̀yìn náà ẹ máa ń tì wá lẹ́yìn Ọlọ́run ọba yóò mọ ti ẹ̀yin náà lẹ́yìn o iná ojú èyí tì náà lẹ́ ojú ò ní yín tì nígbà kọ̀ọ̀kan. Kí ni mo fẹ́ sọ fún yín láàárọ̀ yìí? Alágbà. Yín rí nǹkan kan lọ títí tí mo fẹ́ sọ fún yín lóòórọ̀ yìí ṣùgbọ́n

0: kákàrí bọnú pọ̀ tánra nǹkan tí ń ṣe ni o. Tẹ́ ẹ bá wá wo sàkún àsìkò tá a wà yìí lọ, oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ ní dúníà. Wàláì, ibi tí ojú bá ríran dé, tá a bá ríran dé, tá a bá wò lọ báyìí, ibi tá a bá rí dé náà ni àwa ń rí dé ní agbègbè ti ọ̀dọ̀ wa lọ́wọ́lọ́wọ́. Ọ̀pọ̀ nǹkan ló ń ṣẹlẹ̀ tó ń sọlẹ̀ sí àwọn ibòmíì. Ní fi mọ̀ ń já sí pé ẹni tó bá mọ inú rò nìkan náà ni yóò mọ ọpẹ́ dú. Ta bá wà wò pé bóyá nǹkan ò lọ déédé lọ́dọ̀ wa níbí, bàbá wa fífi ìrònú ṣera wa léṣe. À ń bàbá wa mọnimọni tún mọ wá ń sọ̀rọ̀ kan wọ́n ò ní kò síbi sánmọ̀ ó ṣe funfun tó tí ò ní ní dúdú bàìbà díẹ̀ díẹ̀. Tí dúdú bàìbà ni tó bá wá wà láwọn àkókò kan, ìgbàgbọ́ pẹ̀lú àdúrà, pẹ̀lú ìtẹpámọ́ṣẹ́, pẹ̀lú gbígbìyànjú lórí nǹkan tó ń ṣẹlẹ̀ nítorí kì í ṣe pé ọ̀rọ̀ owó nìkan ni àlàkọjá tí àwọn ẹlòmíì ń là kọjá nìsín. Bóyá ní orí ìdílé lẹlòmíì ti ń là làkọjá, ẹlòmíì ó lè ti máa wá oyún tí wọ́n fẹ́ bí ọmọ tó yẹ pé wọ́n ti ṣègbìyànjú, wọ́n ti làálàálàálàálà, ó ti wá fẹ́ sùn wọn.
1: Bàbá bá ẹ jẹ́ máa jòjọ ẹ lójú.
0: Òwe ìbò kan tán máa ń sọ táwọn Yorùbá náà ní irú rẹ̀, ẹ̀jẹ̀ ń kọ́kọ́ sọ tẹ́lẹ̀ ìbò tí wọ́n ní quitters never win the race, only the winners are the ones who never quit the race, and the quitters are those who never win the race. Quitters will never win the race. Tí ó ń túmọ̀ sí ní wípé àwọn tí wọ̀nyí báwo ni mo ṣe fẹ́ pè, tí wọ̀nyí sá lógun náà ni wọ́n máa ń lè ròyìn ogun. Àwọn tí wọn ò sá lógun ni wọ́n lè ròyìn ogun o, àwọn tí wọn ò ságun ni wọ́n lè ròyìn ogun. Ó ń bọ̀. Ṣé òun la àlà kọjá kan kọjá ni lọ́wọ́lọ́wọ́? Nǹkan ọ̀lọ́ déédé ni lọ́dọ̀ tiẹ̀. Bí wọ́n ṣe ń lù ú nígbàgbọ́ àti èrò wípé kó dún, bẹ́ẹ̀ ni ò dún, kódà àwọ̀ tún fẹ̀ lè máa yà lójú.

0: ṣùgbọ́n ẹ̀yin tèmi kákárí bọnú ọ̀tọ́ràn tí ń ṣe ni o. Àwọn bàbá wa mọ́nímọ́ní àwọn bàbá wa mọ̀ yà wọ́n sì tọ́ bọ̀ wọ́n ní ọwọ́ tí bá ń dunni àyè fi pamọ́ sí abẹ́ aṣọ. Ẹ ké pa àjàrí, ẹ ké gbà àjàrí.
1: Dada ni kò mú bọ̀.
0: Ẹ ké gbà àjàrí, ẹ ké gbà àjàrí. Àìdákẹ́, àìdákẹ́ kú o.
1: Ẹlẹ́nìkan ṣe bí mi, ẹ sọ fún pé kò lè dàbí.
0: Ṣé ẹ mọ àrùn? Báwọn bàbá wa ṣe mọ ń sọ, wọn ò ní àrùn.
1: Àlà Adábù fọ́kànlì ìlmọ̀ ni lógo ta.
0: Bòmí mọ́lé, dé mọ́lé kí n pọ́ kú fínfín lórúkọ tárùn ń jẹ́. Pariwo mi síta kí n fi ọlẹ̀.
1: Dàbí afá tó bá mi.
0: Ó kọ àrùn náà ni o.
1: Dàbí owó gbowó tó bá mi jẹ òun láti àdá.
0: Ẹ jẹ́ mú wá fún yín bí àpẹẹrẹ. Erigi mi, erigi mi. Àwọn búrọ̀ọ̀sì ìgbàlódé tá a máa ń lò tí n bá ti fi fọnú lọ ó lè bómi lérìgì nígbà míì tí n bá wá tètè yà sí yóò wá di pé yóò wá ní funfun kan báyìí yóò wá máa nimi lára débi pé yóò wá di ibà sí ńlá. Dáì ti máa wò pé clear mouth killing èbó toothpaste èbó pé kò ní fa àwọn nǹkan kan pé yóò kìlì jáàmù jáàmsì àwọn kòkòrò àìfojúrí tó wà nínú ẹnu àwọn nǹkan tó wà lẹ́nu nígbà tílẹ̀ mọ́ kò yẹ yín. Ní àtàrí búrọ̀ọ̀sì lílo yìí gangan náà ni ọ̀wá bó èrìgì débi pé yóò wá tó bá fi ń dijọ́ méjì jọ́ mẹ́ta agídí tẹ́ bá mu omi lásán yóò mọ dùn tí n bá mu omi lásán yóò mọ dùn.

ǹjẹ́ ọmọ ayé yín gbogbo àlà kọjá yòówù kẹ ẹ máa là kọjá gbogbo ìrí kọjá yòókù kẹ ẹ máa rí kọjá gbogbo ohun kí ohun yòówù tí ò bá máa ṣẹlẹ̀.

0: torí ipò rẹ ti ẹ dà ọ tẹ ẹjọ pa business pọ ẹjọ pọ pọ ó dà ọ lọ wa ń ronú sí ẹni ọrẹ dà mọmọ bínú ẹni abínibí gan náà ń dani nílẹ ẹbò mi o.
1: Wọ́n fún mi lẹ́bùn lọ́kàn ọ̀jọ̀kan ó ti wá fẹ́ ju sọnù. Sóun nìkan.
0: Àwọn onílara ń bẹ nílẹ̀ ẹbò mi. Ìlara yìí ni ìlara yìí náà ni.
1: Àwọn náà nílẹ̀ ó ti.
0: Bá ṣe máa ń sọ pé ìlara ó lákòó tún lábọ̀. Ìlara yìí náà ni làwọn ẹlòmíì.
1: Bá a sọnù. Mo kọ́ kí n gba scholarship àlè kí n máa yún.
0: Ìṣòro wo ni ìwọ́rọ̀ bo ni? Olówó níṣòro alákọjá wo ló ń la wàhálà ò níṣòro kankan lọ́dọ̀ ìṣòro àwọn ẹlòmíì.
1: Kọ̀tà máa lómo ní ọ̀nà.
0: Ìwò ò tí ìrówó jẹun ò tí kíní kan ò lówó lọ́dáadáa ni ìṣòro òwò ló ní. Mo fi Ọlọ́run ọba tó ni mí tó ni ẹ̀mí mi búra. Mo ti rí fọ́nrán àwòrán ọkùnrin kan bíríkì léya ni. Mo rí ẹlẹ́sẹ̀ kan ẹsẹ̀ kan péré ló ní síbí wọ́n lẹ́sẹ̀ méjì torí Ọlọ́run wà láì tàláì súnmọ́ bíi láì ẹsẹ̀ kan ṣoṣo ló ní o ó sì tún ń ṣe bíríkì léya tí ń gbé búlọ́ọ̀kù pẹ̀lú kírọ́ọ̀chì. Tẹ́ máa ń fi bo apá tẹ́ máa fi ń ṣèkẹrin ìkẹta ẹsẹ̀ yìí tẹ́ máa ń ka bo apá méjèèjì yóò kìbo apá méjèèjì yóò sì tún gbé búlọ́ọ̀kù lé orí. Ìṣòro wo wá ni ìwọ ní.

sẹ́yìn nígbà àgbọ́ níbẹ̀ yẹn torí bíbélì sọ pé bẹ́yìn bá nígbà àgbọ́ kódà kó kéré bíi ehoro mustadi ẹ̀yìn yóò pàṣẹ fún àwọn òkè kí wọ́n sì dí òkè ó sì sì dí nítorí pé nígbà àgbọ́ ni ò sẹ́yìn nígbà àgbọ́ bẹ́ẹ̀ ṣe ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ yẹn àtàwọn tí wọ́n tún máa gbọ́ nígbà tó bá ń repeat ara tá a bá ń fi fọ́nrán yìí káàkiri afẹ́fẹ́ kan ìfẹ́ kó mọ̀ kan di oko la ò sẹ́yìn nígbà àgbọ́ ẹ máa sọ gbogbo àlà kọjá mi gbogbo tí ń jẹyìn lọ́kàn tí ń dun ẹ̀yìn náà lọ́kàn tí ń dun yín tẹ́ ẹ lẹ́nìkan tẹ́ ẹ lè bá sọ ẹ máa sọ fún ọlọ́run lọ́wọ́lọ́wọ́ báyìí bẹ́ẹ̀ sí ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ ọlọ́run ò mọ̀ wàdà ó lè jẹ́ pé wákàtí àti àsìkò rẹ̀ náà la wà yìí o kò sì sẹ́nu ẹni tọ́lọ́run ò lè gba fi ṣàṣẹ báyẹ́nu mi lọ́lọ́run fi ṣàṣẹ ní àsìkò tá a wà yìí gbogbo tí ń jẹyìn lọ́kàn tí ń pòrúru ẹ̀mí yín tí ò jẹ́ lésùn tí ò jẹ́ léwó tó ti fẹ́ dá pa tẹ́ǹsàn tó fẹ́ dá sí ńlá ẹ máa sọ fún ọlọ́run bẹ́ẹ̀ ṣe ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ yẹn.

0: ọjọ́ ẹkún mi àtẹ̀yìn náà ti dópin wá ní sọkún máa ní jìyà máa ní jẹkúrò mọ́ o.
1: pẹ̀lú mọ́ jẹun rẹ̀.
0: yóò tó èyí tó kù nínú ìgbésí ayé wa inú dẹ̀ra ìtùnú ìfọ̀kànbalẹ̀ láti lò. ẹnìkan tíṣẹ́ rẹ̀ ń jo àjò rẹ̀ yìí ń bẹ̀ iṣẹ́ rẹ̀ gbọ́rọ̀ olúwa iṣẹ́ rẹ̀ gbọ́rọ̀ olúwa o. kọ́ mọ̀ jó lo òkè ní ìsìn kọ́ mọ̀ jó àjò rẹ̀ yìí mọ́ kọ́ mọ̀ jó lo òkè kò mọ̀ jẹ́ olórí kò mọ̀ jẹ́ olórí o. mo pàṣẹ ni torí pọ̀ mọ́ aláṣẹ ni èmi ń ṣe Adéyinka.

0: ẹnìkan tí ilé rẹ̀ ń da àrú ń bẹ̀ inú ilé rẹ̀ ìdílé rẹ̀ ó gbọ́rọ̀ olúwa o kínú ilé rẹ̀ ọmọ tó láti sìn lọ.
1: Ọ̀rẹ́ mi gbẹ́jẹ́ ọjọ́ o.
0: Ẹnìkan tó jẹ́ pé àìsàn ló ń bá àwọ̀ ìyá àjà lágọ̀ọ́ ara àgọ́ ara rẹ̀ ó gbọ́rọ̀ olúwa o káìsàn náà kó kúrò níbẹ̀ torí àti sọ nínú bíbélì wípé aya yìí ò pa àwọn àlejò wọn ò sì fi ìbẹ̀rù bojo sá kúrò níbi kọ́lọ́fín wọn. Mo pàláṣẹ ọmọ aláṣẹ lè mí ṣe kí gbogbo àwọn àìsàn náà kán mọ́ jáde nínú àgọ́ ara rẹ̀ Adéyinka.

Àwa nígbà gbọ́ pé Olúwa náà ni Olúwa, Ọlọ́run náà ni Ọlọ́run. Ẹ wá gbọ́ o, ewé ń jẹ́ ògùn wa tó jẹ́ bí ìdán kọ́ka isẹ́ agbára kan tó tó agbára Ọlọ́run ọba Olódùmarè náà ni. Ọlọ́run náà ló fàṣẹ sáré ewé kéwé fi ń jẹ́, òun ló tún fàṣẹ sáré egbò gbégbò náà fi ń jẹ́ o. Ṣùgbọ́n gbogbo agbára ní ayé àti ní ọ̀run ti Olúwa ni ọ̀run. Ti Olúwa ni ilẹ̀ ayé, ti Olúwa ni ilẹ̀ àti ẹ̀kún rẹ̀, ayé àti àwa tí a tẹ̀ dó sí inú rẹ̀. Nítorí tí ó fi ìdí rẹ̀ kalẹ̀ sí etí òkun, ó fi ìdí rẹ̀ kalẹ̀ sórí òkun, a tún fi kalẹ̀ sí àwọn ìṣàn omi tó dákẹ́ rọ́rọ́. Ǹjẹ́ ta ni yóò gun orí òkè Olúwa lọ ẹ̀yìn tèmi? Àbí ta ni yóò dúró ní ibi mímọ́ rẹ̀? Ẹni tó ní ọwọ́ mímọ́ àti àyà funfun ni o. Tí kìí gbé ọkàn ara ẹ̀ sókè ní orí asán, asán bá ń sá, asán bá ń sá, òfu ọjọ́ kejì ọjà. Tí kìí sì búra ẹ̀tàn, ó ní yóò rí ìbò kún gbà. Iyùn lọ́wọ́ Ọlọ́run ọba Olódùmarè rẹ̀. Èyí ni ìran àwọn tí ń sàfẹ́rí ojúrere rẹ̀ Ọlọ́run Jákọ́bù. Ẹ gbé orí yín sókè ẹ̀yìn ẹnu ọ̀nà, àní kí á gbé yín sókè ẹ̀yìn ilẹ̀kùn ayérayé, kí ọba ògo kí ó wọnú ilé náà. Wàtáwá ni ọba ògo yìí o, Olúwa ọba tí ó pọ̀ ní ipa àti agbára, òun náà ni ọba ògo.

bí mo ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí. Ta ni yóò rí gbígba àdúrà nígbà tẹ bá ń gbọ́ mi lọ́wọ́? Bóyá àárọ̀ lẹ́yìn wà níbi tẹ wà ní àbọ́sán àbálẹ̀, ta ló fẹ́ rí gbígba àdúrà? Ta ni yóò rí gbígba àdúrà? Ta ni yóò bá ojú rere àánú Ọlọ́run pàdé lénìí yìí nígbà yìí tẹ ń gbọ́ mi lọ́wọ́ yìí? Ní wákàtí àti àsìkò nísinsìnyí yìí, ní wéré 1-2 tá à ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí. Ẹni tó bá mú gbàgbọ́ wá ni, ò tó ń fi ìgbàgbọ́ tẹ̀lé mi. Ẹni tí ò gbọ́kàn rẹ̀ sókè sí asán lásán. Tí kìí búra ẹ̀tàn, ó ní òrí ìbùkún gbà lónìí o. Lọ́wọ́ Ọlọ́run ẹlẹ́dà ṣẹ̀dá rẹ̀. Èyí ni àwọn tí ń sábẹ́rí ojú rere ọ̀rọ̀ Ọlọ́run Jákọ́bù, tí ń sábẹ́rí ojú rere rẹ̀ Ọlọ́run Jákọ́bù. Ẹ gbé orí yín sókè ẹ̀yìn ẹnu ọ̀nà, a gbé yín sókè ẹ̀yìn ilẹ̀kùn ayérayé, kí ọba òkò kí ó wọnú ilé tán ti ń gbọ́ mi lóòrọ̀ yìí wá o. Kí ọba òkò kó dáwọ́lé ilé iṣẹ́ tí wọ́n ti ń gbóhùn mi láàárọ̀ yìí. Kí ọba òkò kí ó dáwọ́lé inú ọ̀dẹ̀ tí ó tòrò yìí tí wọ́n ti ń gbọ́ mi láàárọ̀ yìí. Kí ọba òkò kí ó dáwọ́lé ọkàn tí ń gbọ́ mi láàárọ̀ yìí. Kí ọba òkò kí ó dáwọ́lé ẹni tí ń

0: ẹnìkan tó wà lórí ìdù búlẹ̀ àìsàn bẹ̀rùn kọ́ ọmọ tètè ó gba òmìnira kí ìlera ó dé kí ìlera ó dé kí ìlera ó dé o kí àìsàn ó sá kúrò nínú àgọ́ ara rẹ̀ torí a ti sọ nínú bíbélì wípé aya yóò pa àwọn àlejò ó sì fi bẹ̀rù ojo sá kúrò níbi kọ́lọ́fín wọn mo pa láṣẹ o mo pa láṣẹ torí pọ̀ máa láṣẹ lè ní ṣe o Adéyinka.
1: Ìwọ lolúwa títí ayé ni wọ́n nìkan olùgbàlà mi. Ìwọ lolúwa.
0: Nítorí pé wọ́n nígbàgbọ́ Ọlọ́run ò wá bá mi ṣe eléyìí fún wọn o. Nítorí pé wọ́n nígbàgbọ́ wá bá mi ṣe eléyìí fún wọn bá mi ṣe fún wọn. Torí pé ẹ̀yin nígbàgbọ́ kó rí fún yín o gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ tẹ́ tó máa gbọ́ mi gẹ́gẹ́ bí èrò ọkàn yín. Gẹ́lẹ́ bẹ́ẹ̀ náà ni kó ṣe rí fún yín gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe gbà á lérò kó rí fún yín gẹ́lẹ́ bẹ́ẹ̀ náà ni kó rí fún yín o nítorí pé ẹ ti nígbàgbọ́.

gẹ́gẹ́ bí obìnrin onísun ẹ̀jẹ̀ náà tó ní tí mo bá fọwọ́ kan ìṣẹ́ ti aṣọ rẹ̀, tí mo bá fọwọ́ kan ìpéǹgbé ti etí aṣọ Jésù Kristì, tí mo bá fi ọwọ́ kan ìṣẹ́ ti aṣọ rẹ̀, ara mi yóò sì yá gágágá. Jésù sì wò báyìí, ó sì sọ fún wípé torí pé wọ́n ní ti nígbàgbọ́, kó sì rí fún ọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí èrò ọkàn rẹ. Bẹ́ẹ̀ náà ló sọ fún àwọn adẹ́tẹ̀ náà nígbà náà. Ó ní ìgbàgbọ́ yín ó mú yín lárada o, ìgbàgbọ́ tí yín náà ó mú yín lárada ń bẹ o. Bóyá dá owó ni o, fẹ́ mọ̀, bóyá dá owó ní ń dọ, bóyá nínú ìgbésí ayé rẹ ni, bóyá nínú ìdílé rẹ ni, bóyá lórí ọmọ ni, bóyá lórí aya, bóyá lórí ọkọ ni, ń tiẹ̀ fẹ́ mọ̀, fẹ́ mọ̀ nǹkan ọ̀hún, bó ṣe wù kó.

gàgà tó lọ́dọ̀ tiẹ̀ kọ́ ọmọ àwọn pé bó ṣe rí tó gàǹgà yìí ọmọ gangan ni yìí tiẹ̀ bẹ́ẹ̀ mọ̀ bẹ́ẹ̀ mọ̀ ìgbàgbọ́ yín kó mú yín lára dá níbi kíbi tẹ́ ẹ wà yín lọ́la wàlá háúlá wàlá kù wátá ilá abìlá alẹ́ ilá zim nítorí pé kò sí agbára kankan níbi kíkà tó tó agbára ọlọ́run lójúmọ́ àwọn àgbàlagbà sì tún bọ̀ wọ́n ní afẹ́fẹ́ kan kì í fẹ́ ò kọ́ mọ̀ kan gi oko lá ibi yóò ká ẹ lé wà mo pá láṣẹ mo sọ tàṣẹ tàṣẹ tẹ bá ti lè gbọ ohùn mi mo sọ tàṣẹ tàṣẹ mo sọ tàṣẹ tàṣẹ tẹyin bá ti nígbà gbọ mo pá láṣẹ ni mo pá láṣẹ ni alábá lọdọ mọ aláṣẹ ni mò ń ṣe wàlá háúlá wàlá kù wátá kí ilá abìlá àdúrà sí.

àwọn àgbà sì bọ̀. Wọ́n ní ẹni tó nítọ̀ àwọn ò ní ti àyín, ẹni tó ní ti bí kò nítọ̀ àwọn, ẹni tó nítọ̀ àwọn ò ní ti àyín. Lá ní nǹkan kan kì í ní wọ ẹṣin.

lè ní gbogbo nǹkan tá à ń fẹ́ tán, a lè ní gbogbo ẹ̀tán. Ṣùgbọ́n ayọ̀ ọkàn náà ni máa ń jẹ́ á ní ju àwọn ẹlòmíì tán tún rò fáwọn ní lọ. Tán ní tí wọ́n rò fáwọn ọ̀tún ní lọ. Ayọ̀ ọkàn tí wọ́n bá ní un ló fi tún ní ju àwọn ẹlòmíì tí wọ́n ní tí wọ́n sì tún rò fáwọn gan náà ní. Nígbà tí wọ́n bá ti ní ayọ̀ ọkàn lórí kékeré tọ́lọ́run ṣe fún ọ. Tó tún wá ń dúpẹ́ lé lórí náà lọ́lọ́run padà fi máa ṣe àlékún o. Ṣùgbọ́n ìrònú ti ẹ̀fẹ́ ká kọ́kọ́ mú kó o nbẹ̀. Kákáríbọnú kò tán ràn tí ń ṣe ni o. Kákáríbọnú kò tán ràn tí ń ṣe ni.

èpè ní kulè ilẹ̀ dídà ní pọ̀ rẹ́. Alájọbí ní pàyè kan tó ṣe bí àṣẹ́dọwọ́ ilẹ̀ tá a jọ mọ̀ adíá fún ọ̀kàn lénú rún mọ́lẹ̀. Níjọ tí wọ́n ń jà àárọ̀dọ́ olódùmarè, àjọgbórí ilẹ̀ ajẹ́bu, àjọgbórí ilẹ̀ ajẹja, agbórí ilẹ̀ ajẹran, àjọgbórí ilẹ̀ ajẹkókò gbin àṣẹ́dọwọ́ ilẹ̀ tá a jọ mọ̀. Ǹjẹ́ mo dúpẹ́ tèmi o, èjì kiribiti ọmọ ẹlẹ́mẹrẹ, mo dúpẹ́ tèmi, ẹ máa dúpẹ́ títí yín náà níbẹ̀. Èmi dúpẹ́ tèmi o, èjì kiribiti ọmọ ẹlẹ́mẹrẹ, mo dúpẹ́ tèmi o. Torí báwa bá ń wò pé bákan lórí lọ́dọ̀ wa, bẹ́ẹ̀ bá tún délẹ̀ ẹ̀bọ̀ mi, ẹ mọ̀ ṣá ò dání, ẹ mọ̀ sọ pé alhamdulillah ni, alhamdulillah.

0: tàbí kí n tún fẹ́ kìlọ̀ wà Adéyinka ẹ kú rọ̀ tó bá ṣe pọ̀sán ló bá ń dọ́dọ̀ yín bẹ̀rùn ẹ̀ka àsán o ẹ̀yin tèmi láti United States of America mo kí ẹ̀yin náà o bó bá ṣe pọ̀sán ni ẹ̀ka àsán ẹ̀yin tilétilé lórílẹ̀-èdè Nàìjíríà ẹ̀ka àárọ̀ ẹ kú ojúmọmọ aago méje àárọ̀ ó kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ní àti orílẹ̀-èdè Nàìjíríà ní èní ti ṣe ọjọ́ 16 oṣù karùn-ún ọdún 2023 yasin àbíbí ipa wẹsẹ̀ bizabiza ọlọ́run ògún ń gbọ́ àwọn èèyàn ń gbọ́ wa lórí ìkànnì rédíò wa bizabiza ọlọ́run yasin wà láàyè tààlà ẹyin tèmi life coast mo kí yín o ẹ wà pẹ̀lú mi tribe ayé
1: ilẹ̀ yìí mọ́ lọ
0: ẹyin ti united kingdom ẹyin ti ìlú ọba nílẹ̀ yorùbá náà o ẹyin tẹ́ǹsìn wa jẹ́ nípa tọlọ́ba dé torí àwọn bàbá wa gan náà ti lọ́ba tipẹ́tipẹ́ ara ọ̀yọ́ ló lọ́ba owó lè kó ni o ara ọ̀yọ́ ló lọ́ba mo kí yín ẹyin ti united kingdom náà. Ìgbàgbé yín o ẹ̀yin tèmi ní Bangladesh àwọn tí wọ́n jẹ́ ti Asian country lọ mú kí yín o ṣíkùn ṣíṣùn ha ha mo ti yọ ọwọ́
2: ọlọ́run bá mi ràn wọ́n lọ́wọ́ o.
0: Torí kòrí kòrí tùrù kùtù.

Ọlọ́run ọba alára, alára àgbà yìí dá adára tó wù. Ní gbogbo ìgbà tó wù láì ní gba. Go ahead lọ́wọ́ ẹnì kẹ́ni. Ọlọ́run ní dára. Ani tó bá pa wọ́n lẹ́kún nílẹ̀ ẹbì kan, mo ti sọ́rí. A tó pa wọ́n lẹ́rìn nílẹ̀ ẹbò mi, Adéyinka. Ara lọ́lọ́run fi ń dá o. A sì yóò wúlò wọn Ọlọ́run o. Nínú ìdílé Mọ́fì Àfọlábí. Ní ọjọ́ Sunday tí mo wá láàárọ̀, ìgúnkú mọ̀ pé nǹkan kan ṣẹlẹ̀ níbi kan tí mo fi ń sọ̀rọ̀, tí mo fi ń pa wá lẹ́sẹ̀, tí mo fi ń gbà wá.

ẹyin tèmi ọlọjọ ń kájọ ẹdá ń gbà gbé o gbogbo ohun tá a bá ṣe lénìí ni ó di ìtàn lẹyìn wa ọlá o ká mọ ṣe dáadáa gẹgẹ bí o kọ mi ni o ẹ jẹ kó kọ mi ó mọ yín lẹnu kẹ ẹ mọ mi ń pè kẹsẹ máa ṣe dáadáa kẹsẹ máa ṣe dáadáa tẹ ẹ bá ti ń pè é yóò sì máa ran yín létí wípé dáadáa náà ló dáa kéèyàn ọmọ ṣe o mo tún máa ń sọ tí n bá ń gba àwọn èèyàn níyànjú tí mò ń gba àwọn nímọ̀ràn tí wọ́n máa pàdúrà pé ọlọ́run jẹ́ kíkú ó kásẹ̀ rí máa lọ́wọ́ mo máa ń sọ pé ń tanra yín jẹ à ń tanra wá jẹ pẹ̀lú àwọn àdúrà yìí torí èyí tó bá ń ṣe lọ́jọ́ gangan tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ gangan náà ni kú ọkà mọ́ ọ lọ́wọ́ bó lè jẹ́ pé bí mo ti ń rọjọ́ yìí náà ní ti já ọ ní ti jọwọ́ àwọ̀ àálẹ̀ ó ṣeé ṣe bẹ́ẹ̀ o yàsìn ó ṣeé ṣe bẹ́ẹ̀ kò sí nǹkan tí ò lè ṣẹlẹ̀ bí mo ti ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí mo lè jọwọ́ àwọ̀ àálẹ̀ sọ̀rọ̀ tí mò ń sọ yìí ṣe ni ó kà mọ́ mi lọ́wọ́ ṣé wà burúkú tí mò ń hù ṣe ni ó kà mọ́ mi lọ́wọ́ ṣé wà burúkú tẹ̀ ń hù ṣe ni ó kà mọ́ ẹ̀yin náà lọ́wọ́ ẹ má máa ṣàdúrà yìí pé kọ́lọ́ ń jẹ́ kíkó kásẹ̀ rí mọ́ àlọ́ ọmọ ẹ máa ṣe iṣẹ́ rí lójoojúmọ́ ní gbogbo àsìkò Adéyinka Mọ́fì Àfọlábí kó lóun ò bá wa ṣe mọ́ o ikú ló yọwọ́ rẹ̀ láwo kó lóun ò bá wa jẹ mọ́ o ikú ló yọwọ́ ẹ̀ láwo kó lóun ò bá wa ṣe mọ́ o ikú ló yọwọ́ rẹ̀ ẹ̀ láàrin wa àgbà òṣùgbó dọwọ́ o sùndélẹ̀ o ó tún di ibẹ̀ ni bá ń jọ ni Adéyinka ó tún di ibẹ̀ èèyàn bá jọ̀ọ̀yàn ẹyin tèmi ìpàdé tún dojú àlá ọ̀dàrìnà kò ó tún di ibẹ̀ ni ń jọ ni o ó tún di ìjọ ọ̀gbẹ́ǹde.

ti dágbére fún ayé òsì ẹ̀sẹ̀ yìí wípé ó di ìgbà ó ṣe o. Ẹ jẹ́ ń sáré padà kí n lọ hùwà re díẹ̀ sí òsì mọ́ o. Ẹ sáré fún mi ní chance, mo fẹ́ padà, mo fẹ́ lọ ṣiṣẹ́ re díẹ̀ sí, kò sí mọ́ o. Ni mo ṣe máa ń sọ lóòrèkóòrè tí n bá ti láǹfààní. Tẹ́lẹ̀dùà bá fún mi láǹfààní ni mo fi máa ń sọ ní gbogbo ìgbà o. Fi ẹ mọ́ sàdúà yìí mọ́ Ọlọ́run jẹ́ kíkú kásẹ̀ rí mọ́ alọ́ àdúà tí ò lè gbà ni o. Àbíkọ́ máa ṣiṣẹ́ rí ni o. Máa ṣiṣẹ́ rí ni mọ́ sàdúà yìí mọ́ mọ́tanra rẹ jẹ́. Don't deceive yourself. Don't be deceived. Má tanra rẹ jẹ́. Lójoojúmọ́ àkílà ayé láwọn èèyàn ń jáde fún wa nínú ayé yìí o. Ẹni tó kànkàn lọ́mọ ni o, mẹ́wàá ń kan o, nǹkan ṣẹlẹ̀ nínú dúníyàn tá a wà yìí. Adéyinka Ọlásùnkànmí, ká sá máa ṣe dáadáa. Ajókọ̀ bí ẹni kìlọ̀ wà náà ní ń gbà yín.

0: ẹyin tèmi kí la wá se láyé o kí lọlọrun dá wa sáyé fún ná ìbéèrè rẹ o fún gbogbo ẹyin tẹ lárò jinlẹ kí la wá se láyé
1: ó ní àjàyí ayẹ
0: kí la wá se láyé mọ fi àfọlábí ló kú níjẹta oníjẹta yìí lọjọ Sunday ni wọn announce rẹ wọn lọkàn yọ ṣubú nínú ilé rẹ lórí táìsí rẹ nínú ilé rẹ ni o ó yọ ṣubú ni o kò lóhun ò bá wa ṣe mọ ó yọ ṣubú ni o yíyọ ló yọ gẹrẹrẹ yíyọ nílẹ̀ yọ gẹrẹrẹ ilẹ̀ ẹnu ilé rẹ tí ó ṣàṣẹ mọ kọjá ńbẹ ló yọ gẹrẹrẹ ló sì gbá bẹẹ ló ṣe bẹẹ ló rọrùn alákejì. Ẹyin tèmi àìsùn nínú ilé ẹni àfọrùn rọ owó òfúùtù fẹ́ tẹ̀ ni o.

0: wà lórí Facebook, mo wà lórí TikTok. Àwọn èèyàn wá sọ di trending issue. Mo wá wò wọ́n báyìí mo mi rí. Ẹlòmíì àmọ́ sunkún èké lójú kámẹ́rà. Ó ń sunkún gbé kámẹ́rà tó. Ọlọ́run rínú. Èyàn a máa wojú Elédùà ní ń wọkàn. Ọlọ́run rínú o. Ọmọ nọ́mbà alẹ́ yín o. Orinu ọmọ nọmba alẹ yin. Ẹ lọ wori TikTok àwọn èèyàn ọjà gbádùn mọ. Wọn kẹ́kọ̀ọ́ kankan wọn gbá lẹ́sìn ni lọ́wọ́ ọkú o. Ọ̀dọ́ ló lọ yí o wọn gbá lẹ́sìn ni lọ́wọ́ ọkú o. Fayédà wà lọ ni o. Àwọn ẹlòmíì ńgbà tó sun ẹkún èké lójúmọmọ tán. Ó sọ ẹkún èké lójúmọmọ tán. Ó yìí tó bẹ̀rẹ̀ sí ní tẹ́kẹ́ bí ó sì lùyàn ní jìbìtì lọ́wọ́ àjálẹ́ lọ́wọ́ òru. Wọn gba lẹ́sìn ni o. Wọn gba lẹ́sìn ni lọ́wọ́ ọkú o. Ó sunkún èké lójú kámẹ́rà lójúmọmọ. Ó ti tó bẹ̀rẹ̀ sí ní sàásì yàn lóru gànjọ́. Wọn mọ gba lẹ́sìn ni lọ́wọ́ ọkú. Mọ Samuel Edo ni alágbára alágbára mẹ́mẹ̀rọ bàbá ọ̀lẹ́ ẹ mọ̀ gba lẹ́sìn ni lọ́wọ́ ọkú o.
1: A ó pàdé gbogbo ẹbí gbogbo ìjọ Ọlọ́run ẹ̀yin ọ̀rẹ́ àtojúlùmọ̀.

0: wọ́n sùn kún wọ́n pariwo a ò fẹ́ ó lọ àfẹ́ ó lọ àfẹ́ ó lọ àtẹni tó nífẹ̀ẹ́ mọ́ fi àfọ̀lábí dénú àtẹni tí ò nífẹ̀ẹ́ rẹ̀ dénú wọn ò fi ó lọ o. Ṣùgbọ́n mò ń já yín tán ẹ̀yin tèmi.
1: Ìwọ́ tù bá kẹ́lọ̀.
0: Ń ṣe bí ìyá ò lè dàbí ìyá o. Gbogbo àwọn ọmọ àti ìyàwó tó fi ilẹ̀ ń ṣe bí bàbá ò lè dàbí bàbá. Adé ikú ká dẹyin ẹnu.
1: Àfi bí ìwúrà lọ́kàn àfi bí ètò.
0: Mo yin yín nímú ṣé kò sẹ́ni tó jẹ́ mọ̀lẹ́bí tiyín gan fọ́mílì kiyín gan níbẹ̀ ń tó jẹ́ pé ó ti jáláìsí tó sì ní fọ́mílì àbọ̀ ọmọ àbíyàwó ńlẹ̀ nígbà wo gan lẹ̀yìn gan gan tẹ̀ ń gbọ́ mi lọ́wọ́ yìí lẹ́ti kàn sí wọn gbẹ̀yìn. A mọ̀ gbọ́ tèmi tó mi rù lẹ́rù ẹ mọ́ di ìkan. Ẹ mọ́ gbà lẹ́sìn ni lọ́wọ́ kú o. Nígbà wo lẹ ti sálámọ̀ lẹ́ti bèrè èèyàn yín tó ti lọ́hun tó kó fámílì ilẹ̀ àwọn fámílì kí rẹ̀ ìjọ wo lẹ ti sálámọ̀ lẹ́ti bèrè wọn lẹ́ti yẹ̀ wọ́n wò ìjọ wo lẹ ti fi nǹkan ránṣẹ́ sí wọn ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi lọ́wọ́ yìí gangan. I am talking to you o. Àwọn àgbà tó wá bọ̀ wọ́n ní ìpín àápẹ́ sòkú bàbá dáríjọ bẹ́ẹ̀ ta ṣètọ́jú aláìsàn ó ṣeéṣe káláìsàn ọmọ mọ̀rọ̀ ọ̀run alá.

0: pàdé.
1: Kọjú jìnà lásán ni o. Kọjú jìnà, kọdún ó jìnà lásán ni, kò sẹ́ni tí ó jù síbí, wà láì. Àwa ni a lọ kan ẹ̀ níjọ́ mi tí ń bá sì rántí ikú tí ń bá rò ó. Ìwà wà mú dì. Ìwà wà mú dì. Ikú tí máa ń tí máa ń wólé oyin tí ń wólé adùn. Ijọ́ ọjọ́ kan, one day ọjọ́ kan náà ni ó jẹ́ ọjọ́ kan. Ẹ máa gba lẹ́sìn ní ẹyin tèmi lọ́wọ́ òkú.
2: You are currently listening to Ajisebi Oyo online radio. Ajisebi Oyo laarin Oyo Ajisebi Babenikokan.

0: pẹ̀kí ni wọ́n kè mọ̀ lọ́nà ẹ̀sìn a máa ka ti ẹ̀ lórí eré o.
1: Ẹ ti bẹ́ lọ́kàn aya rẹ̀, àfi bí ìwúrà
2: lọ́kàn, àfi bí egbò
1: àìlójẹ́, it's better on the other side.
0: Níbi ọ̀sẹ̀ kan àbí méjì sẹ́yìn ní àdúgbò wa lọ́yọ̀ọ́ ń bí, níbi òpópónà márosẹ̀ Ọ̀yọ́ sí Ìbàdàn sọ́gbọ́mọ̀sọ́ tí wọ́n ń ṣe lọ́wọ́ tọ́nà àbí táwọn tírélà ń gbà. Mazda 18 passenger tó kó èèyàn bámú bámú, wọ́n kọjá lọ tírélà ń bọ̀, ọ̀nà ọ̀dá láìlà ìlànlá Muhammadu Rasulillahi sallallahu alaihi wasallam. Bí tírélà ṣe wónu ló wó lu 18 passenger yìí mọ́lẹ̀. Bóyá tún gbọ́ ọmọ kékeré lọ́wọ́, bóyá àwọn kan gbéra àwọn lẹ́sẹ̀, kò sí orò ẹnìkan báyìí ṣoṣo tó yè nínú wọn. Alẹ́sìn a máa kó tiẹ̀ lórí aré. Bóyá tò tèmi gan ṣe kan ilé tí mo ń ṣe yìí, ta ló mọ̀, ta ló lè sọ, bóyá èyí tẹ̀yìn náà ó gbọ́ kan ẹnu kọ́ lọ́mọ jà pé léyìí ṣàṣe mọ́, ṣùgbọ́n kìí ṣe pé kìí ṣe ṣàdúrà. Níjọ́ tó bá yá báyìí kò sí nǹkan kan tá a lè fi dira wa mọ́lẹ̀ tá a fi ní lọ. Tásìkò bá ti tó ẹ mọ̀ gbọ́ ọmọ ènìyàn lọ gẹ́gẹ́ bá a ṣe kọ̀wé rẹ̀ lẹ̀. Bọ́lọ̀ ń bá sì fa bíbọ̀ rẹ̀ sẹ́yìn. Bí Elédùá bá fa bíbọ̀ rẹ̀ sẹ́yìn, a lè wà ní àyín tí ní ọgọ́rùn-ún ọdún tókè ó tún máa wà gbẹ́ngbẹ́ng, tókè ó tún máa jẹ́ gbẹ́ngbẹ́ng tòkè tòkè gbẹ́ngbẹ́ng tó bá wo Elédùá bẹ́ẹ̀. Ṣùgbọ́n àní ju síbí o ni mo fẹ́ jẹ́ kó yé yín, ẹ mọ̀ wá ṣe dáadáa torí pé ẹ ti mọ̀ pé a lè ju sí àyín ayé.
1: Ó ṣe ọ̀pọ̀ mo rogun rèé fọṣọ, mo délé mi ò rí gbìdùn ni.
0: Kéṣe púpọ̀ èèyàn ló fẹ́ràn ètò mi, kéṣe púpọ̀ èèyàn ni mo ń rí làákà ìmú ń bẹ̀, torí mi ò ní fi ẹ̀kọ́ taná fún yín, ìǹsì ní fi tọ́rọ́ dí kọ́bọ̀ lójú fún yín. Bó bá ṣe rí láṣẹ sọ ọ sàn báyìí láàrin Adéyinka Ajé ni mo ní pẹkọrọ. Torí ẹ̀tàn ti kúrún ayé lọ ṣùà, àwọn èèyàn fẹ́ràn ẹ̀tàn, èmi ò sì ní tàn yín ìní wà ìníyìn o, èmi ò ní wà ìníyìn ìní tàn yín. Ṣé torí owó tẹ́ fún mi lẹ́yìn làwọn kan ti fẹ́ kí n máa tàn, èmi ò ní tàn ọ́ o, di owó rẹ mú ìní tàn ọ́.
1: Don't know what to do. Èmi ọmọ ń bá ṣe o.
0: Èmi ò jà yín tán ni, màá jà yín tán on a control level. Hee hee hee.

ẹyin tèmi tẹ bá mọ tó bá jẹ pé ẹ mọ àbí ẹ mọ àbí ẹ gbàgbọ wípé bó ṣe wù ká pẹ láyé tó á pẹ lọrun jù bẹẹ lọ o bó ṣe wù ká pẹ láyé tó á pẹ ní ọrun jù bẹẹ lọ a mọ ṣe dáadáa o a mọ ṣọra níbi ìwà bàjẹ ìwà burú a ń sọ pé nàìjíríà wa ò dá kí ni nàìjíríà tí ò dá just orúkọ entity lásán ni nàìjíríà o àwa tá a wà nínú rẹ gangan àwa ni nàìjíríà o tá a mọ ṣe pé country yóò dá nàìjíríà ò dá ìlú wa ò wúlò àwa tá a wà nínú rẹ láàdáa àwa la wúlò orúkọ entity lásán àwọn product tó wà nínú rẹ náà ló make up country o sọ̀rọ̀ mi yé yín ayé yìí ò lé o ọmọ ayé náà ló sọlé ayé dógún ayé yìí ò lé báwo làwọn kan ṣe build website kalẹ̀ táwọn kan sọ pé àwọn fẹ́ háàkì rẹ̀ ni ẹ máa wò wà búkú sáyé le tẹ bá háàkì rẹ̀ ẹ kó ẹni tó ni website yìí sínú dààmú ṣe ẹ ti kó sínú dààmú sáyé wá le àbẹ́yìn tẹ wà nínú ayé lẹ máa yé le ọ̀rọ̀ mi ò yé yín àníná báwo nìyí ń ṣe jẹ́ sòro nàìjíríà àbí sòro àwa èèyàn tá a wà nínú rẹ̀ ọ̀nà wa ò dá báwo nìyí ń ṣe jẹ́ sòro orúkọ lásán tí ń jẹ́ nàìjíríà àbáwo èèyàn tá a wà nínú rẹ̀ tá a wà níjanu rẹ̀ ẹnìkan kówó jẹ báwo nìyẹn ṣe jẹ́ sòro orúkọ lásán name entity nàìjíríà orúkọ lásán àbí sòro wa àwa tá a wà níbẹ̀ ní position tá a ti lè kówó jẹ sọ̀rọ̀ mi ń yé yín ṣé mò ń jayín tán so n clean ṣe mọ dàrú ṣe ò mọ dàrú dàpọ̀ so n yé yín. geographical map wọn kó wa papọ̀ wọn ṣe gbá wọn ṣàwọ́ ariwo lọ́tàn lọ́sì kí ló kò sí nǹkan kan tó ṣe kó rọrùn pẹ̀lú nàìjíríà ju àwa tá a wà nínú rẹ̀ lọ o torí orúkọ lásán ni nàìjíríà àwa tá a wà nínú rẹ̀ gangan. Láwà nínú go tá ń jẹ́ jíìnì àwa láàdá tí orílẹ̀-èdè yìí fi wọ́ọ̀sì dé lẹ́fù tó wọ́ọ̀sì dé yìí o tẹ́ ẹ̀ bá mọ̀ tẹ́lẹ̀ mo já yín tán nìyẹn.

0: ti o ko je ani ti o ko ya ninu wa ihu abaje mi nibo mi mo ni bi eto mi ti mo se lo pe igbeyin loju mo nso mo ni iwo kan awon mi phone engineer ni ori ni o ma fo kini edo ni o ni ndun latari ko le ba re je ko le ri owo nbe awon owo yi na la wa nto mara won ta to jo ta ko lo meka saudi alaji kan yin meka menu ina la ko lo jerusalem iru owo yi na la tunjo ta la nwo gbo fa owo jibiti owo yahoo yahoo plus ako gbogbo ejo ato gbogbo ejo ina la bin lo meka lo umura lo saudi lo jerusalem jp yina ni jp yina ni too religious but ungodly awon ilu ebo to da o ko lasan ni lu ti ona o opolo ati rori ti won ni pe bawo se tun lu awon se ni je ki lu won da opopo maka o ma roro opopo america o ma roro opopo jerusalem o ma roro opopo russia o ma roro opopo bangladesh te tin gbo mi lo laaro yi o ma roro opopo united kingdom o ma roro opopo united states ma roro opopo ivory coast ghana gambia gbogbo country mi yoko tan da te ma sa lo o ma roro singapore opopo be ma roro awon ma lu be ni won pa mopo ni won se rori won bi won se be tun se sara mi ye yin se mo nja yin tan se n pick re ṣùgbọ́n tá a bá máa ń rántí pé gbogbo ohun tá a bá ṣe lé ní yóò dìtàn lẹ́yìn wá ọ̀la a mọ̀ ṣe dáadáa tá a tún rántí pé bá a bá ṣe gbogbo ohun tá a bá ṣe láyé àyín á give account á jábọ̀ rẹ̀ a mọ̀ ṣe dáadáa ẹ mọ̀ gbàgbé ọkọ mi o adéyinka ọlásùnkàn mi kásá máa ṣe dáadáa kí ni mo pé adéyinka ọlásùnkàn mi kásá máa ṣe dáadáa ajá ọkọ bí ẹni kìlọ̀ wà pẹ́ńbọ́ bí awo irin ajá àlú ọ̀yọ́ ti gbó lásán nítorí ìbẹ́mi ọ̀rẹ́ ẹranko mo rábà mi èèyàn ni o wọn èdèdè ran mi ń sẹ́ o wọn èèṣẹ̀ ètò lójoojúmọ́ lóòrèkóòrè ẹ̀kọ́ kan tí èmi sì bá wá ànábì déyinka tí èmi sì ọ̀rọ̀ yìí bá wá náà lẹ máa ń rí mi o ní àwọn ètò wa ni ò sí sàṣàdànù níbẹ̀ gbogbo àwọn tẹ́ ẹ máa ń gbọ́ tá a fi sí tí mo ń repeat ara rẹ èmi sí ni èmi kọ́ o yàásín bẹ́ẹ̀ bá tún ní ìjókòó kí n tún wá mọ̀ tó jọ mo lè má rí tó jọ bẹ́ẹ̀ mọ́ èmi sí ni èmi kọ́ o.
1: gbogbo ìjọ ọlọ́run ẹ̀yin ọ̀rẹ́ àtọ́júlùmọ̀ á kó àtẹ̀mọ́ra o.
2: You are currently listening to Ajise Bi Oyo online radio. Ajise Bi Oyo laari Oyo Ajise Bi Ba Ben Kokan.
0: Se n gbo bo se n ja lalalala e ma yin kuro nibe ni ikanni Ajise Bi Oyo online television and radio www.ajisebioyoradio.com e se te n gbo ikanni wa o Ajise Bi Oyo laari Oyo ni se bi baba eni kokan. Ajise Bi Oyo online television and radio, we want to take this time out to

0: Mejoy on the microphone.
1: Tọ́, ẹ̀yin tèmi, ẹ̀yin tèmi, wọ́n ní èédùn ó pọ̀. Pé sókí báyìí náà ni wọ́n pè lọ́bẹ̀ oge. Oníyàn ẹ̀ṣẹ́ o, ọlọ́bẹ̀ ẹ̀ṣẹ́. Gbogbo ẹ̀yin tẹ́ ti bá wa gbọ́, tẹ́ fòye dàìsẹ́ẹ̀tì rẹ̀, tẹ́ dàìjẹ́ẹ̀sì rẹ̀. A kí ẹ̀yin náà o, ẹ̀ṣẹ́ o, gbogbo ẹ̀yin olólùfẹ́ wa, gbogbo ẹ̀yin alátìlẹ́yìn kan nìyí. Gbogbo ẹ̀yin tẹ́ máa ń fowó ràn wá lọ́wọ́. A tún jẹ́ òye yín o, pé nínú oṣù yìí gangan, ọ̀nì 24 oṣù yìí, inú ìkànnì Ajíṣebí Ọ̀yọ́ ló pé ọdún mẹ́ta tí a dá ìkànnì yìí lẹ̀ ló pé ọdún mẹ́ta ọ̀nì 24 oṣù yìí. Ṣùgbọ́n ọ̀nì 24 oṣù tí ń bọ̀ lábẹ́ ṣe ayẹyẹ rẹ̀ nínú gbọ̀ngàn Federal School of Surveying ní ìlú Ọ̀yọ́. A sì tún fẹ́ ṣe ìkówójọ oní mílíọ̀nù tó pọ̀ tá a fẹ́ fi dá ìkànnì yìí lẹ̀ tí ó di kinní kan pọn kinní kan FM. Agbára wa ò ká. Ṣùgbọ́n àwa náà ni àfènìyàn sọ̀rọ̀ tó jẹ́ pé òun gbogbo la ní owó ń kéré pẹ̀lú ẹ̀yin tá a ní ẹ̀yin ọmọ ogun yìí ẹ̀yin bàbá.

0: Bàbá báyìí yín màmá màmá yìí kò sí iye tó wá kéré o láti dá sí àsùnwọ̀n yìí bóyá kí n pe àkáǹtì nọ́mbà Ajíṣebí Ọ̀yọ́ rédíò tá a open pẹ̀lú GT bank ó lè wà nínú àwọn tí wọ́n ń gbọ́ wa lọ́wọ́ táwọn náà bá ṣèkùn lọ́wọ́ pẹ̀lú àwọn nǹkan tá a kó jọ yìí wò ń bọ̀ ná.
1: Máyín kúrò ọ̀rẹ́ mi má gbé kúrò Lajíṣebí Ọ̀yọ́ online radio.
2: You are currently listening to Ajisebi Oyo online radio. Ajisebi Oyo laarin Oyo Oyo sebi babeni kokan.
3: Ajisebi Oyo laarin Oyo ni sebi babeni kokan.

0: Se n gbo bo se n ja la la la la e ma yin kuro nibe ni kanle Ajisebi Oyo online television and radio www.ajisebioyoradio.com e se te n gbo ikanni wa o Ajisebi Oyo la ri oyo ni se bi baba en kokan.
1: Account number yen na re o pelu bank ifowoso ifowopamọ GT GT bank te ti mu gege ati takada te fi ma call e ti mu aya o as you get ready 077 egbo 077 88 54 183 Ajisebi Oyo Radio GT Bank ni o ta fe ko jo po o sugba ma pe eni to ba lolohun to le yan to lolohun ko si nkan kan ti o le se lagbara olohun ninu odun yi na ni la so di kinikan point kinikan fm kinikan point kinikan fm Ajisebi Oyo kinikan point kinikan fm radio nilu Oyo wa yi na ni tori pe ayin Adeyinka awa na ti wa lenu kini yi o tojo meta radio kankan kokoko ko si nilu Oyo yi ko to di pa da ale awa la kokoko we are the pay center awa na lara awaju awa ni dero eyin pelu yondo Olorun pelu atileyin eyin ololufe wa nile loko pa leyin odi 077 88 54 183 Ajisebi Oyo Radio GT Bank iye ko ba je 500 naira leyin ri fi si eyin na da si nu owo kan kere o ma wo pe boya o lowo nla ni oni je o da si o bo se 500 naira iwo na da si e seun eji bi eji la ganta yo e ta nta gba erin woroko o bo se 500 naira iwo na da si o GT Bank ni account na ni mo pe o ni mo pe lekan 077 88 54 183 30 million la fe kojo 30 million naira la fe kojo ko wa so kan to kere in ta won ebo fi ta fi da ta fi ma won kan da ni pe won ma kun ra won lowo ni di nkan da da ko wa si owo kan lo kere bi mo se n gbo firin firin lara won iyawo ba mi King Saminu Adepoju lara awon ololufe wa iyawo ba mi King Saminu Adepoju America ta won je Black America mo n gbo firin firin pe iya ti n ba mi gba donation ojo ni wa n so fun oko re nijo ta jo soro lori phone pe enikan fa won ni $5 ma wo pe $5 awon owo ta won mo ri pe ko to nkan ni iru $5 ye baya bi 3000 plus ni owo yen tẹni kan fi dá sí nígbà tó ní bìlífù nínú ẹni yẹn tẹyin náà bá ní bìlífù nínú ẹnìkan kò sí owó kan tó kéré tẹyin náà lè fi dá sí táwọn bá wà gbàjọba lẹ́sẹ̀ rí mò ń rí àwọn fundraising platform kan ní facebook wọ́n ti raise over $100,000 ti ń raise ẹ̀ fún àwọn foundation kan àwọn nǹkan kálukú mọ́ sẹ́ máa chip in little amount ni ẹ tó fi máa dódídé níbi nínú látàrí pé wọ́n nígbàgbọ́ wọ́n ní bìlífù nínú nǹkan yìí humanity wọn ni lọkàn àwọn yìí láàmú wa sọ pé wọn lọlọrun bàbá tó ní Microsoft Bill Gates kò nígbàgbọ́ nínú Ọlọ́run ṣùgbọ́n foundation rẹ̀ Bill and Melinda Foundation ọwọ́jà rẹ̀ d'Africa káàkiri àgbáyé wọn ti ní foundation wọn ní belief nínú à ń fún èèyàn ìní wọn ṣe ń ní sí o torí pé àwọn bàbá wa gan wọn nígbàgbọ́ nínú à ń fún èèyàn wọn fi máa ń ní òkè ní ọwọ́ àfọ̀nì gbé o gbogbo ẹ̀yin tẹ́ ti sọ pé ẹ̀yin náà dá sí gbogbo ẹ̀yin tó wù lọ́kàn láti dá sí gbogbo ẹ̀yin tẹ́ ti ń dá sí ọlọ́run ọba ọlọ́jọ́ òní yóò máa bá wa wà pẹ̀lú yín o adúpẹ́ o àmọ́ lóore o iná ò ní táwọn yín o ní rí ń gbé sọnù bí ò ṣe bí ọmọ o pẹ́pẹ́pẹ́ wá ni owó ṣe nílé àárọ̀ o àjọ pẹ́ ká máa fa ìkúdẹ́gbẹ̀ra.
2: Bí Oyo online television and radio we want to take this time out to have

0: Iwọ to ba fe pe mi o fe ba mi soro o fe gba mi ni gbolohun ayin o fe lu wa logo enu iwo na fe da si program third anniversary wa lona kan abona keji sugbe mi gangan lo fe pe adeyin ka pe nbo bi awe irin aja lo oyo awo ni o fe ka bo bere amaran lowo awon eyan boyo ni oro kan tin je olokan e pe mi o ko si nkan ta le pe mi fun e pe n losan e pe n loru orun si jaraba mi sugba tin ba ji attend siyan mo e pa phone mi ni gbogbo igba 0706887 4274 0706887 4274 personal number mi nu ohun na lo jaga araga sodo mi lori WhatsApp be pe yo lo and be text message ni WhatsApp yo lo 24/7 a ma nwa online mo bi si ani happy sene 24/7 I'm on wa online 0706887 4274 tabi studio line wa 090-33-18-5310 090-33-18-5310 090-33-18-5310 0903-18-5310 tabi personal number mi gangan 0706887 4274 ahin sugbon emi na ni secretary emi na ni manager emi na ni producer emi na ni operator emi na ni ni gbogbo e odo mi na ni o si nja si lowo bayi ta ba pada ti wa well established am an division of labor sugbon do mi at 090-33-5310 at 0706887 4274 adamina and mejeji jasi ko ye yin anyo anyo oh yeah bi mo se mo se na re ta en bi so pe ngba bi kaka serious
1: emi no
2: aji se bi o online television and radio
0: ẹyin tèmi ọjọ́ mi ló lálò láyé tá ń wẹ̀ wo orin.
2: Thank you so.
0: Ẹ tẹ̀mí ara yín lọ́rùn ṣùgbọ́n ẹ má hàn yàn lè mọ̀ nígbà tẹ bá ń ṣe o ìwọ̀ntúnwọ̀nsì nítorí pé ìwọ̀n ni nǹkan dùn mọ́ ìwọ̀ntúnwọ̀nsì.
2: Ayé ṣe bí ọ̀yọ́ ti gòkè àgbà o.
0: Tẹ̀ bá ra àwọn tán nílò ràn lọ́wọ́ ẹ ràn wọ́n lọ́wọ́ ìwọ̀ntúnwọ̀nsì. Ẹ̀yin ẹ má jẹ́ kí tèèyàn kọ́ bàjẹ́ látọwọ́ yín ìwọ̀ntúnwọ̀nsì. Ẹ má jẹ́ kí ẹ̀mí èèyàn kọ́ bọ́ látọwọ́ yín o ìwọ̀ntúnwọ̀nsì.
2: We started from the bottom with nothing pẹ̀lú àìjẹ́ nǹkan kan. Ọjọ́ rírí jẹ́ òkété ọjọ́ òkété òdẹ̀rú nǹkan jẹ́ náà ó pọ̀ gan. Èmi lábẹ́ ènìyàn sọ̀rọ̀ tó jẹ́ pọ́n gbogbo ni mo ní àwọn èèyàn dúró.
0: Kí ni èrè fún ẹni tó jèrè gbogbo ayé tó pàdánù ọ̀run tó tún sọ ẹ̀mí rẹ̀ nù tó wá pàdánù ọ̀run? Ìwọ̀n túnwọ̀nsì.
2: Ẹni bí ẹni lọmọdé ń ká o.
0: Nítorí pé ìwọ̀n ni nǹkan dùn mọ́ o. Ìwọ̀n túnwọ̀nsì. Adéyinka.
2: Ṣé bí ọ̀yọ́ ti gòkè àgbà o? Adóṣù wa lé téńté o.
0: Ilé ayé yìí kìí ṣàwà lọ o. Ìwọ̀n túnwọ̀nsì. Àfọ́bà fi sílẹ̀ ńláyé. Ìwọ̀n túnwọ̀nsì o. Ẹni tá a jọ jí láàárọ̀ yìí ó lè má bá wa sùn mọ́ lálẹ́ o. Tọ́yẹ pé yóò ti gboko obò míì lọ ìwọ̀n túnwọ̀nsì.
2: Mo pàpẹ́ létí omi bí àárẹ̀ ńlá ṣe bẹ̀rẹ̀ ní 2020 for the past 3 years 30 mìlú títì káàkiri àgbáyé náà ti máa yí ṣe bí ọ̀yọ́ ọdún mẹ́ta lápẹ́ ìwé ẹ̀yìn ẹ̀bá gẹ̀nà.
0: Alágẹ̀mọ tí ń ṣe jẹ́jẹ́ ikú mọ̀ ń pa wọ́n ìwọ̀n túnwọ̀nsì. Abèlè ntà sí ọ̀pọ̀ lọ tí ń jẹra rẹ̀ mọ́lẹ̀ káàkiri ẹyin tèmi. Ìwọ̀n túnwọ̀nsì.
2: Èjì bí èjì la gbà ń ta yo. Ẹ̀ta ń tagbá ẹ̀rín wọ̀rọ̀kọ̀ o. Ọjọ́ ṣe bí ọ̀yọ́.
0: Tẹ́ẹ̀mí ara rẹ lọ́rùn ṣùgbọ́n má fi tiẹ̀ dí tọmọ ẹni kejì lọ́wọ́ o. Ìwọ̀n túnwọ̀nsì. Mọ jàǹbá mọ náà mọ lùyàn ní jìbìtì mọ pààyàn lẹ́kúnjayé o. Ẹyin tèmi ìwọ̀n túnwọ̀nsì. Òmùgbò múgbò abọ́ tí ń múlẹ̀ bí ẹ̀gbẹ́ ṣú ìwọ̀n túnwọ̀nsì.
3: Òkè ṣàlẹ̀ yẹn fọ̀hún láyé òkè òkè la ó máa lọ àti wà lókè.
0: Àníkìlà àǹfààní àtèrè ẹni tó jèrè gbogbo ayé tó ṣẹ̀mí ẹ̀nù tó tún wá pàdánù ọ̀run. Ẹyin tèmi ìwọ̀n túnwọ̀nsì ó. Ẹ máa ṣe dáadáa o ká sá máa ṣe dáadáa. Ààyìn ìwọ̀n túnwọ̀nsì. ama be o nitori obe ni besu ha tele se abena o gbogbo eni to ba ni kawo omo bo nla ni de ba nle nitori bo ba ku dede kojo kan ri orun aro wo ade fun baba jero omo jele eyin temi nje kin laye igbin se ero wo laye igbin se o ile oluwari gbona o ile te tin gbo mi wo mi ede te tin gbo mi ibi se te tin gbo mi ile yin ona yin ode yin igbesi aye yin o ni gbona ko ni dojuru nitori pe tuturu tu bayi la aro de tuturu na la aro baba mo fa yin le olorun ba lowo mo fi olorun ba so yin o iso olorun ba abo re to nipa to ju ewo rin lo kojo ma wa lori emi pelu dukia emi pelu eyin eyin pelu awon awon pelu awa titi ti gba mi ta tun ma pade adeyin ka pe nbo bi awerin mi fi le sinu ba nu je o eyin temi ni Bangladesh la America ni United States ni United Kingdom ni Ghana ni Gambia ni Libya ni Ivory Coast ni Egypt ka kiri agba nla aye ayin mi fi le sinu ba nu je in ni pa ninu ba nu je o adeyin ka pe nbo bi awerin e fi emi ti kara mi na sinu ba nu je e ni be mi na ninu ba nu je o ka tun rira layo ka pade nire ka ma do lodi leyin ara wa e ma gbagbe pe ele se kun lowo fun wa o ele se ran lowo fun ikanni yi ko si iye to kere o lati bi dasi edakun eseun adupe o tori pe am ni gbagbo pe eyin o se atileyin e se ran wa lowo oni 24 osu yi nla padu meta sugbon 24 osu ti nbo la ve celebrate re ko ye yin ayin this is the guy means that ma pade ipade wa nko mo lodi wo bi ojoro
4: I just said be on your online television and radio. We want to take this time out to appreciate all of our supporters, both home and abroad. Thank you.

0: gbogbo ohun tẹ lẹ́lẹ́ kiri yẹn ní padà ń bọ̀ wá bá yín kódà kò ní wúlò mọ́ tó bá dé àsìkò yẹn tí ó bá fi dé èmi mustapha tọ́lọ́ tàná mi ó ti gba transfer gbogbo àwọn bàbá tí wọ́n wí bẹ́ẹ̀ ni lásìkò yìí ò bá àsìkò owó ni àsìkò tá a dé nu súrátù lè máa ida Quran chapter 5 verse 90 ti n sọ fún wa pé iná la khamura wálé mẹ́sára wálé àfìlàmù ríjìsù mìíràn àmàlì ṣètàn fàjìtẹ́ ni mú la alákùn tó filẹ̀.
1: Yà wà lẹ́dínà àmàlù.
0: Aláwọ̀ ni mo pe ẹyin tí mo fọkànbalẹ̀ sí. Mo pe ẹyin tí mo fọkànbalẹ̀ sí.